0: Adirọpo, o ti tó ìgbà mẹ́ta tí mo ti ń sọ wípé tí ó bá jẹ́ tòótọ́ ni Ọlọ́run pe èyí pé kí Ọlọ́run kó ṣe nǹkan báyìí. Ẹlẹ́ẹ̀kẹta yìí ló wà tẹ̀ wá jọ mí lójú torí contract mo tẹ̀ ti ń lé tí mo tẹ̀ mọ̀ wípé ó máa jẹ́ ti tèmi ni Ọlọ́run ṣe fún mi wẹ́rẹ́. Èmi ò tẹ̀ mọ̀ wípé pé àdúrà máa ń lọ ní bí ìdájí ní ilé aago mẹ́rin. Ìyàwó mi ló kàn ń tún síbẹ̀ lọ́jọ́ kan tó ń sọ pé wọ́n máa gbàdúrà. Mo ní ọ̀rẹ́ àdúrà tí wọ́n sọ pé òun gbàgbọ́ ṣé wọ́n ò lè dúró ní títí ẹ kó gbàdúrà ni? O ò lè gbàdúrà fúnra rẹ̀ tó jẹ́ pé wà máa jẹ́ kí àwọn èèyàn kan tó kàn mọ̀ tán ẹ́. Ṣùgbọ́n nígbà tèmi náà tí mo bẹ̀rẹ̀ sí ní tún síbẹ̀ tí mo rí ọwọ́ ìyanu ayé mi nínú iṣẹ́ mi, mo dúpẹ́ mi tiẹ̀ mọ̀ wípé Ọlọ́run lè ṣe. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí tí mo ti ṣe pé tí Ọlọ́run bá ṣe pé èmi náà máa wípé máa sọ pé Ọlọ́run gba àkóso tòótọ́ ni. Èèyàn Ọlọ́run ni yín tòótọ́. Ìpín yín mo dájú, ìpín yín sì pín mi o. Iṣẹ́ tí mi ò gbà rí nílé ayé mi tí mi ò tẹ̀ tí gbà rí òun ni mo gbà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo yanjú ẹ̀ láyé àtàlàáfíà tí kò sí wàhálà.
1: Congratulations, ọ̀gá.
2: Ẹ máa kú oríire sá o.
1: Ọ̀gá, ìwọ náà ìbá ti jù báyìí.
2: You too would have been greater than this.
1: Ohun tó ń sọ náà lọ́gá ẹ sọ. Pé ṣé o lè gbàdúrà fún rẹ?
2: Can't you just pray for yourself?
1: Ṣé o lè gbàdúrà lé ẹ?
2: Can't you pray in your home?
1: Èwo làbùrọ̀ lórí òkè?
2: Why go tomato?
1: Ay sá. Gbogbo ẹ̀ ń bá máa lògo láyé.
2: I know how you glory in life.
1: Wọ́n máa pay price.
2: They need to pay price.
1: Ọ̀nà mẹ́ta lògo ń gbà fọ.
2: There are three ways you are going.
1: Ọ̀nà àkọ́kọ́,
2: oní
1: kólógo mọ̀ pé òlógo.
2: Wait, carry out the glory.
1: Kó lè understand irú ògo tó ní.
2: And they know what kind of glory.
1: Ọ̀nà kejì
2: náà
1: bá nílò ẹ̀ máa yẹ.
2: If you don't want to be used on
1: it. Only spiritual.
2: You must be spiritual.
1: Àìsà. O tó ń lẹ̀yìn.
2: That thing you after.
1: Àwọn kan ti gbà nínú
2: ẹ̀. Some have received the spirit of
1: God. Bí ọ̀gá kan tó lóun fẹ́ ṣe gọ́ọ̀mù.
2: You might want to be gọ́ọ̀mù.
1: Àwọn tí ìmọ̀ ẹ̀ bá wa.
2: He still came.
1: Mo wá ń wojú ọmọ rẹ́rìn. Wọ́n bàbá ẹ̀ sọ̀rọ̀
2: ni.
1: Mo ní tẹ̀ ń wá yìí.
2: Àti wọ́n ta lókè sọ.
1: Ẹni máa ṣe ti gbà láti
2: tún yẹ sí. The
1: letter
2: of
1: taking
2: it has
1: gotten
2: it is 2 years ago.
1: Spiritually, o ti
2: occupy
1: city.
2: Spiritually,
1: o ti occupy
2: city.
1: Mo wá wù wọ́n báyìí. Mo ní sà. Ẹsẹ̀ ẹ̀gbọ́n porí òkè ògo ni.
2: Did you just see of the man?
1: Ó ní ọ̀sẹ̀ ẹ̀gbọ́n ni.
2: Ẹnìkan
1: ti wá bí.
2: Someone has come to
1: already. Láti wọ́n náà ní
2: half
1: years ago.
2: Wọ́n náà half years ago.
1: A ti parí iṣẹ́.
2: Ó
1: ti gbà pé kò sí tẹ́ ẹ lè ṣe mọ́
2: sà.
1: Kì í ṣe lábẹ́ ọ̀run
2: yìí. Wọ́n
1: ti kí ẹ̀ pa ń bí.
2: Àìsà
1: spiritual ni.
2: It is prayer.
1: Àwọn morí òkè ògo wọn bá wọn du contract.
2: People in the
1: tí mo rí gbà ni oore ọ̀fẹ́ Ọlọ́run lórí mi mo kígbe ta ló sàmì mẹ dáfà lẹ́gàdá ayẹyẹ bàdúrà ipò ògo yìí ó yẹ wọ́ bẹ́ẹ̀ spiritually mo gbé ọ fúnra Joseph wà nù tún ẹnìkan dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ láàfin spiritual connectivity ni yóò ti olóore gbọ́ngbọ́ngbọ́
2: báyìí
1: ẹ sá lọ ṣe fún mà lẹ́gàdá bàdúrà. Wọ́n wá ń gbàgbé ẹ lórí ilé ayé.
2: Ìwọ
1: ọkùnrin kọ̀rin ó kọ́ ní àkọ́pàtì. Ọdún méjìlá ó parí ilé
2: ẹyọ kọ́.
1: Iṣẹ́ rẹ dojúlójú
2: ẹ.
1: Wọ́n fọ ìyókù ní contract.
2: Wọ́n
1: fún wọ́. Àwọn olóṣèlú tó ṣiṣẹ́ fún.
2: Wọ́n
1: pín ipò tán lójú
2: ẹ.
1: Gbogbo àwọn èèyàn tẹ́jọ ní ṣọ́ọ̀bù. Wọ́n ń ta ìwọ òta.
2: Ṣé
1: wọ́n wú ọsẹ dúdú?
2: Ibi
1: táyé dé
2: dúró.
1: Fẹ́rẹ́ nìkan 10,000 kò bẹ̀ sọ́sẹ́. Ṣé wọ́n lówó tó lè fi ṣiṣẹ́ lọ́wọ́? Ní Jésù lọ̀rọ̀ rẹ gbà. Ọ̀gá dìde ńlẹ̀. Àwọn èèyàn fẹ̀mí gbà
2: nǹkan.
1: Onílà máa bẹ̀rẹ̀. Eye gada barua. Wẹ́ rogo yìí lò. Mo fẹ́ dọ́kẹ́ lọ mọ̀
2: mọ́.
3: Ẹ̀mí Ọlọ́run ṣe kó fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn. Lórí òkè òkú àṣegìrẹ̀ ń bàdàn lọ́jọ́ Ojú Authority Lord Imaewu Olúwawo ojú ọgbẹ́ mi sọ̀lá pọ̀rí eré yó. Ìwọ náà wà kébí oníṣẹ́ ìyanu Jésù. Ó fẹ́ wọ ọgbẹ́ àdàbí sọ̀lá rẹ̀. Ojú ọgbẹ́ ẹsẹ̀. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó bá ṣẹ̀rù wọ́n ayé gbélé àwọn akùnrin lórí kalẹ̀ tí ò jẹ́rí àjò ògùn yá o. Prọfẹ́sà Adébáyọ̀ Ojú Ọtọ́rìtì kó o máa fi máa jẹ̀rú ìpè Ọlọ́run sọ tẹ́lẹ̀ sáyé ọkùnrin kankan tí iṣẹ́ agbára yóò máa ṣe. Dádì torí yín ni ẹjẹ́ lọ gbàdúrà.
1: Mo gbàdúrà.
2: I pray.
1: Gbogbo ìdènà níwájú wa.
2: Ẹbí ìjà ti fọ́ yìí.
1: Kó máa yàlù sí.
2: Hey, let's father plan.
1: Báyìí lọ́lúwa Jehovah.
2: God bless the Jehovah.
1: Òní ni 17th
2: day. Today is 17th day.
1: Nínú oṣù
2: kẹsàn. In the month of September.
1: Year 2026. Ẹni lọ́jọ́ tólúwa ti dá.
2: This is the day the Lord has made.
1: Tí gbogbo ènìyàn.
2: That everyone.
1: Tí à ń pàdé.
2: We are meeting.
1: Lórí òkè ògo.
2: On the mountain of glory.
1: Àwọn àdúrà méje yìí.
2: This time prayer point.
1: O gbọdọ̀ mọ tètè gbà.
2: You must pray them quickly.
1: Micah chapter 2.
2: Ìwé Mika
1: oríkejì. Number 13.
2: Ẹsẹ̀ kẹtàlá.
1: Micah 2:13.
2: Mika oríkejì ẹsẹ̀ kẹtàlá.
1: Kí ló sọ?
2: Anything funny ti dìde níwájú wọn.
1: Mika 2:13, yes.
2: Anything funny ti dìde níwájú wọn.
1: Ẹni tó funny dìde níwájú wọn.
2: Wọ́n ti fọ́ wọn kọjá láàrin ibodè.
1: Ó fọ́ àwọn ọ̀tá kọjá láàrin ibodè.
2: Wọ́n ti jáde lọ nípa rẹ̀.
1: Wọ́n jáde lọ nípa
2: rẹ̀. Ọba wọn ó sì kọjá lọ níwájú wọn.
1: Ó kọjá lọ níwájú
2: wọn. Olúwa ni yóò ti ṣe olórí wọn.
1: Olúwa lọ lórí wọn. Anything funny.
2: The breaker.
1: Ekigbe.
2: Shout.
1: Gbogbo agbára tó dúró láàrin èmi àtògo
2: mi. Power standing between me and my glory.
1: Olúwa fọ́ wọn tuntun.
2: Olúwa break them to
1: pieces. Oyo oyo oyo.
2: Olúwa
1: jẹ́. Olúwa fọ́ wọn tuntun.
2: Olúwa
1: jẹ́. Olúwa wa. Ẹ gbàdúrà kejì.
2: Prayer number two.
1: Gbogbo di tí wọ́n mọ tí ò jẹ́ ń kọjá.
2: Any word meant to hinder me.
1: Wàá máa ní ìyálu lẹ̀.
2: Father bless.
1: Ẹ̀yin ó di àwọn ìka.
2: Every one of the weekend.
1: Ẹ̀yin ìyálu lẹ̀.
2: Father bless.
1: Ó di.
2: We lost.
1: Yá.
2: Yá.

0: Ogunye wọlẹ̀. Àti ojú ọjọ́ Mari.
1: Why you not marry sister?
0: Iná gbẹ jáde lára. Ẹyin pọ̀ lẹ́ẹ̀kan o.
1: Turn around to us.
0: Sọ pé kí láyé dàbò mi.
1: What does the boy used to call me?
0: Ṣé o jẹ́ kí olóore rí
1: mi? Dàbí bẹ̀rẹ̀ bájọ́ lọ tó sí mi.
0: Iná ṣì dàn.
1: Fáyà ni mo
0: gbọ́. Báwo ya bá yà
1: pẹ̀lú gbàjọ́?
0: Dàbò mi yẹn.
1: That is used to call me.
0: Iná ṣì.
1: Fáyà ni mo gbọ́.
0: Máa yẹ ẹ́ sáré abájá.

0: bag.
1: Check.
0: And Bournvita.
1: Double check.
0: It's back to school season. And with Bournvita's 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
2: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
3: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
4: Ẹkú dédé àsìkò yìí ayẹyẹ mi tá ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
3: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
4: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fáànù, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
3: Làwọn tẹ́ tún kó dé báyìí.
4: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
3: Èlò ni àwọn solar system yìí.
4: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
3: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge laptop.
4: Bẹ́ẹ̀ni.
3: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
4: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
3: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
4: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
3: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
4: Bẹ́ẹ̀ni.
3: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
4: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín. Pátá tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ láwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
3: Láìṣe náà nẹ́pà.
4: Ara o.
3: Lọ́dọ̀ yín báyìí.
4: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
3: Ẹni tó bá ní ìdí solar freezer.
4: Bẹ́ẹ̀ni.
3: Ó wà lọ́dọ̀
4: yín. Ó wà nílé iṣẹ́ wa.
3: Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé iléeṣẹ́ yín.
4: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street. Ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yọ̀ of Oyè Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Yìí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwa ò sí yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí Yellow Building yẹn, GoTV Building, ẹ sì máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office, Aframes Plaza, Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08101 01 01 04 04 28 28 04 04.
3: Ẹ jẹ́ a tún múlẹ̀ kan sí.
4: 08101 01 01 04 04 28 28 04 04.
3: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù. Signal Strength Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kilala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Fọbanbarì ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nílé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo yọjú sí èyíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnu bepo. Wọ́n wà ní Signal Strength Office, Go TV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajilosun Adó Ekiti, number 123, Signal Strength House, Go TV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adáṣin House, Òkè Ògúnọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókó. Fàlàyé ẹpẹ 08101042804.
5: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dó wọn.

0: àwọn asòfin lórílẹ̀-èdè yìí ló ti bẹ̀rẹ̀ ṣíṣe àgbéyẹ̀wò òfin orílẹ̀-èdè yìí tí wọ́n ṣe láláìpẹ́ tó ń ti àtúnṣe rẹ̀ ń ṣe ni wọ́n ó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ báyìí níbi wọ́n ti ṣe fi ṣọwọ́ sí gbogbo àwọn ìjọ ilé asòfin ìpínlẹ̀ bíi 36 tó wà lórílẹ̀-èdè Nàìjíríà fún àgbéyẹ̀wò kó tó di wípé iṣẹ́ yóò tẹ̀wájú. Akọ̀wé lórí ọ̀rọ̀ Kàmúrù Ògúnlànà ló fi àbáhùn léde lọ́jọ́rùú ọ̀sẹ̀ yìí pẹ̀lú abala òfin kẹsàn òfin orílẹ̀-èdè Nàìjíríà tó sì ṣe lánàá pé wọ́n ṣe ní ìdá méjì tó ń ti ìdá mẹ́ta àwọn ilé asòfin ìpínlẹ̀ tó ń lọ bíi 24 nínú 36 tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ buwọ́lu àbáhùn kó tó di wípé iṣẹ́ yóò tẹ̀wájú lórí ṣíṣe àtúnṣe náà. Ǹjẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ìròyìn ní kùtù àìrè láti lè ṣe rédíò Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Laramọ̀kínlá Àwàtà tí ń gbọ̀n Ṣátẹ́gùn. Bá a bá padà dé, ẹ ó gbọ́ bí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ yìí ti pè fún ìgbésẹ̀ nìkan mọ́ kóbo lórí bí owó epo ti ṣe fò sókè. À ń padà bọ̀, ẹ kú kalẹ̀.
1: Hello, somebody shall fi alewa. Sebe mo KK 20 Enterprise. Ile ise to nko ni lona agba do losin eja. Juvenile ati Fingerless to wa LD wa lodo won fa won losin eja. Special package leja aro won yiyan ti won ti preserve lona ti o la lope. Ko siru size te nfe lodo won te ni ba. Agbegbe ti won ti smoke awon eja won mo toni toni pelu awon osise ti o ni doti. Bakan na lele beja tutu lodo won lowo ti ogun pa wa lai. KK 20 Enterprises tu la won adiye to wa LD fa won losin adiye. Ose mefa ni won fi ntoju awon adiye won ko to di tita jade fa won olusin. Eworo leyin fe ra ni abi ma jo eworo elede lomode atagbe to wa healthy wa ni KK 20 Enterprises ko wa siru frozen food te fe te oni ba lodo won bo seran oya erewure adiye abi toki mi wili agent suppliers tu ni KK 20 Enterprises fun gogbo awon olose ateronja e eroja ose olomi leyin fe ra ni aiza air freshener soda chemicals chemical ta fi ntoju omi organic materials ati be be lo mo wa ni NTA road oba leni lu akure fun chemical and foaming material e lo si oja oba nla off oba adesida road akure tabi ke pe number yi 0916-229-4888.
2: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba aṣọ́kù tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062-6253 0916062-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
0: Ẹ káàbọ̀ padà fún ẹ̀rùn ìròyìn lákọ̀tún ẹ lè kàn sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba889.fm tàbí kẹ download application Àdàbà FM lórí Google Play Store. Bákan náà ni lè bá wa dọ́gba lójú àwọn òpó ìbánidọ́rẹ̀wá gbogbo wọ̀nyí www.facebook.com/adaba889.fm lórí Facebook at Àdàbà 889fm lórí Instagram àti X1 Àdàbà. Bákan náà ni Àdàbà FM TV wà lórí YouTube wa. Ẹ lè fìròyìn ṣọwọ́ sí wa ní Newsroom at Àdàbà 889fm. Ìròyìn ọ̀hún tẹ̀ síwájú. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ló ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti pé kó wá wọ̀rọ̀ kan fi ṣàdá lójú náà ti lè jẹ́ kí owó epo pẹtiró eléyìí tó fò sókè báyìí kó wálẹ̀ pàápàá jùlọ lọ́wọ́ tá a wà yìí nínú àtẹ̀jáde kan eléyìí tó di bíbuwọ́lù látọwọ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ ìjọ àjàrò ló ti ké sí àwọn tọ́rọ̀ kan láti gbé ìgbésẹ̀ tó ṣe lálàyé pé ń ṣe ni wọ́n ń ta epo pẹtiró báyìí ní owó tó ń lọ bí 1400 naira tó sì ṣe lálàyé pé owó bóyí nǹkan ti gbẹnu sókè yìí ló ti ní ipa lórí ìgbésí àwọn ọmọ ènìyàn. Ẹgbẹ́ ọ̀hún ló tó wá ṣe kìlọ̀kìlọ̀ pé bí nǹkan ti ṣe ń lọ yìí ó ní kò fararọ̀ àti wípé wọ́n ṣe ni owó àwọn oúnjẹ ti gbówó lórí lọ́jà ló fi mọ owó ilégbé owó iléèwé tó ń ti àwọn nǹkan mìíràn. Ẹgbẹ́ ọ̀hún ló ti wá ké sí àwọn tọ́rọ̀ kan láti gbé ìgbésẹ̀ eléyìí tó yẹ lójú náà ti lè jẹ́ kí nǹkan tu àwọn ọmọ lẹ̀yí dára. Wáyé o, ilé-iṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ lẹ̀yí ló ti ṣe lálàyé pé yóò túbọ̀ káwọ́ pọ̀yìn rojọ́ àwọn afurasí márùn-ún eléyìí tí wọ́n ló lọ́wọ́ nínú ọ̀rọ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ wọn eléyìí tó wáyé ní ìjọba oríire ní agbègbè ìpínlẹ̀ ọ̀yọ́ láìpẹ́ yìí. Ìṣẹ̀lẹ̀ làlúrí eléyìí tó wáyé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí ni ìròyìn jẹ́ kóyé ni pé níbẹ̀ ni àwọn èèyàn méjì ti gbẹ̀mí mì níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn ti fara kansa nínú ìṣẹ̀lẹ̀ eléyìí tó wáyé pàápàá jùlọ látọwọ́ àwọn agbébọn dàlúrò ti Anzaru. Àwọn èèyàn márùn-ún ni wọ́n ṣe lálàyé pé wọ́n ń kojú ẹ̀sùn oníga márùn-ún eléyìí tó ní ṣe nípa ìlẹ̀dàpọ̀pọ̀ eléyìí tí ìjọba àpapọ̀ ọlẹ̀ yìí tó fi kàn wọ́n. Ìròyìn jẹ́ pé ni pé wọ́n ò tún ká wọn pọ̀yìn rojọ́ àti wípé bó ti yẹ kí wọ́n ká wọn pọ̀yìn rojọ́ tẹ́lẹ̀ òun ni wọ́n sun lẹ́yìn ìgbà tí àwọn agbẹjọ́rò wọn béèrè fún àṣẹ náà. Adájọ́ Salim Ibrahim ló ti wá sun ẹjọ́ náà títí sí ọjọ́bọ tí ṣe ọjọ́ 17 oṣù kẹsàn-án tó sì pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá DSS láti lè jẹ́ kí àwọn afurasí ọ̀hún kí wọ́n tún bẹ̀rẹ̀ kí káwọ́ pọ̀yìn wọn rojọ́ lẹ́ẹ̀kan sí. Lórí ìròyìn ilẹ̀ òkèrè wa fún ti àárọ̀ tòní, ààrẹ orílẹ̀-èdè South Africa Cyril Ramaphosa òun ló ti jámínà báyìí láti lè jẹ́ kí ó bá àwọn èèyàn sọ̀rọ̀ lórílẹ̀-èdè ọ̀hún lẹ́yìn ìgbà tó padà dé láti inú ìpàdé àwọn aládarí eléyìí tó wáyé lórílẹ̀-èdè India láìpẹ́ yìí. Iléeṣẹ́ ààrẹ lórílẹ̀-èdè South Africa ló fojú ọ̀rọ̀ lédè tí wọ́n ṣe lálàyé pé àmọ̀ràn ló wá látọwọ́ dókítà eléyìí tó ń tọ́jú ààrẹ orílẹ̀-èdè náà láti lè jẹ́ kó sinmi dáadáa lójú náà àti lè jẹ́ kí ara rẹ̀ bọ̀ sípò. Àìsí ilé rẹ̀ òun wá ló mú kí igbákejì ààrẹ orílẹ̀-èdè ọ̀hún Paul Mashatile kó dúró báyìí láti máa délédè lásìkò tá a wà yìí. Ìròyìn jẹ́ kóyé ni pé láìpẹ́ láìjìnà òun ni gbogbo nǹkan ti ń lọ dáradára àti wípé ń ṣe ní ọ̀rọ̀ ìlera rẹ̀ ló ń lọ bí wọ́n ti ṣe kọ̀wé lásìkò tá a wà yìí. A ò ní rí ju báyìí lọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tòní láti lè ṣe rédíò àdàbà FM 88.9 tá à ń gbọ́ ṣàtẹ́gùn láti lù láràmọ̀kín Ayọ̀ọ́lá Fátòkùn lólò tó ròyìn Fọlájìn Oyetayo Mọ́sítì Gbọ̀yìn Iṣẹ́wọ̀ nídìíṣẹ́ o àkọ́ àjọ́dé.

0: October, Milo.
1: Bẹ́ẹ̀ni o, tá a bá dárúkọ iléèwé tó ní mọ̀ tó sì jẹ́ iléèwé gbogbo oníṣẹ́. Iléèwé Edward Olaseni Polytechnic Edolapoli Àjọ Àkókò Ondo State jẹ́ ọ̀kan gbòógì nínú wọn. Àyè ìgbaniwọlé sí iléèwé Edward Olaseni Poly Àjọ Àkókò Ondo State 2026-2027 ti ṣí sílẹ̀ báyìí o.
2: Àwọn àyè ẹ̀kọ́ tí ó ṣí sílẹ̀ ní iléèwé Edward Olaseni nìwọ̀nyí: Electrical and Electronic Engineering, Science Laboratory Technology, Business Administration and Management,
1: Computer Science and Statistics. Bẹ́ẹ̀ni, àyè ṣì wà fún ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ bí oṣù mẹ́fà àbí ọdún kan fún àwọn bí Fashion Designing Technology, Graphic Designing and Printing Technology, Event and Social Management, Food and Baking Technology, Networking, Leather Technology.
2: Ẹni tí ó bá nífẹ̀ẹ́ síléèwé Edolapoli gbúdọ̀ gba JAMB tàbí kí ó máa bọ̀ ní ọgbà iléèwé láti wá gba fọ́ọ̀mù ìgbaniwọlé ní iléèwé Edolapoli
1: tí ó wà ní ẹgbẹ́ Àjọwá Town Hall nílùú Àjọwá Àkókò Ondo State. Fún akẹ́kọ̀ọ́ tó bá ní ọgọ́rùn-ún sókè JAMB, wá gbà wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: 0707-921-8886 àbí 08032-534-548. Lórí ẹ̀rọ ayélujára Edward Olaseni Polytechnic Àjọwá @gmail.com. Àyè ìgbanisílẹ̀ ìwé Edward Olaseni ń lọ lọ́wọ́.
3: Bàbá wa Sakio Osale àti màmá wa Rachel Ale ní ìlú Ọgbẹ̀gẹ̀ àkókò olóòjáyé ìpẹ́pẹ́pẹ́, àmọ́ ikú ló yọ ọwọ́ wọn láwo. Ẹni rẹ lọ.
4: Àpẹ láyé bá ò pẹ́ o.
5: Ikú ló bí òun.
3: Èyí lápapọ̀ ọmọ àtìyàwó àti ẹbí Ale ní ìlú Ọgbẹ̀gẹ̀ àkókò. Ń pe gbogbo ènìyàn síbi àṣekágbá òkú bàbá wọn. Lẹ́tà Sakio Dada Ale. Báwọn èèyàn mọ̀ sí Ale Shine. Ó jáde láyé ní ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2023 pẹ̀lú màmá wọn. Late Mrs. Rachel Abimbola Ale. Ó jẹ́ pé olùgbàlà. Ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọdún 2026 yìí. Friday ọjọ́ 18 oṣù kẹsàn ọdún yìí. Ìwé kì fún màmá nílé wọn. Ó wà ní àdúgbò Adọgba Street Mọlẹ́pẹ̀ Ògbàgì Àkókó. Ní dédé aago 4 ìrọ̀lẹ́. Saturday on the 19th oṣù yìí. Ní ìsìnkẹyìn fún màmá nínú ìjọ CAC. Ayétoro Street Ògbàgì Àkókó. Bẹ̀rẹ̀ ní dédé aago 10 òwúrọ̀. Kété lẹ́yìn èyí lere gbogbo wa di pápá ìṣeré Ajuta High School Ògbàgì. Káre o.
6: Ọmọ ẹlẹ́rẹ̀ẹ́ òní.
7: Ọmọ Apẹniyinka.
6: Ọmọ Olúṣu méjì.
7: Alógòdò bẹ́ẹ̀.
6: Ọmọ gbàṣẹ́gbàṣẹ́ ṣọ́bùnrin ọ̀yìn.
7: Ọmọ oṣù mẹ́gbẹ̀wá tó yàsùn rẹ̀.
3: Ǹjẹ́ lórúkọ Comrade Ale Joshua, NURTW Chairman Ògbàgì. Àwọn ló ní kí n kéde lórúkọ gbogbo ọmọ pátá.
8: Ẹyọ ìyanra òyìnkun Èkìtìkẹtì ẹ̀mí ọmọrin Gorosọ Èkìtì Olúmọlẹ̀kẹ́ Jìgbà wẹrẹ ni wẹlé Èkìtì wọ́ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́rùn abọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o, wọ́n fẹ́ ra fáànù ni o, wọ́n fẹ́ ra deep freezer, wọ́n fẹ́ ra washing machine, wọ́n fẹ́ ra microwave, wọ́n fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co. Ẹyọ abọ̀lú sí díkì ẹ̀ ẹyọ wọ yóò asan díẹ̀ kan dẹ̀ gba nẹ̀ èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù, wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ̀ ọ́ tó ti yẹ ọbẹ̀ náà rọrùn yeyeye láìsí èlé ni o. Ọ́fíìsì rẹ̀ Lee Danco Plaza Lajilosun Lado Èkìtì ẹ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351. Yẹmi pe lẹ́ẹ̀kan sí 0707484-3351 tó ti yọ
9: jáde rúlé o.
10: Òun ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òǹfà ọ̀nà fún ni ò jẹ́ o. Pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run ìgbà yìí onígbàgbọ́ rere ni àwa ọmọ àti ẹbí olóògbé Aishi Joshua Afolabi Aro àti ẹbí ọba Logun fi ń ṣe ìkéde àṣekágbá ètò ìsìnkú màmá wa olóògbé Madam Florence Abike Afolabi, ẹni tó sùn nínú Olúwa ní 20 oṣù kẹfà ọdún tí a wà nínú rẹ̀ yìí, lẹ́yìn tí wọ́n ti lo 96 years láyé. Bí ètò ayẹyẹ ìsìnkú màmá yóò ṣe lọ nìyí: ní ọjọ́ 17 oṣù kẹsàn ọdún tí a wà nínú rẹ̀ yìí ni a ó gbé òkú màmá kúrò nílé ìwòsàn ti Federal Medical Center lọ sílé wọn ní number 1 Ìlàró Street Uṣu Ọ̀wọ̀. Lọ́jọ́ yìí bákan náà ni àṣálẹ́ orin onígbàgbọ́ Christian Wake Up yóò wáyé ní ilé wọn. Ayẹyẹ ìsìn ìdágbére fún màmá yóò wáyé lọ́jọ́ 18 oṣù kẹsàn ọdún tí a wà nínú rẹ̀ yìí ní St Andrew's Anglican Church Uṣu Ọ̀wọ̀. Kété lẹ́yìn èyí ni a ó fi eérú fún eérú àti èèpẹ̀ fún èèpẹ̀ ní ilé ìsìnkú ti St Andrew's Anglican Church Uṣu Ọ̀wọ̀. Lẹ́yìn èyí ni ayẹyẹ wẹ̀jẹ̀wẹ̀mú àti ijó ẹni ọmọ sin ló bímọ yóò ṣẹlẹ̀ ní Rẹbutu ní pápá ìṣeré Uṣu Grammar School Uṣu. Máa sùn lókàn ya Jésù títí ó fi ní pínyà mọ́. Gbogbo ọmọ ló ń ṣe ìkéde lórúkọ gbogbo ẹbí.
11: The much-awaited flexible learning model for a life-changing opportunity to obtain a degree in computer science from the best university of technology in Nigeria, Federal University of Technology, Akure Futa, is here again. As the Open and Distance Learning Center, ODLC Futa, is welcoming applications for admission into 100 level and direct entry applications into 200 level for the 2026-2027 academic session. Candidates, we have the opportunity to study online, have same degree as on campus, access to world-class laboratories and computer facilities. It is also an opportunity for young school leavers and working professionals to earn a degree in computer science. Candidates without JAMB or UTME results can also apply. For methods of application and requirements, visit www.odlportal.futa.edu.ng. Don't miss this golden opportunity, as the future of education is technology-driven. Director ODLC Futa, announcer.

0: ẹ̀dùn ṣùgbọ́n pẹ̀lú ọ̀pẹ̀sẹ̀ ọlọ́run ni a fi ń kéde ìpẹ́kùdà màmá wa àti màmá màmá wa pẹ́ńsìn juliana ìyádò ní at 89 years bí àlàkalẹ̀ ètò ìsìnkú wọn ṣe lọ nìyí wíkì àti service of song máa wáyé lọ́jọ́ friday 18 september 2026 ní lea primary school field ìfira àkókò ìjọ all christian fellowship ministry ni ó darí ètò náà ní dédé aago mẹ́rin funeral service yóò wá wáyé lọ́jọ́ saturday 19 september 2026 ní lea primary school field ìfira àkókò ní aago mẹ́wàá òwúrọ̀ ayẹyẹ ìgbàlejò yóò wá tẹ̀lé níbìkan náà màmá wa benson juliana ìyádò ní a fẹ́ràn yín ṣùgbọ́n jésù fẹ́ràn yín jù wá lọ ẹ máa sùn láyé olùgbàlà títí di ọjọ́ àjíǹde tí ìpínyà ò ní sí mọ́ gbogbo ọmọ àti ẹbí benson lápapọ̀ ni wọ́n ní ká máa kéde.
1: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Vitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Àkókò Southwest LGEA ló dúpẹ́ fún ìgbésẹ̀ ọ̀tún ìmúgbòòrò ohun àyíká tó wuyì fún ìkẹ́kọ̀ọ́ tí ìjọba mú bá dédé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Lábẹ́ àkóso gómìnà wa Honorable Dr. Lucky Orimisi Ayédàtiwa pẹ̀lú àtìlẹyìn ìjọba àpapọ̀ ọ̀gọ̀rọ̀ school materials fún sáà ẹ̀kọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ yìí school bags uniform and standards test and notebooks pencil biro ruler àti mathematical set to the pupils in the public primary schools kódà ECCDE tí wọn náà gbẹ̀yìn tábìlì àti àga ohun ìṣeré ọmọdé renovation of schools and perimeter fence àti kọ̀ǹgádẹ̀rọ̀
3: all this to bear
2: ẹ̀kú iṣẹ́ o for recruiting more qualified teachers for effective teaching in primary schools across Ondo state wọ́n pẹ́ pàtàkì fún acting secretary Mrs. Adefope Foluwa Adedede Olukọ ti ṣiṣẹ́ níjọba ìbílẹ̀ wa The Education Authority wa ń ké tantan pẹ̀lú àrọwà sí ẹ̀yin òbí ní àkókò Southwest.
3: Lọ́gàn
2: ní kẹ́kọ̀ọ́ àwọn ọmọ yín wá fún ìforúkọsílẹ̀ ní iléèwé gbogbogbò. Torí ìjọba ó dà tiwa ti sọ ìwé kíkà di ìrọ̀rùn. Princess Abike Ìláwọ̀yé Akọ̀wé àgbà Old is to bẹ́ẹ̀. Mr. Ọmọlọ́run J.O. HOD Personnel LGEA Ìsàlówó Fẹ́lá J.O. Director Social Mobilization àti Mrs. Adefope Foluwa Acting Secretary. Àkókò Southwest LGEA ló kéde ẹ̀ pé Màmá bàbá enroll your child in the public primary school for quality education.
4: Ẹ̀yin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò Golden Mon aládùn tó kún fún mílìkì.
5: Ó pé o.
4: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí ẹ wá máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
5: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
4: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
6: Ìyá mi, ó máa dùn gan ni.
7: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá.
8: Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí.
9: Golden Mon, tọ gbogbo èèyàn di wúrà.

0: òun gọgọ nìyẹn tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: ọjà ọdún ti dé àdàbà gbé.
0: kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjọ ọdún dé kárajà ọdún kátajà ọdún kájìfà ọdún àpolówó ọjà ọdún ẹṣẹ àmọ̀nà ọ pápátá yọrílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá débi kápò olówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí december gbọ̀ngbọ̀n.
2: òyà ẹ máa bọ̀ wá o.
1: rẹpẹtẹ
0: tiwọ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀tafẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ a division police station ọba adéṣídà road àkúrẹ́. kẹ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbà yògbà á jì jó ta warawara. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé karim sórí 08030414344 grace 08032474686 tàbí fẹ́mi sórí 08060864428 ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
3: Ṣadé kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
4: Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: future. We know they predict our future, but they shape them. Make we help you shape your own. For more story, rush go www.accesspensions.ng or call our telephone on top
1: 02094613333.
0: Access Pensions, future shaping.
2: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
3: Central School. Ìyẹ̀rẹ́ ọ̀wọ̀ àti ní ìpẹ̀mẹ̀. Ẹ̀ṣẹ́ àbùdí ni tolókun àbùdí ni tọlọ́sà. Ó ní tọlọ́wọ́ yẹn. Ẹ̀ṣẹ́ bí ẹ ti fọmọ́ sílé ìwé wa. Adúpẹ́ fún ìbádòwòpọ̀. Ẹ ń jèrè àwọn ọmọ yín. Àwọn ọmọ náà dege àlọ́yè. Wọ́n di gómìnà, wọ́n dàrẹ orílẹ̀-èdè, wọ́n di dókítà, wọ́n di lọ́yà. Wọ́n dòjíṣẹ́ olúwa. Ìyẹn ti wá di open all parents and guardians to enroll their children.
4: Christ Central School.
3: Iyowo Kota Yere Owo. Well conducive learning environment. Computer science laboratory and body facility. Transport is available for the day student.
4: For more inquiry,
3: 080-6276-5273. 080-6276-5273.
4: Christ Central School.
3: The Lord is our life.
5: Mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ tuntun Health Center wa. Àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
6: Ó ga ò lọ́lá. Nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ, mo rò pé wọ́n máa darí rẹ lọ sílé ìwòsàn General ni bí wọ́n ṣe ṣe nígbà tí o bímọ kẹ́yìn.
5: Rárá o, gbogbo nǹkan tí mo nílò ló wà ní Health Center wa. Nọ́ọ̀sì yẹn kàn sọ fún mi pé kí n fi ọkàn balẹ̀ pé wọ́n máa tọ́jú mi, mi ò ra ẹyọ ògùn kan ní ìta.
6: Ṣé pé ibùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú?
5: Bẹ́ẹ̀ni o, yàrá ìgbẹ̀bí tó mọ́, àwọn nọ́ọ̀sì tó ní wà, gbogbo ògùn tí mo nílò ló wà níbẹ̀. Àwọn ìjọba wa ń gbìyànjú o.
6: Eléyìí dùn mọ́ mi nínú. Màá sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ fún ìpàdé àwọn aláboyún.
7: Ìjọba ń gbìyànjú lórí ẹsẹ̀ntà o nípa ìdánilẹ́kọ̀ọ́, ìpèsè òògùn àti ìtọ́jú tó péye.
8: Ìwọ náà sì bí Lọlá. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó ẹsẹ̀ntà súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ ìjájọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
7: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ tọgbẹ́ ìyàwó lálẹ́.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
6: My guy, you know say Betway get plenty casino games for Niger. Over 400 games: Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, no matter what you like, it did there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today.
7: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
8: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
9: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-53. Orúkọ ọmọ Nìjánu ọmọ.
10: Appreciation.
11: Mo dúpẹ́. Tọpẹ́ togo tiyintiyin.
12: Kí ìkẹ́ àtọlà.
11: Oríire tí ò lẹ́gbẹ́.
12: Kọ́ máa bá ọlọ́lá gómìnà wa.
11: Ọ̀rẹ́ mẹ̀kúnù.
12: Akíkanjú ọkùnrin àkọ́kọ́ ìpínlẹ̀ Ondo.
11: His Excellency.
12: Dr. Lucky Olumisa Ayédàtúwa.
11: Àní kò gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé.
12: Kó máa dàgbà.
11: Kó máa gòkè.
12: Kó máa tẹ̀síwájú.
11: Àwọn ta ló ń dúpẹ́ lọ́wọ́ gómìnà bẹ́ẹ̀.
12: Àwọn All Students Amadiya Grammar School.
11: 1982
12: Ọ̀gbàdì àkọ́kọ́.
11: Àwọn lọ́wọ́ àǹfẹ́ mi Moré hàn.
12: Tá a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa.
11: Fún yíyàn tẹ yín ọ̀kan lára wa.
12: Tá a jọ kọ́ wọ̀ ní ìjáde.
11: Ilé ìwé ọ̀hún.
12: Ní 82
11: Èrèlú.
12: Wọ́n ní ebu tá ẹ̀ bá àtọ́lọ́run tọ́ bá.
11: Gẹ́gẹ́ bí Commission of Special Duties.
12: Ìpínlẹ̀ Ondo.
11: Gómìnà wa.
12: Ẹ máa ṣe adúpẹ́.
11: Ẹ máa ní ṣubú dànù.
12: Èrèlú.
11: Wọ́n ní ebu tá ẹ̀ bá àtọ́lọ́run tọ́ bá.
12: Àṣẹ ìwọ oyin ní jẹ́ kọ́
11: ọmọ
12: aráyé fi ń gbàdúrà.
11: káwọn ogbó kí wọn ó tọ́.
12: ogó òṣùpá kọjá iná àbẹ́là tá a gbé sábẹ́ bẹ́ẹ̀dì.
11: sẹ́yìn tọmọ ní ìrì tó bá yọgàn bòrò.
12: ogó rẹ tó yọ yìí.
11: kò ní wò kùkù láéláé.
12: ṣé orí ìbámu bùsùn.
11: àbámu gbalẹ̀.
12: ká fi gba àmọ́ tónítóní.
11: ìwà àdó ní jẹ́ ká fobì yìí bọ àdó lórí.
12: kákeré jogún ìyá.
11: omi ni wọ́n fi ń pọn nínú oko.
12: èrèlú
11: dáadáa tẹ ń ṣe.
12: ìwà
11: dáadáa
12: tẹ ń
13: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
14: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
15: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
16: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
17: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
16: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
17: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
16: Wow!
10: Wow, mommy, today's golden morning is milky.
18: Mine too.
19: Mother of the year, well done. But please, let's be managing the milk small, small now.
20: It's no meal. This is golden morn 3-in-1. It comes with milk already inside.
19: Milk already inside? Since when?
21: Get golden morn 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden morn. Make every day golden.
22: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: ilé iṣẹ́ àrẹ wa dáhùn jọ̀dá. Wọ́n ní ìhàlẹ̀ kókò.
1: Ìlérí asán.
0: Ìlérí asán.
1: Òfútù fẹ́ tẹ̀.
0: Ilé iṣẹ́ àrẹ ní sẹ́rí Àtíkù Abubakar òun. Ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ adìyẹ ni o. Tó ní máa kọ́lé bẹ́ẹ̀rẹ́bẹ́.
1: Tó wá ń fẹsẹ̀ halẹ̀.
0: Máara lẹ̀ bẹ́ẹ̀. Tó wá ń fẹsẹ̀ halẹ̀ irọ́ ni o. Bóyá rọ ni bóyá òótọ́ ni àlejò ń bẹ lórí ètò pẹ̀lú wa
1: lára. Àti pé lákọ̀ọ́kọ́ ká wọ́n gbàgbé pé òfin ti wà lórí ọ̀rọ̀ epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà. Òfin wọ́n ti gbófin kalẹ̀. Bẹ́ẹ̀ èèyàn bá sì sọ pé òun fẹ́ yọ lásìkò yìí. Ọgbọ́dọ̀ padà sí
0: ìgbìmọ̀ láti ṣẹ̀ṣẹ̀ lọ
1: tún ṣe
0: yóò sì la ìpele tó
1: nítumọ̀. Ẹlẹ́ẹ̀kejì ni wípé iléeṣẹ́ ààrẹ tó wá sọ̀rọ̀ tó wá wò báyìí ni ìwà àtọ́ bá sanjú ẹmọ jọ ṣèjọba mọ̀ ni. Ẹ mọ̀ gbé kínní ìtì ẹmọ̀ fẹ́ ṣe ń gbà náà.
0: Ẹmọ̀ lẹ́dáwọ̀n iléeṣẹ́ ìfọpolẹ̀ padà.
1: Ẹmọ̀ lẹ́mọ̀ ṣe ń gbà náà ẹmọ̀ rí ṣe.
0: Wọ́n ní kẹ̀kẹ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ṣe làwọn ń wà sẹ́yìn
1: gan-an. Wọ́n wà
0: sẹ́yìn. Wọ́n ní pé àwọn kìíní ọ̀hún pé ó dààmú orílẹ̀-èdè Nàìjíríà gan-an. Ó dáa.
1: Àti lálejò pàtàkì lórí ètò wa lónìí tó jẹ́ lámì ètò àwùjọ tí àjọmọ̀ fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ àwọn náà ni comrade náà ni wọ́n tóyìn akíngbàdé ọmọọba ni wọ́n o akíyìn o.
2: Ẹṣẹ́ olóòtú.
1: Ẹṣẹ́ o.
2: Kí ẹ̀yin méjèèjì pé ojúmọ́ o.
0: Ẹṣẹ́ o.
2: Èní á san gbogbo wa
0: o. Àmì o. Àmì o. Àmì o. Lórí ọ̀rọ̀ tí Wàsíìrì Nasarawa ti bàbá sọ èyí pé àwọn fàgbára ró àwọn iléeṣẹ́ ìfọpo lórílẹ̀‐èdè yìí. Báwo ni ẹ ṣe rò pé ìgbésẹ̀ yìí lè ṣeé ṣe tó tá a bá wo bí ìjọba ti ṣe ń náwó sáwọn iléeṣẹ́ ìfọpo yìí láti bí ọdún mẹ́rin
1: márùn-ún
0: láti gba ayé ààrẹ àná àti ẹ̀gbọ́ ó dà pé ọdún 2025 December 2025 ni iléeṣẹ́ ìfọpo Port Harcourt ló sọná lórí láwù pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ tínú gbogbo àwọn èèyàn ń dùn tó sì jẹ́ pé nígbà tó di 2020 ìbẹ̀rẹ̀ 2024 December 2024 nígbà tó di ìbẹ̀rẹ̀ 2025 a rí pé àwọn ọkọ̀ ò képo. Báwo lẹ ṣe rò pé ọ̀rọ̀ tí Wàsíìrì Nasarawa sọ yìí yóò lè ṣòótọ́ sí.
2: Wọ́n ẹ ṣe náà túbọ̀ kí nílẹ̀ kan sí pé ojúmọ́ tẹ bá wo ní ìlànà ìjọba Nàìjíríà bá ṣe ń tu ìjọba ṣe ń ṣèjọba wa mo máa ń sọ gbogbo ìgbà pé ó yàtọ̀ sí bí ó yàtọ̀ sí sí tó fi dé zẹ̀dì olóṣèlú wa Nàìjíríà
0: darí
2: ta ní gbogbo orúkọ orúkọ náà ní gbogbo wọn ọjà mojèrè ni gbogbo wọn dẹ̀ ń ná ṣé ẹ gbọ́ mi
0: àgbọ́yé
2: ọjà mojèrè ni gbogbo wọn ń ná torí pé òwò oníkálukú ń fò nílùú tí ẹ ṣe bó oníkálukú bá dẹ̀ ṣe mọ ọjà òṣèlú ná tó lè mọ mọ̀nà fi kí ẹ yí tó náà lọ́ṣẹ́ máa ń jèrè òṣèlú wọn sí ní Nàìjíríà níbí so òun sọ pé ọjà mojèrè ni àwọn olóṣèlú wa ń bá wa ná tó fi ń darí wa Nàìjíríà. Tẹ bá rántí ètò ìdìbò tó kọjá ẹ rí pé gbogbo wọn gbogbo àwọn olùdíje fúnpọ̀ ààrẹ ni wọ́n sọ wípé wọ́n á yọ subsidy. Tẹ bá dẹ̀ tún wá wò náà ní lẹ́yìn ọdún mẹ́ta báyìí náà tó dàbí ní parí tó mọ̀ ẹ̀tọ́ ìdìbò míì. Ìgbà tí oníkálukú rí ní ọdún bíi mẹ́ta sẹ́yìn ọdún mẹ́ta àbọ̀ sẹ́yìn wípé wọ́n á yọ subsidy ní gbogbo wọn tó sọ bẹ́ẹ̀ nígbà yẹn. Torí pé ó ní ìkan náà táwọn náà rí tó fi ìpò yẹ kọ́ yọ subsidy tó fi sínú campaign wọn nígbà yẹn náà. So tẹ bá dẹ̀ wá wò báyìí kí ló change. Nǹkan tó ṣe ìdòdú wípé wọ́n wò wípé ẹni tó ń govern lọ́wọ́ ìyẹn Bọ́lá Ahmed Tinubu pé àwọn náà láwọn tó tún position náà wọ́n tún wá lọ wò pé ọ̀nà owó ni ẹni tó kí ààrẹ lọ́wọ́lọ́wọ́ fi kokù nínú yíyọ subsidy. Ibẹ̀ làwọn wá fẹ́ gbàjáde sí ìjọba tó wà lóde yìí láti lè sọ wípé àwọn náà ní solution sí removal of subsidy tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yọ. Èmi dẹ̀ rò mí báyìí bọ́lẹ̀ ti sọ nígbà kan nígbà ní ọdún bíi mẹ́ta sẹ́yìn àti wọ́n ṣe inauguration ààrẹ pípé kìí ṣe nǹkan tó ìtọ́nà níyàjóyàjó láti sáré yọ subsidy lọ́dọ̀ tí ààrẹ gba ìṣàkóso ìjọba. Kìí ṣe nǹkan tó ṣe yàjó àmọ́ pé nǹkan tó tọ́ ni láti yọ ṣùgbọ́n

0: e tun ku dede wo yi eyin eyan wa ni gbogbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sunran idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu iyawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re ise lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti n gbe kiri ohun ibe lo ti wa jewo wipe edakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore ekoko ase eni to n ba dore ekoko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka abamo je nigbeyin esi mo wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọhun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa n se gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wi pe iwo yawo to oba mo wi pe oko re o se daadaa to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo ohun ni kì í ṣe wípé àwọn ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 aba mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá máa wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tinú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
2: abba ajo ko ti igbo ni nipa 24/7 aba mixture kọrọjọ gbogbo bile tawọn ọkùnrin bere fun gba gbogbo akanse gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 aba mixture ko lọ ti nu rara o kagbo ẹyin dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ dọti ara danu lọgán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbò ara 24/7 aba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 aba mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide
0: bẹẹni ìjáwá ìjà òsì always guide náà ni ṣe wá rí gbogbo ẹyin tí ẹ bá fẹ jẹ alágbàtà fún lè iṣẹ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọmbà yìí òun náà ni kẹ ẹ mọ pé 091-60-62-62-53 ẹ jẹ ń pè lẹẹkan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ pàdé ire o.

pàápàá láti gbà tá a ti lọ polówó ọjà ẹ jẹ́ sọ fún ìpolówó tá a wà yìí pẹ̀lú bí todd bully alága nínú pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea bó ṣe ta ìpín ìdókòwò rẹ̀ yìí a jẹ́ pé kò ní nǹkan kan ṣe mọ́ pẹ̀lú pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea o ẹ̀yìn chelsea a jẹ́ pé todd bully ó ti di gbádàgbà rẹ̀ kúrò nùpẹ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea torí pé ṣíà rẹ̀ ó ti tà á àwọn chelsea lọ́lọ́ ń ṣeun ààyè ti wá gbà wá báyìí láti mọ sign player tá a bá nílò kò sí wàhálà ẹ̀yìn nu ọlọ́nu arsenal ẹ kú oríire torí ibà méjì kọ tó bá ti di sọ́mà ìyẹn lójú ọjà tó máa sílẹ̀ lọ́dún tó ń bọ̀ agbábọ́ọ̀lù yọmọ orílẹ̀-èdè georgia ni ìyẹn baptiste vaile yóò darapọ̀ mẹ́kọ̀ọ́ arsenal o arsenal ti gba wọ́n ti gbé tán o ọmọ ọdún mẹ́tàdínlógún ni €4.5 million òun gangan lọ̀rọ̀ bá dé ọmọ yìí attacking midfielder tó ga yàtà ni tó bá ti di inú oṣù kẹta ọdún tó ń bọ̀ ni ó pe ọmọ ọdún 18 tó bá ti wá dojú ọjà tó máa sílẹ̀ sọ́mà òun ni ó tó darapọ̀ mẹ́kọ̀ọ́ arsenal ẹ̀yin gunners ló ní tuntun ajá àbálẹ̀ mojá yín tẹ́kanlẹ̀kanlẹ̀ só ń gbọ́ mi aláṣẹ kfc àbí gbogbo kárí àkókò gunners ni ẹ̀ ọ̀túnba aláre fálànà gbogbo olúọwọ̀ wọn ló bàjẹ́ tì wọ́n ní àdìsánà tó ga yàtà ni ẹjọ́ máa bọ̀ wá ẹjá tún kó ọmọ ẹ̀yẹ́ tún lọ bẹ́ẹ̀ ẹ wo gbogbo ń tó ṣẹlẹ̀ sí ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester united lálẹ́ àná ẹbí rẹ̀ orí mi gangan ni ẹ̀dílé ta ló sọ bẹ́ẹ̀ michael carrick ni ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù manchester united gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ só ń gbọ́ mi adéwálé màṣá gbogbo olú wọ́n ní bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ fàkàwọ́ sport à ń bá dọ́gba òótọ́ ni pé lionel andres messi bàbá àti agbóbọ̀ bá máa tẹ́wọ́ kíngí kíngí kẹ́ngẹ́ kẹ́ngẹ́ òótọ́ gba ife ẹ̀yẹ kan fún ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù lálẹ́ àná ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n sì gba ife ẹ̀yẹ yìí ẹ̀jẹ̀ ń ju eléyìí mọ́ kí n tó kù lọ́dọ̀ lionel andres messi ẹ̀jẹ̀ ń sọ fún wa pé lóṣù tó ń bọ̀ argentina máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sẹ̀ rẹ̀ pẹ̀lú orílẹ̀-èdè bẹ̀nẹ̀ wọ́n ti wá kéde o wọ́n ti kéde pé lionel andres messi ó tún kópa mbẹ̀ ẹ ló ti rìtáyà òótọ́ ni pọ́ ti rìtáyà ṣùgbọ́n tó bá ṣe dáadáa orílẹ̀-èdè bàbá ńlá bàbá rẹ̀ wọ́n lọ nílò káwọn ó sẹlibrèti ẹ̀ torí pé sẹlibrèti tó ga yàtà gangan ni lionel andres messi ṣe rí ìgbà tó bá ń kojú bẹ̀nẹ̀ lọ́sùn tó ń bọ̀ ìyẹn argentina ibẹ̀ gangan ni wọ́n ti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún lionel andres messi o ìyẹn lórí pápá gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn mo tún gbé sẹ́yìn ti wà létí ẹ já kó mẹ́ẹ̀ ká tún máa fi tó wa létí gbogbo bí nǹkan ṣe ń lọ òyìnkò ẹgbẹ́ agbábọ́ọ̀lù bàzẹ́ wọ́n ti kéde pé àwọn ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ o wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn ìyẹn bàzẹ́ wọ́n ní kùdìẹ̀kudiẹ eléyìí tó ń kó ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí jẹ́ àwọn ò ní fara mọ́ wọ́n ti ní ó máa lọlé lọ́wọ́ tá a wà yìí gẹ́gẹ́ bí nǹkan tún ṣe jẹ́ nìyẹn àfarabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ ẹjẹ́ tún kúrò mbẹ̀ pàápàá ẹkú jẹ́rìí ẹntẹ́ni ìròyìn pọ́nlẹ̀ mi ò tẹ́lẹ̀ ìròyìn sọ ẹjẹ́ máa lọ sí abala bóyá lẹ́mọ̀ abala táwọn tèmi ń dúró dè àwọn agbábọ́ọ̀lù kan ọlọ́run kádàrá wọn tàbí kí n sọ pé ọlọ́run kẹ́ wọn púpọ̀ púpọ̀ tó ṣe pé gbogbo ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n bá pàdé láwọn líìgì tí wọ́n ti gbá bọ́ọ̀lù wọn mi àwọn wọn o àwọn kan sì wà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan tàbí méjì péré òun ni wọn ò mi àwọn wọn ẹ̀jẹ̀ ń gbé sí ilé tí ló ní kọ́ngbẹ́kọ́ngbẹ́ kẹ́ ẹ tún máa fìyẹn sọ̀rọ̀ àjèjì yín ẹ̀jẹ̀ ń sọ fún wa pé harry kane ògbóǹtarìgì agbábọ́ọ̀lù tottenham hotspur tó ṣe pé lọ́wọ́ tá a wà yìí inú kan bayern munich ló ti ń lo dáúlà gbogbo ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 32 different clubs eléyìí tó bá pàdé lásìkò rẹ̀ nínú nǹkan tottenham hotspur nínú ìdíje ti english premier league gbogbo ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 32 tó bá pàdé lómi àwọn wọn o sunday halibut haaland gbogbo ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 23 tó náà ti bá pàdé nínú ìdíje ti english premier league òun ló ti mi àwọn wọn kò sólùwà ẹ̀ dáúlà ni ẹjẹ́ ọmọ lò ó jẹ́rìí ọ̀rí.

0: gbogbo ọkọ ẹgbẹ agbábọọlù 24 tó náà bá pàdé nígbà sáà rẹ lọhùnún. Nínú ìdíje ti English Premier League, olómi àwọn wọn, ṣùgbọ́n kò mi àwọn ẹkọ ẹgbẹ agbábọọlù kan dondo. Ẹni kí n ṣe àwò ikọ̀ Swansea City. Ó kojú kọ Swansea City lẹ́ẹ̀kan, ṣùgbọ́n kò láǹfààní, kódà wọ́n gbé wọlé ni. Wọ́n gbé wọlé ìṣẹ́jú 24 minutes péré. Òun ló gbá kojú kọ Swansea City, ṣùgbọ́n kò láǹfààní àti mi àwọn wọn. A jẹ́ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 24 tó kojú nínú ìdíje ti English Premier League ló mi àwọn wọn lẹ́yìn kọ Swansea City nìkan. Ẹjẹ́ ń lọ sọ́dọ̀ Karim Benzema. Gbogbo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 24 tó bá pàdé nínú ìdíje ti Spanish La Liga, gbogbo ẹ̀ ló mi àwọn wọn o. Ìyẹn Karim Benzema. Bó tiẹ̀ jẹ́ pé kò sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid mọ́. Ṣùgbọ́n ìtàn àti àkọọ́lẹ̀ ilé tí wọ́n ti ní yóò mọ tàn títí láéláé ni. Ẹjẹ́ ń sọ fún wa pé ta tán ni Kylian Mbappe. Òun náà ti kọ ìtàn tuntun báyìí. Torí pé gbogbo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́ta ó lé ní 23 different clubs. Eléyìí tó ti bá pàdé nínú ìdíje ti Spanish La Liga. Òun náà ti mi àwọn wọn o. Cristiano dos Santos Aveiro Ronaldo. Bàbá àgbàlagbà, òǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé gbogbo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 29 tó náà bá pàdé lásìkò tó ń lo dáúlà nínú ìdíje ti Spanish La Liga lòun náà mi àwọn wọn. Ronaldo ní sáà 2012-2013 ó tún fi ìtàn balẹ̀. Ìtàn wo gangan ló fi balẹ̀? Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé gbogbo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 19 tó bá pàdé lórí ọdún náà òun ló mi àwọn wọn o. Ó tún wá mi àwọn fún ikọ̀ Real Madrid. Ó gbá òǹgò wọlé nígbà tí wọ́n kojú Granada. Ṣé ẹ rí pé òun tún sẹ́ẹ̀tì rẹ́kọ̀dù ń tiẹ̀? Bó ṣe wà sí nìyẹn. Bàbá Tiago náà kojú àwọn ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù tó lọ bí 40 níye. Ìyẹn ló ni Andres Messi. Ó mi àwọn 38 nínú àwọn 40. Lẹ́yìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ó ní òmi àwọn wọn. Omi àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Cadiz, Real Mallorca àti Huesca. Péré gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ Falcao Sport. Mo sọ yìí, mo dúró náà, ẹja máa lọlé. A tún pàdé ara wa lóòrò ọ̀la ọ̀la ọjọ́ Jímọ̀ títí ọ̀la ọ̀hún 09021077719. Nọ́mbà mi gangan nìyẹn fún ìkéde àti ìpolongo ọjà yín tàbí àwọn eré ìdárayá yín lẹ́sẹ̀kùkù. Omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ló ń jẹ́ bẹ̀. Títí ọ̀la Falcao Sport ń kiyun, ẹja máa ṣeré ìdárayá. Ẹ kú.
1: Báwo máa ti ẹ̀rí ẹnìgbòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
2: Wòó bẹ́ẹ̀ làábí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wòó ọ̀rẹ́, mo ti gbìyànjú
1: ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yín lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu, ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ béèrè kankan àbọ̀ o fẹ́ béèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ ló lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fún òun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí èèpẹ́ òun fi ata rara. Pẹlomi ba fẹ sun lalẹ bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jira ro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro ni yi 07 60 60 64 19 07 60 60 64 19 nka yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko ma fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba n lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won a lo gborun odun won a lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se wa be ni kankan oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 64 19 07 60 64 19 alaafia ara wo ni bi fi abia.

0: Jesus.
1: Ekude de asiko yi ni bi gbogbo jake jado ti e ba ti lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kun si nbe tori pe n to ti kale to ti kako ni e ti ma gbo nipa CDCare ini le ise kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de ran fun gbogbo to lori telemu ta ba so nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo ti dukia yi se mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki ayo derun fun ni sugbon ta won wo pe bi ile aye se ri lode oni je ona ti ri awon kan won ni rorun wa be ni yi ni dahun sugbon won ni enu onikan lati gbopon lojo ni alejo kan be pelu mi ti won di asoju ile ise CDCare ma fe ki won na nbe fun eyin ara ile mo kale
2: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulrakim gege bi e se so ni ekan CDCare CDCARE application ti o so ala omo orilede Nigeria di mumu se nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan ilu nu le patapata ti o nwu wa ti afera lati ori inu yara mattress la fera ni o afera fan ni o AC ni abo si le dana afera gas ni o pot ni o microwave fridge ni afera freezer ni o ti bebe lo leyin a tun wa bo sori pe ah ina se se mona mona bayi ta fe ma ra bi solar inverter kankan a tun ta ni CDK a tun wa ko lori e irinse loku ta fe ra omo mi tin ko se tailor mo fe ra sewing machine fun eyin mi fe ra keke mo ru mo fe mo fi sise so gbogbo awon kan bayi lo wa lori CDK app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin elekata ni pe e tun wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe eni ti san o tan te fi mo gbe lo anfani ti a fun awon eni ni pe won le ra nkan ka de ma san o die die lati osu meji titi de osu mejila to ba je pe ose ose na fe ma san wo ni won lanfani ose merin titi de ose meji din la adota 48 weeks ni tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu CDK mo pale gbogbo nkan ta ba ti la won fe ra yi won mo gbo wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan eyo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti wa mo ra mattress lowo mo o pe okay mo fe ra gas cooker ele mu ati be be lo tede mo sanwo die die lai ni ele kankan ninu nkan CDK wa fun ni nkan to se pe se won ta moto be ni se wa ri toni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan lanfani pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa kawo wa lo ba yin sanwo duri ani e to ba tara moto wa fun lanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba ti se ise o ye ko ni anfani lati gbe igbayin gbadun mo gba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigbati mo ti mo yi pe ma mu osu mewa ni madara mo san die die mo le mo san 20,000 ni osu osu ti madara ti mu osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbo wa fun mo tun mo san wo se be ti ma so fun wi pe mo san wo die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti rora mu ye ose to ba ro mi lohun lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin CDK mo pe eni oni bi ti o ti n jade a gbe oja re fun yóò dẹ̀ tún mọ sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store CDCARE tẹ́ bá ti download ẹ tẹ́ forúkọ yín sí tẹ́ fífò nọmbà yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí áàpù yẹn tẹ bá ti download àbí kẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ lè wà.
1: ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ká káàkiri.
3: iléeṣẹ́ wa wà ní exodus filling station ládojúkọ ọ̀fẹ́ tochi pharmacy olùwàtòyè quarters àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
1: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó mi-ín tó jẹ́ pé ẹ ti ń rò ó ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CD care o di gba kan na won se o
3: ile ise wa wa ni Exodus Filling Station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707 454 2995.
0: In a fast paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Silkly, it's your time to shine.
4: Eyin eyan mi e kaabo si ikanni mi loni won ma safihan bi mo se ma n pe lo golden mon aladun to kun fun miliki
5: o pe o
4: ma koko da golden mon mi sinu abo leyin na lo boyin to lo woro si ma wa ro po be ni ki won ma wo bi yo se dohun aje gbadun to lopo miliki asara lore ninu
5: duro na nigba wo lo fi miliki sinu re
4: golden mon 3 in 1 meta loko ni mo lo mi o ni lo ati tun fi miliki si mo
6: iya mi o ma dun kan ni
7: golden mon 3 in 1 je yi ti miliki aladun ba wa e ra fun mole bi yin loni golden mon to gbogbo eyan di
8: lóòtọ́ ni bookshops yìí pọ̀ nílẹ̀ yìí ṣùgbọ́n ọmọ èyí tó wọ ọjà wọn rọjú jù tẹ́ ẹ̀ ní fowó àwọn rajà wọn tẹ́ ẹ̀ ti rí ojúlówó ìwé àwọn ọmọléèwé láti KGD University ó yá ká lọ sí Noble Bookshops 72B Ọba Adéṣídà Road Àkúrẹ́ káàsà ọba lọ́ládé orímọ̀gbà Noble Bookshops lónìí kàtà ìwé AG Nursery Primary GSS SS Citadel University ẹ̀yìn ọmọléèwé Aya Institutions ẹ máa bọ̀ ara ìwé All Disciplines Sciences Humanities Medicine, Nursing, Computer, Engineering, Accountancy, Business Administration, Iwe Political Science, International Relations, Mass Communication, ati bẹ́ẹ̀ lọ. Stationaries lọ́lọ́kan òjọ̀kan, wọ́n lẹ̀ bíbà lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ lóríṣiríṣi Bíbélì àtàgọ́ gbalà tí ń léṣù wọlé tipilẹ̀ tipilẹ̀. Noble Bookshop lẹ́ ti bá. Ọjà tẹ́ bá rí ní Noble Bookshop, Publisher ò tí ì gbé jáde ni. Dealer, Major Supplier and Distributor ni wọ́n pẹ̀lú General Contractor. Number 72B Ọba Adéṣídà Road, Àkúrẹ́ ni wọ́n wà. Telephone 0803-471-9097.
9: Oh boy, this catfish sweet oh. And I bet we bet influencer money and they take ball now.
10: Bet influencer, what be that?
9: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway goes summer you 4% commission.
10: Hi, I bet sign me up.
9: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
11: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
12: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
11: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yín gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gíṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
13: Oya ẹ máa bọ̀ wá o.
14: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti jẹ́.
11: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó níbi iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀ta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ Karim sórí 08030414344. Grace 08032474686. Tàbí Fẹ́mi sórí 08060864428.

0: ẹ jọ sí ẹsí supreme council nigeria nufa sísìn pé gbogbo èèyàn síbi ìpàdé ọlọdọọdún àwọn àlùfáà àtàjọ ńlá tí a pè ní ìdàgbàsókè àti ìlọsíwájú ìjọ pẹ̀lú àkórí olùfẹ́ àgùdà tó dángájíá ìjọ tó dápé tọdún yìí tí yóò wáyé ní csc ilẹ̀ anú aláṣẹ pé ìkirè nípínlẹ̀ ọ̀sùn láti monday ọjọ́ kọkànlélógún sí sunday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn ọdún yìí bí ètò ọlọ́sẹ̀ kan sí lọ rèé o ìpàdé àwọn àlùfáà láti monday ọjọ́ kọkànlélógún sí friday ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kẹsàn ọdún yìí ìpàdé àwọn oníròyìn pẹ̀lú ààrẹ ní tuesday ọjọ́ kejìlélógún oṣù kẹsàn bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ ìrọ̀lẹ́ sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn ní sèkínukú àbọ̀ síbi ìpàdé àjọ ńlá nígbàtàjọ ńlá gan àti finijoyè àwọn àlùfáà yóò wáyé ní sunday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn ọdún yìí bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ lábẹ́ ìdarí àwọn bàbá wa ààrẹ ìjọ csc pastor dr henry ojo alábòjútó àgbà pastor dr james onagua ajínrere àgbà prophet richard kọláwọlé atakọ̀wé àgbà pastor iho babajide
1: jésù dá bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ níbi ìpàdé àwọn àlùfáà àtàjọ ńlá ọdún yìí ó ẹ̀jẹ̀ àjọṣe
2: olùkéde ìgbìmọ̀ alukoro ìjọ csc supreme council nigeria and overseas.
3: My people, Evergreen Stationery Warehouse don't tada for number 144 Obadeshida Road, Akure, Abinobi so, na so.
4: Evergreen Stationery Warehouse.
3: Evergreen. Oya now, for your A4 papers, all sizes of big notes, hard covers for student and pupils then. Evergreen, now gapatapata for supply of stationery materials, drawing materials, calculators, bibles, whiteboard, all schools, all companies, all churches, ministries, bookshop, computer center. No distress yourself, go Lagos again, oh, for the supply. Supply of any paper and written materials for larger and largest quantity. Evergreen get them. My brother, this one no be competition. Evergreen na super warehouse for diaries, pencils, pen, laminating materials, teaching materials. Their home price is cheaper than Lagos price. Oh, then they sell for bundle, dozen, trailer, long truck a day to help you deliver your load anywhere. Evergreen new giant.

0: ìjàgàbá.
1: Ọlọ́pàá ọdẹ ní àṣẹwélé ọjà.
0: Mo tún kí kábíyèsí.
1: Ọba Adẹ́rẹ̀mí Adéjàyàn wòró fún ti lápá ahun.
0: Nàbà wà nàbáláyé ọdẹ ní gbogbo àgbáyé.
1: Sùfọ́láwálé Abóyèjì Ìsánlùyé yọ máa jókòógun.
0: Àti gbogbo àwọn Board of Trustees.
1: Bí àbáláyé ò ní bàjẹ́.
0: Torí orí ẹja ò bá ti bàjẹ́.
1: Ẹja máa dúró kánpé ni.
0: Olùgbàlejò ọjọ́ náà.
1: Alága ọlọ́pàá ọdẹ.
0: Sifa Biodun Abidoye.
1: Olùkéde.
0: Honorable Moniyi.
1: Gbogbo àmọ̀ sí ìjàgàbá.
0: Ló ń kéde.
1: Bọ́ ṣògùn àrùn.
0: Ẹran kú ọmọ èèyàn yìí.
2: Ènìyàn kò lè rí ohun rere gbà bí kò sí pé a fi fún láti ọ̀dọ̀ Ọlọ́run wá.
3: Bímọ rí oyè lọ rí
2: ìdí nìyí tí àparapọ̀ kérúbù àti sẹ́ráfù ìjọba ìbílẹ̀ òdìbò fífi ọwọ́ ọlọ́run sọ̀yà láti yin bàbá wa prophet dr abiodun adepọdu jp.
4: lábẹ́ àkóso bàbá wa ọ̀làrẹ̀wájú àṣejìrẹ́ àpáwà dẹ́rọ̀yẹjẹ látòdìbò àti bàbá alákòóso akínníbi látòmípọ́n ni ó gbin owó májẹ̀mú ìlé prophet dr abiodun adepọdu lórí.
2: gẹ́gẹ́ bí olórí gbogbojọ cns níjọba ìbílẹ̀ òdìbò lè tó máa wáyé ní sátidé ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án 2026 bí a ti rere tí ọgọ́rẹ̀ yẹn láti darapọ̀ mọ́ ìfìdíjọ yìí tó máa wáyé láti owó àwọn àgbààgbà wòlíì lánàá bẹ̀rẹ̀ ní dèdè aago mẹ́wọ̀ òwúrọ̀ níjọ cns olúpìtàn ní wòlíì abbey church òní yóò ti wáyé nílùú ọ̀rẹ́ gbogbo ẹ̀yìn ará òru àṣìjìrẹ́ oníṣẹ́rin ìgbúròwò adájà akíntola àṣewélé omifún ajuẹ àgbábú ọlọ́wọ́ ọjàbálẹ̀ kájọ lójúrin arárọ̀mí ládàpọ̀ arárọ̀mí òbù ọ̀rẹ́ àti òdìbò lápapọ̀ ẹ wá kájọ fìmọ̀sọ̀kan gbé ìjọ cns ìjọba ìbílẹ̀ òdìbò lárugẹ mọ́ gbàgbé saturday 19 september 2026 ni yóò wáyé ní 10 a.m. lórúkọ àwọn ìgbìmọ̀ ìfinijóye cns ìjọba ìbílẹ̀ òdìbò àwọn lóní afọrẹrẹ.
5: Iwo Satide
6: ẹkú dédé ìwòyí o. Ẹ̀yin tèmi, èmi Ayafẹ́mi Alágbòlo ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
7: Kábà balẹ̀ sí Praise Akins Motel ní Secretariat Road, Ìgbọ́kọ̀dá ní on the 19th títí di on the 23rd nínú oṣù September tí a wà.
6: Tábọ́rí ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pé ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tó ti níkan rí tó ṣe ń wá sí ni tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni tàbí ìwọ tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí ara ń ta bí ẹni pé wọ́n da ata sí ẹ lára tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò àṣírí tí mo fi wà nílé Fẹ́mi Alágbò dì sí máa bọ̀ kẹ́ a fi fún yín
8: tàbí ìwọ tí òun tó wẹ́lẹ́wẹ́lẹ́ lóore bí ẹ̀ mẹ́ta sí mẹ́rin máa bọ̀ nílé iṣẹ́ wa.
6: Nọ́mbà wa rèé 0706532 6843 lẹ́ẹ̀kan sí 0706532 6843. Àìsàn òní fi ara wa ṣe ibùgbé o.
9: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. Family Arena ló máa rán sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì rabata tó ń ta aṣọ àwọn tí ń ta hóòsèèsì àtàwọn tí ń ta retail ìta àwọn alọ́sọ́kótó rèé o lápòṣù kòtò wa lákúrẹ́ olóyè mẹ́kùn fún ọgbẹ́ni tí ń ra aláràtú ta bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ̀ travel bíi bọ́ọ̀sì lórí ranran àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó tàbí àwọn tó fẹ́ aláràtú ta tí wọ́n fẹ́ ra hóòsèèsì ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Family Arena wà ní Oyin's Building opposite Mobile Bank Adeshida Road Àkúrẹ́ tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank after Texaco bí ẹ bá ń lọ sí ẹ̀sọ́ Làkúrẹ́ fún ẹgbẹ́ nífẹ̀ẹ́ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máa ṣọ ọmọdé bàtà ọmọdé báàgì ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde ẹ máa pè wá sórí nọ́mbà yìí 0803745 3497. Family Arena iléeṣẹ́ tó bàbá òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ ń yọnu sí gbogbo ènìyàn.
10: Káàbọ̀ Màìjíà, ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹ̀kún ṣàánú.
11: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀ bẹ́yẹ. Kìdẹ̀ wa ń ṣe wípé ó bá a fún òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹgbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakáṣaká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tó ń gbósùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́ ọmọ odó òun le gún yọdé lẹ́fù yẹn ìṣú ọmọ agùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówe-lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule tí kìí jẹ́ kó rẹ okùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣan tẹ́ rán. Àtẹ̀yẹ ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní six months mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn okùnrin fi yan Vigoka láàyò. Ayọ̀ Herbal Help Limited ló ṣe é pẹ̀lú Natural Herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803-860-6858.
12: Dọ́dún pẹ̀lú bí ewu epo pẹntiró bó ṣe ń gbélé ní gegege láwọn orílẹ̀-èdè kan àti ní orílẹ̀-èdè Nàìjíríà ni bayi egbe awon osise ti a mo si NSC ni won ma ti pepe ijoba apapo orilede yi pe ki won ya tete wa ona abayo lati le mu adiku de ba bi owo epo on bo se ngbelere gege bi won si so won ni te ba wo awon ilu nla nla kan bayi bi ilu Kano Yobe Sokoto Bonu Taraba ati Samfara e ri pe iye owo ti won ta epo nbe nse lo nga soke gogege ni ojojumo o ti won si so pe looto awon mo pe ki se orilede Nigeria ni irufe nkan bayi tin sele sugbon sa o nse ni ki ijoba apapo orilede yi ko ya tete gbe igbese ni kia lati le ri daju pe won mu adiku de bayi owo ti won ta epo pentiro na ti won si ri pe won tun fun awon ose lowo le to je pe o le gbe won lati gbo bukata awon ati pe ti won ri daju pe ki won ma ta epo robi fun awon ile ise ipopo yi tin be ni orilede Nigeria gege bi are egbe awon osise awon yen jo ajaro bo se so lana oni tori pe awon ri bayi pe lawon ilu nla la kokan 1500 naira ni won ta epo pentiro fun jala kan o to si je pe afaimo ko epo ohun ko ma lo si nkan bi 2000 naira ti won ba ya tete wa nkan sisi oro po nbe ti won so e koja lo sinu iwe iroyin pounds ka lo ka lekunrere

0: pàdé.
1: Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun náà ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tí ó pa akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele àṣekágbá ní ilé ẹ̀kọ́ Ifáfitì Ọbáfẹ́mi Awolowo tó wà nílùú Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni Olúwọlé Olúwaṣeun. Olúwaṣeun ló jẹ́ akẹ́kọ̀ọ́ ní ẹ̀ka tí wọ́n ti kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì àti amójú ẹ̀rọ léyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó jáláìsí lẹ́yìn ìgbà tí wọ́n sọ wípé ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ṣẹlẹ̀ ní ibi tó ń gbé ní agbègbè Dàmíkò ní Ọ̀nílé nílùú Ilé-Ifẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Àwọn aláṣẹ àti apàṣẹ ilé-ẹ̀kọ́ Fáfitì náà nínú àtẹ̀jáde tí wọ́n tari síta lánàá ọjọ́rú láti ọwọ́ agbẹnusọ ti ilé-ẹ̀kọ́ Fáfitì Ọ̀hún Abiodun Ọlárẹ̀wájú òun ló sọ wípé wọ́n tẹ́wọ́ gba ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní nǹkan aago kan ààbọ̀ ọ̀sán. Ọlárẹ̀wájú wa sọ wípé àwọn àjọ tí ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lára àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ilé-ẹ̀kọ́ Fáfitì náà ni wọ́n lọ síbi oríkò ìṣẹ̀lẹ̀ ọ̀hún o nígbà tí àjọ ọlọ́pàá láti A Division nímọ̀rẹ̀ nílùú Ilé-Ifẹ̀ tí wọ́n sì kàn sí wọn tán fi tó wọn létí. Ó wá fi kún wípé àwọn ọlọ́pàá ni wọ́n darapọ̀ mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ilé-ẹ̀kọ́ Fáfitì ọ̀hún lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe sọ, akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n gbé lọ sí oríkò tí wọ́n ti ń ṣe ìtọ́jú ẹni nílé-ẹ̀kọ́ Fáfitì. Níbẹ̀ ni àwọn dókítà ti sọ wípé ẹlẹ́mìí ti gbà á lọ́wọ́ rẹ̀. Ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn Punch, Daily Post, Vanguard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Ṣiṣẹ́ ká jẹun tó dáa ká fara nísinmi ní ìṣàtọ́kùn ẹ̀mí gígùn ọ̀rẹ́ wa mélòó wá láyé ọ̀hún tó ní gbádùn ẹ̀mí ẹ̀ wá gbádùn ẹ̀mí ẹ̀ ní the date apartment. Bẹ́ẹ̀ni àlejò bí òkété là ń fèkùrọ́ lọ erin lakata búdé ẹyọ ṣẹ̀ṣẹ̀ the date apartment níbi tí lè tura ti pàdé ìgbádùn àti fọkànbalẹ̀ pẹ́mú bóyá short àbí extended stay lẹ́yìn fẹ́ ni ìgbéyàwó ọjọ́ bí àríyá lóríṣiríṣi abẹ fẹ́ ṣe fàájì létí swimming pool the date apartment ní ẹ máa bọ̀ àwọn yàrá wa ṣe gẹrẹmẹjẹ bí àfihàn ọba iná kìí ṣẹ́jú ààbò tó péye wà fẹ́mi àti dúkìá free wifi ẹ̀rọ amóhùnmáwòrán láti máa wo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé gbogbo ohun tẹ́ nílò pátá fún ìgbádùn yín lókun the date apartment ní two bedroom apartment àti one bedroom apartment àwọn ohun tẹ́ fi lè ṣeré ìdárayá bíi snookerboard table tennis table football badminton treadmill yoga mat àti apps equipment lóríṣiríṣi àtúní gazebo bar àti barbecue machine tó jẹ́ tìgbàlódé the date apartment wà ní plot L28 sunshine estate ilẹkùn ọ̀dà road àkúrẹ́ ẹ máa pe 0903-322-5006 tàbí 0903-367-4031 the date apartment comfort elegance excellence.

0: gbogbedebe igba taku re ni asoju sofin labuja ta o ki n gbo pa ta o ki n gbo po o ti koja asiko ba Babatunde Farrell o yato abi obure la PDP lagbara to lohun fi ro wa ti o ma ja pita pita fun ipowolu ofin ti o se gbogbo wa lanfani lakure egbe PDP kan soso lo wa oko pe meji kaakiri Nigeria egbe alaburada ibe ni ete si lojo ibo ninu eto idibo sile asoju sofin to nbo lona honorable Babatunde Farrell o ni o yato PDP power to the people.
1: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
2: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gugun bile tawon ko ri bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo nafdaki fun tedugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062653 uruko money janu omo 24/7 abamission gbugbu iga ijawa ija osi always guide me
3: Tọ yi la fin ki gbugbu awon eyan tan wa lori ijuko. Koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni.
4: E to igbeyawo laye.
5: E jowo, e duro na jare.
6: Ah, ki lo sele?
5: Ki won to so wa po. Nje o ranti pe o sele ri television fun mi. Fi ridge nkan, ero ofoso. Ki nse le wa ma fowo ofoso nle en 2026.
3: Eh, ni tuto.
5: Ka ta so pe o ti ran won abi?
3: Ta lo ti so pe mo bodo ra gbugbu awon kan ile kan so ni bi ti CDK e wa.
6: Ewo lo tun je CDK bayi.
3: Be ni o CDK e, e le ra fridge yin, ero ofoso ati be be lo.
5: Ka kuku wa gba pe gbugbu awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi?
3: Ah, lati osu to koja ni mo ti ra won.
5: Oluse agutan, e so wa po.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
8: 0707-484-3351.
9: Àti dá àwọn ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà ní báyìí o ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè yìí ni wọ́n ti gbé gbogbo àbá àti iṣẹ́ tí wọ́n ṣe lórí rẹ̀ ni wọ́n ti taari rẹ̀ sí àwọn ilé ìgbìmọ̀ asòfin láwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógójì tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n wò ó yẹ́bẹ́yẹ́bẹ́ kí wọ́n sì bu ọwọ́ lù ú pẹ̀lú bí òfin orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe sọ àti pé láti lè jẹ́ kí iṣẹ́ kó lè parí lórí rẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe sọ̀rọ̀ yìí wọ́n ní ẹni tí í ṣe akọ̀wé ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí Kamaru Ogunlànà tó sọ̀rọ̀ náà lánàá òde yìí ló sọ pé àwọn fẹ́ kí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n ṣe gbogbo iṣẹ́ yìí tó yẹ kí wọ́n ṣe lórí rẹ̀ tí wọ́n bá ti wá ṣe tán kí wọ́n wá taari rẹ̀ padà sí ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí láti lè parí gbogbo iṣẹ́ yìí tó yẹ kí wọ́n ṣe lórí rẹ̀ fún ìdí èyí ni wọ́n fi fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà ni wọ́n fún wọn ní 30 ọjọ́ péré láti pé kí wọ́n fi sọ̀rọ̀ lórí rẹ̀ kí wọ́n sì parí gbogbo iṣẹ́ yìí tó bá yẹ lórí rẹ̀ kí ìdásílẹ̀ ọlọ́pàá náà kó ba lè wáyé ní kíákíá ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
8: Dọ́dún.
9: Káyọ̀dé.
8: Ilé-iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Anambra ló ti kó àwọn ọlọ́pàá kan síta o láwọn oríkò kan níbi láti lè ba ète àwọn kọlọ̀ sí ti ń lagi sàré ìdáná jẹ́ káàkiri òru láti bú ìpínlẹ̀ ọ̀hún láti lè ṣe ààbò lórí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ girama àti àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ní bí wọ́n ṣe ń padà sí ẹnu ẹ̀kọ́ wọn. Ikú àwọn ẹ̀ṣọ́ aláàbò ránṣẹ́ síbẹ̀ ni ó wáyé o lábẹ́ bí ọ̀gá àgbà ní wọ́n ti lè ṣe ọlọ́pàá orílẹ̀-èdè yìí bí ó ṣe gbé àjọ kan kalẹ̀ léyìí tí wọ́n pè ní Police Safe School Initiative láti dáàbò bo àwọn ilé ẹ̀kọ́ gbogbo ni wọ́n fi ojú rẹ̀ sun wípé kí wọ́n gbógun ti ọ̀rọ̀ ètò ààbò mímẹ́rẹ̀ ní àwọn ilé ẹ̀kọ́ àti dídúnkùkù lajà mọ́ àwọn ilé ẹ̀kọ́ gbogbo bẹ́ẹ̀ ni láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ni kí wọ́n sì lè tètè rí i dájú wípé ní gbogbo àsìkò ìgbà tí àwọn akẹ́kọ̀ọ́ wà ní ilé ẹ̀kọ́ ọ̀hún kí wọ́n má fi àyè gba irinkurin àti onírúurú àwọn ohun tí ó lè mú kí ìpayín kèké ó dé bá àwọn akẹ́kọ̀ọ́ náà bẹ́ẹ̀ ni agbẹnusọ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Tochukwu Ikenga ń lọ́mọ̀ ṣiṣọ́ lójú eégún ọ̀rọ̀ yìí náà àtẹ̀jáde tó fi ta lánàá ọjọ́rùú léyìí tí ó sọ wípé iṣẹ́ àkànṣe ọ̀hún ni abẹ́ṣekáwọ́ kọmíṣánná ọlọ́pàá àti ìpínlẹ̀ náà lórí ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe

0: ẹlẹ́wọ̀n ìgbòba lábọ́lá.
1: Ìfẹ́sí balẹ̀ gbọ́.
0: Ìkéde.
1: Látọ̀dọ̀.
0: Olóde Emilia.
1: Ẹlẹ́wọ̀n ìgbòba.
0: Èyí àbádé apá.
1: Bálẹ̀ yẹ ikú mọ̀ pa yí kébrẹ̀.
0: Ọjẹ́ àgbà wulé.
1: Ẹ káàbọ̀.
0: Àbádé akọ́mọ lábẹ́ ìdòwú Pítà.
1: Kókó pàdé wulé ẹlẹ́mọ.
0: Ìgbòba.
1: Lọ́sùn àkọ́rẹ́.
0: Lágbà ọ̀ṣinlẹ̀.
1: Láàrẹ̀ pẹ́.
0: Ẹkẹ́ ìmọ̀ dájú bọ̀.
1: Pàdé bí ẹlẹ́mọ.
0: Ẹ̀ṣẹ̀ ìgboro àkọ́rẹ́.
1: Ẹ̀yẹ kàn ti ṣe pàdé.
0: Bí ẹlẹ́mọ̀ ìgbòba.
1: Ìlú ìgbòba.
0: Lábẹ́ àṣẹ
1: kábíyèsí.
0: Ọba Adéníyì.
1: Àdìlẹ́wà
0: John.
1: Ọba Lóògùn tilẹ̀ ìgbòba.
0: Ẹ̀yẹ bí ẹlẹ́mọ̀.
1: Ọdú àmàyédè.
0: Ẹ àlẹ́
1: òmórùmọ́.
0: Ìgbòba títí yàdé.
1: Òkè ọ̀gẹ̀.
0: Ẹbí ẹlẹ́mọ̀ ìgbòba pẹ̀ka dé.
1: Adúlé ebí.
0: Ó ti yóò ṣe pàdé.
1: Àfin ọba Lóògùn.
0: Ọgbà ẹgbẹ̀lẹ́gbẹ̀.
1: Èrò.
0: Èrè pàdé òun ṣe lébẹ̀.
1: Ẹ káàfọ́ sí ìfọ̀.
0: Ṣé mọ̀ dá ebí sí méjì.
1: Ìṣe pàdé.
0: Èso lórí ebí àgbà wulé.
1: Ojú kedere alọ.
0: Èsì lébẹ̀.
1: Àbọ̀rọ̀
0: náà fọ̀.
1: Ọmọlúàbí.
0: Wọ́n bá ti dẹ́nu rẹ̀ á dó dídí.
1: Ẹ̀jẹ̀
0: aláṣẹ kètekété ìgbòba.
1: Ìsóyà Majesty.
0: Ọba Adéníyì Àdìlẹ́wà.
1: John.

0: pàdé.
1: Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo ló ti fi kélé òfin bí àwọn afurasí méjì dé ìtàn lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìṣekúpa rìpẹ́tọ̀ ọlọ́pàá Ẹ̀rìn Efiong lẹ́ni tí wọ́n ní ó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò sí kọmíṣánná fún ọ̀rọ̀ okòwò ìdáléeṣẹ́ sílẹ̀ àti ohun amáyédẹrùn nípínlẹ̀ Òwe ni olóyè Rex Anunobi. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ṣe àlàyé, wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ àwọn tó kù tó jẹ́ afurasí tí wọ́n na pápá bora lórí bí wọ́n ṣe ṣẹ̀mí ọlọ́pàá ọ̀hún ní kúkúrú. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Henry Okoye, òun ló mọ̀ ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde tó fi sílẹ̀ lánàá ọjọ́rùú. Efiong ni wọ́n dédé bá òkú rẹ̀ ní ilé kọmíṣánná Oníòwèrè ní ọjọ́ Ajé ní kété lẹ́yìn ìgbà tí wọ́n fi ìṣẹ̀lẹ̀ ohun tó ọlọ́pàá létí. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe sọ, wọ́n ní ẹni tí ó bá oníròyìn fọ̀rọ̀jẹ̀wọ̀ lábẹ́ aṣọ ni ó sọ wípé rìpẹ́tọ̀ ọlọ́pàá ni wọ́n gé orí rẹ̀ lọ́wọ́ láti ọwọ́ àwọn aṣekúpani náà tó ètò gbé ìbọn tí ó fi ṣiṣẹ́ tí wọ́n gbé sá lọ. Nígbà tó ń júwe ìṣẹ̀lẹ̀ ohun gẹ́gẹ́ bí èyí tó jáde láyà tó sì bá lẹ́rù jọjọ o, òun ni gígé orí rìpẹ́tọ̀ náà tí wọ́n gé lọ ní ilé kọmíṣánná níbi tí ó ti ṣiṣẹ́ sí kọmíṣánná tó sì ṣiṣẹ́ lọ́wọ́ náà ní ìpínlẹ̀ Imo tó sì jẹ́ pọ́n tún gbé ìbọn rẹ̀ lọ. Òun ló jẹ́ ìkàyà àti ohun ìbẹ̀rù fún àwọn ènìyàn o. Wọ́n ní èyí ni wọn ò gbúdọ̀ fọwọ́ ẹ̀hẹ́ mú o nítorí àwọn tí ó ti na pápá bora ni wọ́n gbúdọ̀ fi kélé òfin gbé lọ́gán. Bẹ́ẹ̀ kẹ̀ wọ́n gbúdọ̀ rí i wípé gbogbo ohun tí ó rọ̀ mọ́ ọ̀rọ̀ náà ni wọ́n tú gbogbo rẹ̀ síta láì gbúdọ̀ fi ewé bo ìgbọ̀nsẹ̀ abàmì kankan. Ẹ lọ kàyókù o nínú ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Atiku Abubakar lè tó ń díje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC ló mọ̀ ti sọ báyìí pé àníṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò kújú òṣùwọ̀n láti pé kó lè díje sí ipò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 o. Tó sì ṣe bẹ́ẹ̀ tó gba ilé ẹjọ́ lọ pé kí ilé ẹjọ́ kó yà tètè sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó lọ jókòó jẹ́ pé kò lẹ́tọ̀ọ́ láti pé kó lè díje sí ipò ààrẹ náà. Ní báyìí o, adájọ́ ìyan gẹdẹm ẹwọ̀ ó mọ̀ tí wá dájọ́ tó sọ pé ó dá o, pẹ̀lú bí Àtíkù bó ṣe sọ pé òun fẹ́ láti pé kí wọ́n lọ fún ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu níwè, àwọn gbà á láàyè o láti pé kó lọ fún wọn ní ìwé náà. Nígbà tí wọ́n ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọ̀hún, wọ́n ní ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà, ní ẹni tí í ṣe agbẹjọ́rò fún Àtíkù ìyẹn Ọmọ́táyọ̀ Òjó ló bá sọ fún ilé ẹjọ́ pé tọ́ pẹ̀lú bí ilé ẹjọ́ ṣe fún wọn láàyè láti lọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu níwè báyìí, òun ṣe ìlérí pé láàrin ọjọ́ méje péré àwọn yóò rí pé ìwé náà ó kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC ó kàn wọ́n lára o. Ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti sọ pé ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún yìí ni wọ́n ti kọ́kọ́ sọ ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n adájọ́ ẹwọ̀ ti wá dájọ́ báyìí o tó sọ pé ó dáa pẹ̀lú bí gbogbo nǹkan ṣe wá rí báyìí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fún ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu níwèé ìpèjọ́ ọ̀hún. Òun wá sún ìjókòó náà síwájú títí di ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́.
1: Àgbà ọ̀jẹ̀ tó tún jẹ́ òjìmí nínú sinimá àgbéléwò àti eré orí ìtàgé kákàkiri àgbáláyé ni lẹ́ni tí ó tún gbé fíìmù jáde ẹni olùdọ̀tun Báyéwù Jacobs tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Olú Jacobs ló ti ṣe bẹ́ẹ̀ tí ó ti ṣíwọ́ iṣẹ́ lẹ́ni ọdún 84. Ikú rẹ̀ ni ọmọ rẹ̀ ọkùnrin Olúsọjí Jacobs ló kéde lójú òpó ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ lánàá ọjọ́rùú. Nínú àtẹ̀jáde ọ̀hún ó ní àwọn mọ̀lẹ́bí ni wọ́n júwe olóògbé tó jẹ́ eléré orí ìtàgé ọ̀hún gẹ́gẹ́ bí Lion of Lufodo gẹ́gẹ́ bí ó ṣe sọ. Bẹ́ẹ̀ ló ké sí gbogbo àwọn tí ó jẹ́ wípé ojú òpó ẹ̀rọ ayélujára náà fi ń ṣiṣẹ́ ṣe pẹ̀lú àwọn tí ń kọ ìròyìn lójú òpó ẹ̀rọ ayélujára wípé kí wọ́n bọ̀wọ̀ fún ọ̀rọ̀ nípa ohun tí ó bá jẹ́ ohun ìkọ̀kọ̀ nídìílé wọn o. Bákan náà ni ó ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé rere léyìí tí bàbá yìí tí ó gbé o tó sì jà tí ó jà àjàṣẹ́gun. Ó ní wọ́n ń kéde ìpapòdà ọkọ wọn, bàbá wọn, bàbá wọn àti àbúrò bàbá wọn Lion of Lufodo Olúdọ̀tun Báyéwù Jacobs MFR lẹ́ni tí wọ́n bí ní ọjọ́ 11 oṣù kejì ọdún 1942 tí ó ṣe bẹ́ẹ̀ tí o papoda ni ojo kerindogun oju kesan odun ti a wa nu re yi oni tori ide yi won dupe lowo olohun o jacob ohun lo wa ni ikan lara gbogi omo orilede nigeria ti o je gbajugbaja elere cinema agbelewo ati film kakakire agbalaye to le je pe teru tomo nlo damu nipa igbon wosawu re ninu ise theater lori amohunmaoran wa ati ninu awon film gbogbo beke ile ko fanfiti kan ni Royal Academy of Dramatic Art and Art in England eni o se be to ti keko o to si bere ire re sise ni ile Britain nigba na gege bo so o ti sise pelu oniruru opolopo awon eyan leyi ti won ti gbe sinimo jade kakakiri agbalaye ti won gbe jade lori amohunmaoran wa ni ile Britiko ati ni awon VS cinema mi kakiri agbaye e lo kayoku ninu iwe iroyin Punch iwe iroyin Daily Post atopolopo iwe iroyin mi to jade loni
0: tayade pelu oro ti minister fo olu ilu le wa yen se iye so wike to so si awon gomina ninu egbe oselu APC pe to ba je nipa oro oselu la nso se ri gbogbo awon gomina ninu egbe oselu APC ole paraku ni gbogbo won o eyin lo wa mu ki opolopo lara awon gomina ninu egbe oselu APC on ti won bere si ni gbogbo agan si iye so wike ni bayi o gomina ipinle Ebonyi yen Francis Iwifuru o ti wa soro kan o ni to ba leni kani to ba ta se agere de odo won to ba je pe o wo pe o le wa da egbe oselu APC ru gege bi o se da egbe oselu PDP ru pe irufe ni be won yo fi oju re ri mo bo ti won yo si fi mu re danrin daada nitori pe gbogbo nkan ti awon le ni ni agbara ni awon yo lo lori irufe ni be ati pe awon gan fura won ba won se wa yi aya won ki gbangba awon o sa awon o si beru be la won o yese o ngba to nsoro nilu abakaliki ladan eni gomina on lo soro oni abi ngba ti enikan to dede yo bonbo sita to nso pe se ri ipinle Ebonyi o gbogbo nkan ti o wa nbe patapata lo nbe ni ikawo ohun ati pe awon ti ri daju bayi pe won ti pade gbogbo ise lati le ri pe egbe oselu PDP lo jawe olubori ni ipinle na nwi fidu wa je ko di mimo pe enikeni ba le lo ma ko egbe kegbejo ko si nkan to kan won nitori pe ajako ni roro ko lo so ojule meji nitori na ti kaluku ki o ya towo omo re bo so ni ipinle ti won ati egbe oselu APC to fi mo gbogbo awon gomina nbe awon oni gba ke enikeni ko wa mo gun won garagara nitori na gbogbo nkan ti o ba gba lati pe ti won fi fun iru eni be ni won fi fun o to si je pe iru eni ohun gan yo mo pe looto ati lododo eran to yi bayi ni won pe ni normal e koja lo sinu iwe iroyin Daily Post ke lo ka lekunrere
2: Oma ti de o ti ko wonlu part and part orisirisi sola lo gode part and part
3: bẹẹni part and part tun ti de pẹlu sola
4: bi na electric wa tabi o wa
3: bi generator ati pe won tabi o won
4: iyẹn o kan yin mo
3: no shaking
4: won ti de pẹlu the best solar energy supplier
3: pẹlu 201,999 naira
4: e wa ra sola to ma gbe gbogbo ile yin
3: ati tv ati fan ati nota won mo ma fi kawe pẹlu gbogbo eroja le to ku be
4: bẹẹni oni 310,999
3: tun be
4: o ma gba awon eroja yin fun wakati to po
3: bẹẹsi leyi to n gbe free time be pẹlu just 1,000,000 naira and above
4: bakẹnẹ ni part and part tun de pẹlu cctv
3: leyi ti ma fi wo ile wo office wo ibi iṣẹ tabi gbogbo adugbo
4: lori fone yin for security purpose
3: ewu o
4: promo n lọ lọwọ bayi o
3: just 53,999
4: foto ni 2 camera
3: ṣugbọn just 32,999 naira
4: foto ni camera kan
3: e ma bọ ni new office part and part
4: to kalẹ saarin yellow house rekabi
3: ati weber bank loba adesida road akure
4: telephone 070-6642-3064
2: orisirisi sola logo de part and part
1: yadun
0: ayade
1: olopa ti fi kele ofin gbe arakunrin kan nipinle edo lori esun wipe o se regede fin ti patipalara omo lenje lenje omo odun mefa to je omo ti yawo re gbe wa fe ile ise olopa ipinle edo lo so wipe ajo olopa ohun en lo ti ra arakunrin kan mu lori esun gbigba ibale omo odun mefa to je omo ti yawo re to gbe wa lati wa fe o ninu atejade lati owa agbẹnusọ ile ise olopa ipinle na eno iku ede ni ana ojorun lo se alaye pe afurasi ohun ni won poruko re ni kadiri edenokun le to lati jatu ni aoshi ni ijoba ibile ariwa edo leni odun metade ni ogota agbenuso ile ise olopa lo so pe ọmọbìnrin náà ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn báyìí níbi tó ti ń gba ìtọ́jú léyìí tí ilé iṣẹ́ tí ń rí sí ọ̀rọ̀ obìnrin ní ìpínlẹ̀ Edo tí wọ́n ṣe agbátẹrù ìtọ́jú ọ̀hún bẹ́ẹ̀ ni ìwádìí ló sì ti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà àtijáde ọ̀hún wákàtí pé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Edo ni ló ti fi kélé òfin gbé afurasí o léyìí tí ó lọ tó bè ọmọ ọdún mẹ́fà tó jẹ́ ọmọbìnrin léńjeléje tí ìyàwó rẹ̀ mú lọ́wọ́ wá fẹ́ lásìkò ìgbà tí wọ́n ń béèrè ọ̀rọ̀ afurasí ọ̀hún mọ̀ jẹ́wọ́ pé lóòótọ́ ń lòún wu ìwà náà ó ní ṣùgbọ́n kì í ṣe ìgbà àkọ́kọ́ o bẹ́ẹ̀ kẹ̀ kì í ṣe ìkejì kì í ṣe ìkẹta nígbà tí ọmọ ọ̀hún sì wà lábẹ́ ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí ní ilé iṣẹ́ tí ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti ìgbà ìgbádùn wọn ní ìpínlẹ̀ Edo afurasí ọ̀hún ni òun náà òun ló wà lábẹ́ akóló àjọ ọlọ́pàá ti ìpínlẹ̀ Edo léyìí tí wọ́n dì lọ́wọ́ lẹ́sẹ̀ tí wọ́n rù lọ sí ilé ẹjọ́ bí ẹrù gàǹbàrí ní kété tí ìwádìí tó bá ti parí lórí ọ̀rọ̀ náà agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún wá sọ wípé kíni ẹ lọ sínú ìwé ìròyìn daily post ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
5: Àtúnṣe prayer ministry ló máa ń

0: In a fast-paced world, phone care is always prepared. Introducing new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you two-time cleaner results. Phone care is always prepared. And now, with its newly improved introducing perfume, new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you two times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.
1: 2026 Pastor Conference is here again. Pẹ̀rú àti ìpàgọ́ lọ́dọọdún àwọn àlùfáà ìjọ apọ́sẹ̀lẹ̀tì Kristi lábẹ́ àkóso Pastor S. Oladele, ààrẹ ìjọ apọ́sẹ̀lẹ̀tì Kristi Nigeria Novasi, ń pe gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ìjọ apọ́sẹ̀lẹ̀tì Kristi síbi ìpàgọ́ lọ́dọọdún, níbi tí gbogbo àwọn olùkópa yóò ti gba agbára àfààní náà tó fún sí ìránṣẹ́ tí a pè wọ́n sí. Wá gbójúlówó òkodo ọ̀rọ̀ Ọlọ́run, ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò ìlera rẹ ni ìrò lágbára fún gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run, àdúà àti ìsọjí tó gbóná janjan. Àkókò láti lé ìdàpọ̀ mi wọ́n pẹ̀lú Ọlọ́run bí a ti ń retí sí agbára rẹ̀ láàrin wa. Àkórí gbòòrò ìpàgọ́ tọdún yìí ni Bíbélì náà, ọ̀rọ̀ Ọlọ́run sí gbogbo ènìyàn. Tíìsì ọjọ́ kejìlélógún sí Friday ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ló máa wáyé lórí ilẹ̀ Májẹ̀mú Àpọ́sẹ́lẹ̀ Àjọ Babalọla International Miracle Camp Kejìara Kejì nípínlẹ̀ Ọ̀sun. Àdúrà pàtàkì fún orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọ apọ́sẹ̀lẹ̀ ti Kristi lágbàáyé. Ọgọ́rọ̀ àwọn ènìyàn àbúrò Ọlọ́run tó kún fún iná ẹ̀mí àti agbára rẹ̀ ni Olúwa máa lò. Prophet Ezekiah Owoladeji Ajimre Àgbàjọ Àpọ́sẹ̀lẹ̀ ti Kristi Nigeria Novasi, Pastor E. Owodejobi Alábòjútó Àgbà, Pastor S. Owoladele Ààrẹ ìjọ Àpọ́sẹ̀lẹ̀ ti Kristi Nigeria Novasi, Mọ̀gbàgbé, Tuesday 22nd sí Friday 25th September 2026 ni o Conference Planning Committee. Àwọn olórí ẹ̀ díẹ̀.

0: ọmọ ẹlẹ́bọ ìgbòba lábọ́lá
1: ìfẹ́tí balẹ̀ gbọ́n
0: kéde
1: látọ̀dọ̀
0: òró ni èmi ni a
1: ẹlẹ́bọ ìgbòba
0: èyí ni àbádé apá
1: alẹ́ yẹ ikú mọ̀ pa yí kébrẹ̀
0: ọjẹ́ àgbà wulé
1: ẹ̀ka àbọ̀
0: àbádé akọ́ ọmọ lábẹ́ ìdòwú pítà
1: kókó pàdé wulé ẹlẹ́mọ
0: ìgbòba
1: lọ́sùnú àkúrẹ́
0: lágbà ọ̀ṣìlẹ̀
1: láàrẹ̀ pẹ́
0: ké mọ̀ dájú fọ
1: pàdé bí ẹlẹ́mọ
0: ẹ̀ṣẹ̀ ìgboro àkúrẹ́
1: ẹ̀yẹ bọ́n ti ṣe pàdé
0: bí ẹlẹ́mọ ìgbòba
1: sùnú ìgbòba
0: lábẹ́ àṣẹ
1: kábíyèsí
0: ọba dẹ́níyì
1: àdìlẹ́wà
0: john
1: ọba lóògùn tilẹ̀ ìgbòba
0: ẹ̀yẹ bí ẹlẹ́mọ
1: ọdún ọmọ yédè
0: ẹ àlẹ́
1: òmórùmọ́
0: ìgbòba títí yàdé
1: òkè ọ̀gẹ̀
0: lébí ẹlẹ́mọ ìgbòba pẹ̀ka dé
1: ẹnu lé bí
0: wọ́n ti yóò ṣe pàdé
1: àfin ọba lóògùn
0: ọgbà ẹgbẹ̀lẹ́gbẹ̀
1: èrò
0: léèrè pàdé òun ṣe lébẹ̀
1: ẹ ká fọ sí ìfọ
0: ṣé mọ̀ dá ebi sí méjì
1: ìṣe pàdé
0: èso lórí ebi àgbà wulé
1: ojú kedere alọ
0: èsì lébẹ̀
1: àbọ̀rọ̀
0: náà fọ
1: ọmọlúàbí
0: wọn bá ti dẹnu rẹ̀ adó dídí
1: ẹ̀jẹ̀
0: aláṣẹ kètekété ìgbòba
1: ìsọyà majesty
0: ọba dẹ́ni yàrí lẹ́wà
1: john.

0: Oh boy, this catfish sweet, oh.
1: And I bet we bet influencer money they take ball now.
2: Bet influencer, what be that?
1: Simple, join Betway, book your game and share your code with your guys every week. Betway go summer you 4% commission.
2: Chai, I bet, sign me up.
1: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
3: Pẹ́ ẹ̀kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pápá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
4: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yàn ara ilé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti iléèwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
3: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ̀ wá báyìí?
4: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá nílùú gbogbo pé iléèwé Cedar Seductional Consult láti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa bí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
3: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
4: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbọ́dọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
3: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni iléèwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n mọ bá yín sọ̀rọ̀?
4: Gẹ́gẹ́ bí a ṣe mọ iléèwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó iléèwé wa kò gún pa rárá o. Àkín ni àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí. À ń fi ẹrọ àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, a kì ń fi owó iléèwé àti owó stẹ̀, a kì fi ní àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033312794 lẹ́ẹ̀kan sí 08033312794. Iléèwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
3: Kí ni àwọn ètò tuntun eléyìí tí iléèwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
4: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti ní yunifásitì ní country 4 ní Europe, àdẹ̀tí ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, àdẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ṣe kíní kò gún pa rárá torí ìpele nípele ní owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí, so wọn ò fi ní anybody lára nípele nípele. Bí ó bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn, ìwọ fúnra rẹ wà máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Iléèwé Cedar Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún. Nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí iléèwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí iléèwé 4 ní country 4 ní Europe, country 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
3: Àwọn tó bá fẹ́ kópa, kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí báyìí?
4: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí iléèwé wa ní Cedar Seductional Consult. Ibẹ̀ la ti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele ní ìpele, torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹ̀ já sí. So one step after another bó ṣe wà nìyẹn. Títí tí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹniyẹn fi máa lọ sí ìlú ibi tí wọ́n bá ta bá ṣe admission ẹ̀ sí, or ìlú ibi tó bá fẹ́ nínú àwọn country 4 ní Europe tàbí ní UK yìí.
3: Àwọn ojú òpó wo ni wọ́n lè lò láti máa bá yín sọ̀rọ̀ béèrè kàtàbí kejì?
4: Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun ni 08033312794 lẹ́ẹ̀kan sí 08033312794.
3: imoran yin ni soki fun awon obi atalagba to
4: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo niwaju
3: to won ni ke dun ko po so ki bayi lo bi oge titi igba mi mu kiyin ire

0: Easy, yes, easy.
1: Ẹ kò dé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa já gbọ́kàn ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CD Care. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD Care. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulrakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ, nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá, tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni, a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni, a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí solar inverter nkankan, àtúntà ní CD Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app. Tẹ́ mọ ra, alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD Care, máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD Care wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Ohun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín wò yín, kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó. Nítorí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CD Care rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious, a jẹ́ pé oníbìkan tó ti ń jáde, torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn, CD Care ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ síbẹ̀, tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CD Care mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CD Care wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CD Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn bá ààyè, tẹ́ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ kan káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Ọfẹ Tochi Pharmacy, Olúwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó, ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won cd care o di bakan na won se o
3: ile ise wa wa ni exodus filling station lalojuko ofe toti pharmacy oluwa to yi quarters akure e le pe 0707 454 2995.
4: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
5: Yay!
4: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
6: But when did you add milk?
4: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
7: So delicious, mommy.
8: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
9: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, ti e kon sun lo ni.
10: Aba, aju ko ti igbo ni, nipa 24/7 aba make sure, korojo gbogbo bile tawon ko ri bire fun gba gbogbo, akonse gbogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba make sure, ko lo ti nu rara, o ka gu eyin didun, ara riro, afogede gede jo ti ora danu, logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo nabda ki fun te dugba o da lagu ara 24/7 abamission lati je alagba tajake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 uruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me.
11: Books?
12: Check.
11: Uniform?
12: Check.
11: School bag?
12: Check.
11: And Bornvita?
12: Double check.
11: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
13: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
14: Wait, before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: 88.9 FM. I will see you there.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: wọ́n ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: Ọjà ọdún ti dé.
0: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún jà ọdún kẹ́jìfà ọdún àpolówó ọjà ọdún. Tí ń fe ní mẹ́ta mẹ́ta tá jẹ́ àwọn tó jọra wọn. Ẹ kọ̀ ká ìpolówó ọjà àdàbà.

gbóná nlo tutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Bẹ̀m̀bẹ́ ìròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Òó tó ti dé pẹ̀lú kìwà ọ̀rọ̀. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Nìkànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kínláwà. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Òun ni báwọn bá ṣe rí ọ̀kẹ́sàn rí. Gbogbo ẹ̀dá tó bá ṣèkàlàyé yẹ ọ̀kẹ́sàn kárẹ̀. Ẹ̀yin ò ṣeré ṣèkà. Ẹ̀yin náà lẹ́sàn tẹ́. Àtún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Lórí bẹ̀m̀bẹ́ ìròyìn. A tún máa jálẹ̀ bí àpò òyèrè. Àwọn ìròyìn àgbọ́ sí fìlà. Àgbọ́ sọ gèlè kalẹ̀ pẹ̀lú kí a wá tún leléyìí. Àkùkù fi dẹ́rù bára wa. A fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ká má bàa ṣe jìn kó tó ayé ká sì má bàa ṣe bókọ ara ẹni jẹ́ ni. Òó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ìròyìn ọ̀hún ká máa mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Bó ṣe ti ń jáde. Òó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ti ba àwọn afurasí mẹ́rin kan. Èyí tí wọ́n kí àwọn ọmọ kéékèèké mọ́lẹ̀ nípínlẹ̀ Bauchi. Tó sì ń rọ̀bọ̀n mí fún wọn. Òó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn elé láti ìpínlẹ̀ Edo. Àwọn ọlọ́pàá wọ́n mú ọkùnrin kan èyí tó fipá bá ọmọ ọdún mẹ́fà. Tọ́jú ọmọ ìyàwó ẹ̀ tó gbé wá sọ́dọ̀ ẹ̀. Ó fipá bá a lá. Òbí kan ọwọ́ ti bàbá yìí. Lórí pé ó ṣe ọmọ rẹ̀ ọmọ ọdún méje. Ó ṣe báṣubàṣu ńṣe ni ó fi ọ̀bẹ gbóná. Òun ló fi nọmọ náà ọwọ́ ti bàbá yìí o. Òó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Nípínlẹ̀ Ondo. Àwọn èèyàn tó ti gbé mímì látàrí ọtí eléyìí tí wọ́n ní wọ́n mu. Ọ̀yẹ́ tó gbọ́ ilé náà báyìí. Àwọn ọlọ́pàá fi kélé òfin gbá wọn adigunjalè mẹ́fà. Wọ́n ra wọn bá jiná tu ìbọn lọ́wọ́ wọn. Nípínlẹ̀ Akwa Ibom. Òó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ilé ẹjọ́ ló ti fún obìnrin kan tó jẹ́ ọmọ ilẹ̀ South Africa. Ó ti fún lẹ́wọ̀n 25. Lórí bó ṣe gbé egbòogi olóró wọ orílẹ̀-èdè Nàìjíríà. Òó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Kàyéfì ńlá ọmọ ilẹ̀ Nàìjíríà kan tí wọ́n poko ẹ̀ ní Babatunde. Wọ́n ní ṣe ni ilé ẹjọ́ ti fún un ní ẹ̀wọ̀n. Wọ́n ti jù sẹ́wọ̀n báyìí nílẹ̀ Gẹ̀ẹ́. Ìdílé ẹja tún jọjẹ̀ gbádùn ẹ̀. Òó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.

ohun. Ìròyìn eléyìí náà ló ní í ṣe pẹ̀lú ẹ̀. Ọwọ́ ba ọkùnrin kan èyí tó ń bá ọmọ ìyàwó ẹ̀ tí ń bá lájọṣepọ̀ nípínlẹ̀ Edo. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Edo ló ti fi kélé òfin gbé ọkùnrin kan lórí bí ó ti kí ọmọ ọdún mẹ́fà tó jẹ́ ọmọ tí ìyàwó ẹ̀ tó gbé wá sọ́dọ̀ ẹ̀ tí ó gbé wá fẹ̀ bó ṣe ti kì í mọ́lẹ̀ tó sì bá ọmọ náà lájọṣepọ̀. Ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá Ẹna Ikodem ó fi léde wípé afurasí ọ̀hún ló jẹ́ bàbá ẹni ọdún 67 tán pọ́ kọ́rẹ̀ ní Kádìrì Ẹ̀ẹ́dẹ́nàkùn ní agbègbè ní Aouchi ní apá àríwá Edo. Yìí ṣe ni wọ́n fi ìdí eléyìí múlẹ̀ wípé ọmọ ọ̀hún ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó sì ti wà ní iléeṣẹ́ tó ní sí ọ̀rọ̀ àwọn obìnrin nígbàtí ìwádìí tán ni ó sì ń bẹ̀rẹ̀ lórí rẹ̀ lọ́sàn-án tòní.

0: ẹ̀wọ̀n ogún ọdún lẹ́wọ̀n fún ṣé ọmọ pé nàìjíríà ni yóò ti gbàgbà kú gbà wọn ò gbà bẹ́ẹ̀ nílùú ilẹ̀ yorùbá tó bá dé ajá àríkọ́gbọ́ fún un
1: kí
0: yẹn ní tẹnu gbóbí ọwọ́.
1: Àmì ẹ ṣeun 0816251991 ogún nánú.
2: Ó tutù lẹ́yìn.
1: Bẹ̀m̀bẹ́ ròyìn.
2: Ọ̀rọ̀ tí orúkọ tèmi ni Ọláwálé láti Ìgòbá.
1: Ó yà ń gbọ́ yín.
2: Ọ̀rọ̀ titi ìyá tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà yẹn tó ń bá ọmọ ẹ̀ lájọṣepọ̀. Ṣáàrí pópẹ́ ayé ti dé báyìí.
1: Kí o.
3: Mo máa kí programu o.
1: Ẹ ṣeun o.
3: Àsìkò tá a gbádùn yín báyìí Ọlọ́run a túbọ̀ máa gbé yín ga o.
1: Àmì àmì ẹ ṣeun.
3: Alájí òṣì òye ẹ̀mí láti Gbemọ̀ Èkìtì downtown ni o.
1: Ó yà ń gbọ́ yín.
3: Ṣé rí ọkùnrin tí ń fọwọ́ wọ̀ nǹkan ọmọkùnrin ẹ̀ yẹn. Pàtàkì tó wà ń bẹ̀ ni pé nǹkan yẹn kò ní ìdí rẹ̀ mọ́ ni.

0: ṣaade kù sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
0: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Hypo.
4: Ẹkúdédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, yìí ṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ó fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn ṣọ́ wọn ní ẹnu oníkànlá tí gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú.
5: Nàìjíríà di mumuṣẹ nítorí pé oyún ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá ti CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDCare wà fún nìyẹn. Kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí onímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé àfàwọn èèyàn láǹfààní pé torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni. Màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀, mo lè mọ́ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì.

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe. Make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa pa nílẹ̀ lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a

0: awolu solu dero pese.
1: O ti npa ngbe oro Olorun ti o ni agbara oro Olorun ti sanra e ti npa igi kedari ya ade prophet Dr. Tunde Fayeun ti jo Godly Elizabeth Beulah Global Ministry behind Comprehensive Health Center Sakumi kare akoko lori adaba eti pona FM lojojo Thursday lago marun role pe 0806243 6989 0806243 6989 Jesu ni Oluwa.
2: Go ni fun baba ati fun ma ati folorun mi mo ayo ayo olorun aiku iwo lagbega fun wakati yi fun asale yi fun anu ti ari gba fun ati leyin re nitori pe o gbagbe wa awa dupe nitori pe o ko wa adupe nitori to shawati ayo ologo nitori pe o ta wa nu baye ti e so wi pe to iwo olorun lo wa nbe adupe nitori pe iwo lari loju ija ni igba aro iwo lari ni igba ose iwo lari ni igba asale gan to da be ni pe o le koko iwo na lo fara gege bi akoni eleru ogbe mo ni ya soda je alagbara kabi kabi o kabi kaula iwo la fi gbogbo ogun fun tori pe o to be oju be lo adupe lati bere odun ye titi di akoko ye fun oni ye fun anu ta ri gba awa dupe lilo bi bo wa lati oro aso pe o se gba ope wa
3: amen
2: adupe lo ri gbogbo won eniyan to gbo oro olorun ye lati jo ye ti won si mu lo ni gbogbo igba olo egba eyin wa
3: amen
2: dupe fun anu lati ke ti se fun kikan lori aye onipo jiko adupe fun atileyin ti ko legbe lori irawo ene kokan adupe fun atileyin ti aye o le dawo re duro agbe oga ba ope wa
3: amen
2: awa dupe oro to ran jade ni wakati yi tori pe yo ni agbara adupe ase oro na to fe jade ni seju tori pe yo ni epa to le adupe tori pe ilekun to oro na fe si lori alagbara aye kan o le kako aso wipo se gba ope wa
3: amen
2: baba iwo la fe o ya farahan
3: amen
2: o re la fe gbo o ya fo jare
3: amen
2: ede re la fe gbo o ya fo jare
3: amen
2: baba shileko
3: amen
2: si orun
3: amen
2: shileko
3: amen
2: si orun
3: amen
2: shileko
3: amen
2: si orun
3: amen
2: shileko
3: amen
2: si orun
3: amen
2: fara re han
3: amen
2: ka yo mo pe iwo ni olorun fara re han
3: amen
2: ba wa pade
3: amen
2: jesu oluwa wa
3: amen
2: baba mama ti n gbo mi ni asale mo ke yin kaabo so reto yin fciba awa yin ti a pe ni balm of gilead to waye lati ijo Godly fciba Beulah Global Ministry ti olujo wa kale seyin comprehensive health center ni sakume ni kare akoko baba ti n gbo mi mama ti n gbo mi oro yeye ke se leyin ti o je wipe a fe so lati mu ki eniyan ko wo aye re pe aye meji tan ara a fi gbe eniyan ro ni a fe ko fi ara re gege bi ibi to bade se wa ri ibi ti olorun mu emi ati re gba lo ni asale baba farabale wa nkan fidile abi ko fidile nkan ko gbo oro ye nitori pe o ni se pelu emi ati re o na ni mo pe ni bo lo se lo gbo mi da rasa bo lo se lo se ri owo teyin o ba se eyan ki jere e beyan ba lo fe jere nibi ti o sowo si a tumo si wipe nkan bi melo kan lo ma se laarin ibe yen to le mu keyan jere ninu ko jale abi ko lu jibiti abi ko dogba rekereke kan si ama egbo mi dada sa mo wa beere lowo e ba o lo se lo bibeli mi so ninu iwe owe ori kokandinogun ese kokanlelogun proverb 18:21 ki lo so iku
3: ati iye be ni ipa han
2: o ni iku ati iye o be ni ipa han yes
3: awon ni ti o ba si lo yo je ere re
2: daddy ki lo se lo ahan re yoruba bo won ni enu oni ko ni fi pe ku ani ko ila kaun e gbo mi dada sa bawo lo se lo lo ni aye enu mi ba ti da mo oro odi ojojumo lo ma so bojila aro asoro odi saye ara re bo ma rin lo losan asoro odi bo fa sun lale asoro odi bo ti so si ra lo so so mo lomo bo ti so si ra lo so so bo to bi bo ti so si ra lo so si ise to se bo ti so si ra lo so si owo to se gbogbo igba oro odi na ni kò sí ìgbà tó ti sọ̀rọ̀ àlùbáríkà sírí ara rí dáàdì ẹgbọ́n mi sà bíbélì jẹ́ kó yé wa pé ikú àti iyè orí ahán ló wà ó wá ní gbogbo ẹ̀yà ara wọn léle tó dùn jù òun ni ahán ẹni tó sì kọrọ jù ni ahán ẹ wá gbọ́n mi sà gbọ́n mi dáàdì mo bèrè lọ́wọ́ ẹ mo ní bò lo ṣe ń lò ó ayé ẹlòmíì bá ti dìde ìbámu ti di èèyàn ńlá àmọ́ kó tó jáde lé aníṣẹ́ ọjà tó ń lọ lónìí kọ́ bọ́ sí àsọ pé òun ò lọ ni ó mọ̀ pé òun ò lè tà bó ti lóò lè tà kò sí tọ́ tà náà torí pé ikú àti ìyè ń bẹ nípa hán ó ní ẹ̀yẹ́wó ẹgbẹ́ kéèyàn mọ̀ kí àyíbí máa lọ́mọ níṣẹ́ tó ń ṣe yìí òun mọ̀ pé kò lè gbé òun dìde ń bò mọ̀ pé kò ní gbé ẹ dìde kí ló wá ń ṣe fún ikú àti ìyè ń bẹ nípa hán ó mú mi rántí bàbá kan ní ayé ọjọ́ yẹn tá a máa bá a ṣiṣẹ́ nígbà tá a wà lọ́mọdé tá a bá ti ń bá a ṣiṣẹ́ lébìrà tó bá ti wá fẹ́ sanwó iṣẹ́ fún wa á ní ẹgbà o owó tí mo fún yín kẹ́ ẹ fi jẹun ni kì í ṣe owó àlùbáríkà o ẹ kíyèsí irú gbólóhùn bẹ́ẹ̀ nígbà tó máa yá gbogbo àwọn ọmọ tí bàbá yẹn bí kò sílẹ̀ tó lálùbáríkà ń bẹ̀ nítorí pé kò ru ọmọ ọlọ́mọ rere ẹni tó wá ṣiṣẹ́ tó fẹ́ fowó ṣiṣẹ́ tó fẹ́ fi gba fọ́ọ̀mù exam tó fẹ́ fi tó wá ìlọsíwájú tó ń fún lówó tó fẹ́ sanwó fún torí kì í ṣowó àlùbáríkà ẹ gbọ́ mi dáadáa dáàdì mo béèrè lọ́wọ́ rẹ lónìí bó o lo ṣe lu ahọ́n tó wà lẹ́nu rẹ̀ ìyá bá ti bínú tán àwọn ọmọlé pè bẹ́ẹ̀ sì réhùn kan náà lọkúnlẹ̀ àdúrà bíbélì wá sọ fún wa wípé orísun kan a máa mu so omi dùn àti omi robí ó ní ahọ́n tí a fi ń yan ọlọ́run ẹ tó fi ń bú ènìyàn tí a dá láwòrán ọlọ́run ó ní kan wọ̀nyí ò yẹ kó rí bẹ́ẹ̀ ara ẹgbọ́n ó ní ẹwogi ńlá nínú ìwé jacob oríkẹta ẹwogi ńlá tí iná kékeré sun jóná igi ńlá ògo tó tóbi ṣùgbọ́n tó fi ahọ́n rẹ yẹpẹrẹ wọ́n ní ẹnu òròfó ní fi ń pọ̀ òròfó òròfó tó bímọ méjì tó nílé òun kú ṣọ́ṣọ́ wọ́n pa ọmọ méjì tán kò sí kankan tó kù ẹ kíyèsí dáadáa ara ń olúwa kí ló pè sínú ayé rẹ ní tó pè sínú ayé rẹ lónìí láyé rẹ ṣe rí bó fẹ́ fi dá ọ lójú wípé bí gbogbo èèyàn bá ní kò lè dá fún ọ bí ahọ́n rẹ bá sọ wípé dá fún ọ á dá fún ọ àmọ́ bí gbogbo èèyàn bá sọ wípé kò lè sun ọ fún ọ bí ahọ́n rẹ bá sọ wípé á sun ọ fún ọ ó máa sun ọ ṣùgbọ́n tí gbogbo èèyàn bá lá dá fún ẹ tí ahọ́n rẹ sọ wípé kò lè dá fún ọ gbàgbé wípé ó máa dá nítorí pé agbára ti ń bẹ lórí ahọ́n ó ju ẹni tó ní ahọ́n lọ agbára ti ń bẹ lórí ahọ́n ó ju ipa ẹni tó ní ahọ́n lọ a ènìyàn tóbi ṣùgbọ́n ahọ́n kéré ṣùgbọ́n ní gbogbo ẹ̀yà ara bá ahọ́n ṣe kéré tó iná ni ọ̀rọ̀ ẹnu ènìyàn láò fi mú ènìyàn bíbélì sọ wípé ó ní kíyè sára kí a má bàa fi ọ̀rọ̀ ẹnu rẹ dẹ́kun mú ọ ẹ gbọ́ mi dáadáa sà gbogbo ènìyàn ẹ má gbàgbé àwọn olè méjì tó wà lẹ́gbẹ̀ẹ́ jésù lórí igi ẹnìkan bẹ̀rẹ̀ sí ní gan jésù ó ti ṣègbè olùgbàlà náà pè ọ ó sì gbára rẹ làkó tún gbà wá náà nà pàlú mo rò pọ́n ló jí òkú dìde ni mo rò pọ́n ló lajú afọ́jú ni kí ló tó lè bẹ́lẹ̀ lórí igi kí ni problem ẹ gan náà ó rẹ̀ wá sọ pé ó lágbára àṣọ ò ní kankan èkejì rẹ̀ ni pánumọ́ ẹ̀bí ẹ̀ṣẹ́ tiwa là wá ń jẹ ọkùnrin yìí kò ní ẹ̀ṣẹ́ ó wá kọjú sí jésù ó sọ fún pé jésù gbọ́ mi o rántí mi ní ìjọba rẹ ahọ́n kan náà làwọn méjèèjì jọ lò nígbà tó sọ fún pé kó rántí òun ní ìjọba rẹ jésù sì sọ fún wípé gbọ́ lónìí yìí ni ìwọ yóò pàdé mi ní paradísì ẹ̀wọ̀n tí ahọ́n rẹ gbé ayé rẹ ṣe dádì bíbélì sọ pé ọkàn ni a fi ń gbàgbọ́ sí òdodo ẹnu yìí la fi ń jẹ́wọ́ sí ìgbàlà kí lẹ́nu rẹ ń sọ ó wà ní ipò àìsàn olómọ pé ò lè yé kò sí wòlíì tó lè gbàdúrà fún ọ tó yé kò sálágbára kan tó lè bá ọ ṣe tó fi yé torí pé táhọ́n rẹ sọ ni ayé rẹ sọ gbọ́ mi dáadáa nínú ẹ̀kúnrẹ́rẹ́ ọkàn ni ahọ́n sì ti ń sọ̀rọ̀ wá wò lónìí ó wá ní ikú àti ìyè ń bẹ nípa ahọ́n dádì mo béèrè lọ́wọ́ rẹ lónìí kí ni ahọ́n rẹ sọ níbo ló badé lórí ahọ́n kí ni ipá tí ahọ́n rẹ ti jó ó ń gbé ní ọkàn ó sọ wípé ní ọkàn yóò lè tù ẹ́ lára kí ló wá ń ṣe ń bẹ̀ ahọ́n rẹ ti sọ̀rọ̀ burúkú ohun tó rẹ̀ tí ahọ́n rẹ sọ yìí gangan ni ayé rẹ yóò máa gbé jó ẹ kíyèsí dáadáa bíbélì sọ̀rọ̀ nínú ìwé jóòbù orí kejìléníogún ẹsẹ̀ kọkàndínníọgbọ̀n ẹtì ẹ̀mú láti ẹsẹ̀ kejìdínníọgbọ̀n kí ló sọ.
3: ìwọ sì gbìmọ̀ ọkàn pẹ̀lú.
2: ó gbìmọ̀ kankan inú ọkàn ló ti gbìmọ̀ rẹ̀ ó gbìmọ̀ kankan yes.
3: yóò sì fi ìdí múlẹ̀.
2: yóò fi ìdí múlẹ̀ fún ọ dádì kí ló dé tí àyípadà ọtí ìbá ayé rẹ o ò tí ní èrò tó darí torí pé nínú èrò ọkàn lẹnu ti ń sọ ó ní kò kẹ jáde báyìí kò dẹ̀ ní accident má jẹ jẹ bó lọ bó pẹ bóyá yóò ní àṣẹ torí pé ó ti sọ sílẹ ẹ kíyèsí sà wọn gbìmọ kankan pẹlú yóò sì fi ìdí múlẹ fún ọ yẹs.
3: ìmọ́lẹ̀ yóò sì mọ́ sípa ọ̀nà rẹ.
2: nígbà náà ni ìmọ́lẹ̀ yóò tó mọ́ sípa ọ̀nà rẹ ayé rẹ yóò ti nítumọ̀ nítorí pé èrò rere ló ti inú ọkàn rere jáde wá èrò búburú a sì mọ́ ti inú ọkàn búburú jáde wá ẹ gbọ́ mi dáadáa sà bí ènìyàn ti rí bẹ́ẹ̀ ni ohun ẹnu rẹ rí ohun ẹnu ènìyàn bẹ́ẹ̀nìyàn bá rí wọ́kọ wọ̀kọ ohun ẹnu rẹ ò lè dúró déédéé bẹ́ẹ̀nìyàn ti rí bẹ́ẹ̀ lọ́wọ́ ẹnu ẹ̀rí mọ̀ṣẹ́mọ́ rí ẹ sì mọ kíyèsí ẹni tí ò dá ọ̀rọ̀ tí ò dá aláwọ̀ máa tẹnu ẹ̀ jáde. Bíbélì sọ pé nípa èso ni a fi ń mọ igi. Kí èsì kí ni èso tí a hàn rẹ̀ ń so èso ibi èso ìjákulẹ̀. A ó lòun mọ̀ bó ṣe sorí ibu láyé. Ẹ̀ka ló fẹ́ sọ lórí rẹ̀ báyìí, nígbà tó ti pèrè àìlọ́ lórí ibu. Ẹ kí èsì ohun tó tẹnu rẹ̀ jáde bàbá. Màmá kí ni iná tí a hàn rẹ̀ dájú ọ? Kí ni ìjì tí a hàn rẹ̀ fi ń jà ọ? Kí ni ogun tí a hàn rẹ̀ kò tì ọ? Níbo gan ló ti bẹ̀rẹ̀ ogun tó ń jà yìí? Kí ló dé tó wá fi le koko báyìí? Ẹ̀ṣẹ̀ tó fi wá díjú, bàbá lọ wèrè lọ́wọ́ ara rẹ̀ kí ló fi ahán dá nínú ogun nínú ayé rẹ̀. Iná kí ni ahán dá tì ọ́? Ọmọ kan ní Yorùbá, ó ń ṣàìsàn, ó sì lọ fẹ́ ṣiṣẹ́ abẹ fún. Ó ní ẹ̀ṣẹ̀ àbọ̀ ni, ó ní ẹ̀wọ̀, ẹ mọ̀ wulẹ̀ gbàdúrà fún mi torí pé tí n bá wọnú tíátà mi ní jáde. À mo sì ní tò wáyé ẹ fún Jésù ńgbà náà torí pé ó sinmi nínú Olúwa. Ó sì wọ tíátà kò jáde torí pé ó ti lóun ò ní jáde. Mi wulẹ̀ dààmú ara mi gbàdúrà mọ́ nítorí pé mo ti mọ̀ pé ó ti lóun ò ní wá. Ẹ gbọ́ dáadáa sà, kíyèsí kí ni ahán rẹ̀ sọ. Bí gbogbo wòlíì ayé yìí, Isaiah ni wòlíì tí ó tó ààrẹ ní ìgbà ayé Hezekiah ọba. Olúwa sì rán Isaiah ní ìwé Isaiah chapter 38. Olúwa rán Isaiah sí Hezekiah ọba wípé wo. Yes.
3: Ní ọjọ́ wọn ni Hezekiah ṣe àìsàn dé ojú ikú. Wòlíì Isaiah ọmọ Amosi sì wá sọ́dọ̀ rẹ̀. Ó sì wí fún pé. Báyìí ni Olúwa wí.
2: Ẹ gbọ́ ọba, ẹ mọ̀ pé òun èmẹ́kẹ́ o, ohun tó Olúwa bá sọ ni ó sọ. Ẹ kíyèsí. Báyìí ni Olúwa wí.
3: Palẹ̀ ilé rẹ mọ́. Nítorí ìwọ òkú.
2: Òkú ò sì ní yíyè. Yes.
3: Nígbà náà ni Hezekiah yí ojú rẹ̀ tí ògiri.
2: Ẹ gbọ́ sà, Hezekiah ò gbà wọlé kò gbà mọ́ra. Ó lòun ò gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n kò bá wòlíì ìjà, kò sọ́ dìgbà mọ́ wòlíì lọ́wọ́. Ó kọjú sí ògiri, kí ló ṣe?
3: Ó sì gbàdúrà sí Olúwa.
2: Ẹ kíyèsí òun Hezekiah. Ó yí ikú dànù, ìwọ náà lè yí ikú dànù. Ó lè yí àrùn dànù. Àmọ́ kí ni ahán rẹ̀ sọ? Yorùbá ń bọ̀. Wọ́n ní ẹni tó jẹgún kì í kádún. Àwọn ọ̀rẹ́ méjì sì wà. Èyí èkíní pa ẹdìyẹ, èkejì pa gúnugún. Eléyìí tó pa ẹdìyẹ, wọ́n ní kí ló ń jẹ? Ó lòun jẹ gúnugún, wọ́n lòun mọ̀ lè kádùn. Yorùbá ń bọ̀, wọ́n ní ẹnu ayé lẹbọ. Ẹni tó jẹ gúnugún, wọ́n ní kí leléyìí lọ́dọ̀ ẹ̀. Ó lẹ́dìyẹ mọ̀ ni àwọn èèyàn jòkó tí wọ́n bá jẹ́. Jẹ́ mọ̀ wípé ẹni tó lòun jẹ gúnugún ni ò ẹni tó jẹ ẹdìyẹ tó lòun jẹ gúnugún ni ò kádùn. Ẹni tó jẹ gúnugún tó lẹ́dìyẹ lòun jẹ, òun náà ló ṣayé rẹ̀ lọ. Ẹ gbọ́ sàkílẹ̀ fẹnu yín sọ. O ti kóná ju àwọn ọmọ rẹ̀. Ẹ wo ọmọ mi, wọ́n mọ̀ sọ pé olówó mọ̀ ni. Wọ́n mọ̀ lóògùn ọkọ̀ mi máa fọhùn. Wọ́n mọ̀ láyé ọmọ mi máa dá. Ẹ kíyèsí. Hezekiah yí ojú rẹ̀ sí ògiri. Ó sọkún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Kí ló sọ?
3: Ó wí pé. Nísinsìnyí. Olúwa.
2: Mo bẹ̀ ọ́.
3: Rántí bí mo ti rìn níwájú rẹ̀ dé
2: òkè. Ẹ̀ṣà ẹgbọ́ ohun tó sọ kò campaign. Ó lu ahọ́n rẹ̀ dáradára láti yí ikú dànù. Bàbá, mo ní wàhálà tí ń bẹ níwájú rẹ̀ yìí. Jésù sọ wípé, ó ní let the weak say I am strong and let the poor say I am rich. Ẹlòmíì torí pé ó fẹ́ ṣàwọn, á lòun ò ní kọ́bọ̀. A lò tálákà jẹ̀kútẹ́ ṣọ́ọ̀ṣì, a ló lò sì gan ṣẹ́un nítorí pé o fẹ́ ṣàwọn. Ètò òpèsè ayé ara rẹ láyé rẹ mọ gbí jáde nítorí pé irúgbìn ni ọ̀rọ̀. Béèyàn bá sì ti gbòó dandan kó hù jáde. Bíbélì jẹ́ kó yí wa pé ẹsẹ̀ ní ẹsẹ̀ àní ẹsẹ̀ ní ẹsẹ̀ díẹ̀ ní díẹ̀ náà lọ̀rọ̀ Ọlọ́run. Àìsà bọ́ọ̀rọ̀ bá ti ti ẹnu rẹ jáde, àṣẹ máa bá rìn ni. Lọ kíyèsí ohun tó ń sọ sí ayé rẹ. Kò sí iye ẹni tó lè gbógun tì ọ́. Bó o bá ní ahọ́n tó da, ogun yìí á wọlẹ̀ fún rẹ. Àmọ́ bí ahọ́n rẹ ò bá da, bá ò bá gbógun tì ọ́, ó fà á gbógun tì rẹ. Ẹ wo ẹ tẹ̀síwájú nínú ìwé Job chapter 22. Ẹ kà síwájú ní 28. Yes.
3: Ìwọ sì gbìmọ̀ ohun kan pẹ̀lú.
2: Ó gbìmọ̀ ohun kan pẹ̀lú.
3: Yóò sì fi ìdímúlẹ̀ fún ọ.
2: Ìmọ́lẹ̀
3: yóò sì mọ́ sípa ọ̀nà rẹ.
2: Ìmọ́lẹ̀ yóò mọ́lẹ̀ sí ipa ọ̀nà rẹ. O bá wà ní aginjù ayé bó bá sọ pé ìgboro ni mo wà, ó dìgboro ni. Béèyàn bá sì gbénú ìgboro tó lágejù ló wà, ó dèrò aginjù ni. Ẹ gbọ́ mi sà, àìmọye èèyàn kì í gbélé ọlá tó nílé ọlá mọ̀ lá. Ọlọ́lá ní ìyọnu, ó sì di ìyọnu fún ni nítorí pé òun ló pè é ní ìyọnu. Béèyàn bá ṣe pè é ni yóò rí fún. Ó ní ẹ wo ilé tó ń wọ̀ bá la wàhálà lòún lọ bá pàdé mẹ́, ilé wàhálà lòún kó sí. ah o ti dale ariwo yo mo dale ariwo lo ni tori pe o to so gangan lo pade yes
3: nigbati pa na re ba lo si sale
2: nigbati pa na gbogbo eniyan to ba lo si sale ma gbo to da be ni po nsubu lo ma so pe mo dide nigba to ba da be ni pe o to wa ba po wo re o kan owo bayi ma so pe olowo ni me daddy nigba to ba je wi pe won wo be ni to mo ku mo so pe mi mo saisan awon kan dan mi wo mo ni ani oye adan mi wo ni nitori pe tin ba jade tan won da bi wura tin dan job so wi pe o ni adan mi wo o le mi o jade gege bi wura tin dan bo mi dara baba bo mi dara mama won na yo jade bi wura didan o si lo go tutun omode yo ri agba yo si ba oyin olorun orile ati alejo yo gba ogbe oluwa ga o daju nitori ipele ti a mu aye re lo ipele giga ni ipele arun ipele fokanbalẹ si ni pelu nitori pe o daju wipe o ni se lasan job so wipe a n dan mi wo ni o le mi o jade gege bi wura didan egbon mi dada sa ni gbogbo akoko ti job nla isoro koja ko fi igba kan gbagbo wipe ohun o ba lo ṣugbọn gbagbo wipe bo ti wu ko nira to o ma jade bi wura didan nitoto ni igbeyin job jade bi wura didan ije won na ri ila koja gege bi wipe won na yo jade bi wura didan ko so ogun to n dojuko ko si wahala to n dojuko kiyesi oro enu re kiyesi gbodohun ti won na n lo kiyesi oro enu re kiyesi ohun to n so nitori pe baba bo lo se n lo ahan re la bere fun loni ahan yi ni agbara e tesiwaju ninu job ti e n ka yi yes Job 22 verse 29 kilo so
3: nigbati pa ona re ba lo si sale
2: nigbati pa ona yen to dabe ni pe o lo si sale to dabe ni pe owo to n se yo dabe ni pe ko lo si waju nigbati gbiyanju re dabe ni pe ko gege ara ni oluwa ma ba won soro odi ma so wi pe mo de n dide o won ni eniyan nla ni mi emi n dide mo keko lowo ninu ise yi ni ọ̀nà mímọ́ la ògo mímọ́ sọ̀rọ̀ òkìkí mímọ́ kan mo mọ rí àánú gba jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé wọ́n á dán wò bíi wúrà ni ó sì dán jáde gẹ́gẹ́ bíi wúrà dídán mo sọ̀rọ̀ òdì mo sọ̀rọ̀ àlùfànṣá mo sọ̀rọ̀ kò bá kùgbé sí ayé ara rẹ fi ayé rẹ síwájú ọlọ́run kí wọn náà rí èrè tí ó tẹ̀lé jẹ́ kí gbogbo èèyàn rí ayọ̀ nínú ayé rẹ mọ̀ wípé láìsí èyí

0: wa wa ma jawo ijawo re yo ma bi dide re ijawo re yo ma bi la gbega re ijawo re yo ma mu igbugbo re mama ma tori pe omo o ti da si olorin ko be si ni soro odi o tori pe omo re o ti da si olorin mama soro alfasasi bo mi dada baba adawo gege bi wura ni sori pe gbogbo to ba wo ko ma la koja gege bi job 23 verse 10 se so wo ti job so pelu gbogbo la koja re kini job so
1: ṣugbọn o mọ ọna ti emi n tọ
0: o mọ ọna ti mo tọ
1: nigbati a ba dan mi wo emi o jade bi wura
0: se gbọ to so ba jade bi wura iwo lo gbagbo lo ni pe o jade bi wura adan o wo lọwọ lọwọ mo gbagbo pe o jade bi wura baba yi mama yi gbagbo pe o jade bi wura adan o wo ni toto o la koja ni toto o da be ni pe o nira ni toto ṣùgbọ́n ìwọ gbàgbọ́ wípé ó jáde bí wúrà bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ rẹ̀ wípé ó jáde bí wúrà Job sọ pé nígbà tí a bá ń dán mi wò èmi ó jáde bí wúrà ó wá sọ pé ó ní nígbà tí wọ́n bá sọ pé òun lọ sí ìsàlẹ̀ ìwọ ọmọ sọ pé mò ń dìde ni bó bá sọ fáyé pé òun dìde ayé ò ní já ọbọ àmọ́ bó bá wà lókè tó bá sọ pé yìí bó bá pẹ́ bóyá òwò yóò gba ọmọ lọ bí òréré asẹ́mọ̀ náà pele ayé ó mọ̀ nílẹ̀ náà kó wá sílẹ̀ bàbá kò sẹ́ni tí ó di ọmú lókè kò sí bó ṣe lè gbọ́ tótó nípa rẹ̀ sàlẹ̀ bíbélì wa sọ pé ó lò ó di dandan òun ò jáde bíi wúrà nígbà tí a bá dàn wò òun ò ní balọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ bàbá ti gbọ́ mi mo gbàdúrà fún ọlọ́run òní bógun ayé lọ mama yìí òní bógun ayé lọ àti yìí là kọjá tó ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ mo ní kò ní borí rẹ gbọ́ lábẹ́ bó ti wù kórí àwọn èèyàn ti ń wù ọ́ bí ẹni tó tán fún ṣùgbọ́n lára àwọn tó sọ pé ó ti parí wọ́n ò wá bá ọyọ̀ ọkùnrin àti obìnrin tó ń wù ọ́ bí ẹni tó ti tán fún lónìí mo ní wọ́n á bá ẹ dúpẹ́ ẹ gbọ́ mi ṣà àbá bẹ fún igi tí a ké lórí pé bó bá lè gbórùn omi yóò tún sọ dáre ó dá mi lójú lónìí ìwọ náà ó gbéra dìde nílẹ̀ bíbélì sọ pé nígbà tí ó bá ní ipa ọ̀nà rẹ lọ sí ìsàlẹ̀ kí ló ní kó sọ
1: ìgbésókè ń bẹ
0: ó ní kó mọ wípé ìgbésókè ń bẹ I'm being lifted wọ́n ní ìhun pẹ̀lú tó ń làkọjá yèè ẹ mọ sinmi ara igi lẹ̀yìn mọ̀ mo fi ń dìde ni mo fi ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni mo fi ń dìde ni máa sọ pé ìgbésókè ń bẹ ó dẹ̀dí dandan ìgbésókè ti wà fún ọ bàbá tí ń gbọ́ mi màmá tí ń gbọ́ mi yìí lórúkọ jésù ó dìde láyé
1: àmì jésù
0: mo ló ga láyé
1: àmì
0: ò ní rinlẹ̀
1: àmì
0: ọ̀nà ti là fún ọ lónìí ayé ò ní já ọbọ
1: àmì
0: ẹ gbọ́ mi ó ní ìwọ yóò sọ wípé ìgbésókè ń bẹ ó túmọ̀ sí wípé ẹnu ara ẹni báyìí náà fi ń kọ méje lọ́wọ́ bó ló ṣe ń lo ahọ́n rẹ yẹ́sì
1: ọlọ́run yóò sì gba bírẹ̀lẹ̀ là
0: olúwa yóò wá gbà ọ́ là nítorí pé ohun tó fi ẹnu rẹ sọ òun olúwa yóò sọ yóò ṣiṣẹ́ tẹ̀lé bíbélì wa sọ pé bẹ́ẹ̀ ti wí ní etí mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ lèmi yóò ṣe dáàdì lónìí mọ́mì lónìí kí ló ń sọ kí lẹ ẹnu rẹ ń sọ kí lẹ ahọ́n rẹ ń wí ohun tí ahọ́n rẹ ń wí yìí ó ní ṣe pàtàkì pẹ̀lú àyànmọ́ rẹ ohun tí ahọ́n rẹ ń sọ yìí ó ní ṣe pẹ̀lú ibi tó ń lọ láyé ohun tó ń ti ẹnu rẹ jáde yìí ó sọ fún wa bó ṣe máa padà dà lọ́la kí ni ọ̀la rẹ gbé dání òní yìí mọ níwọn àmọ́ ọ̀rọ̀ tó tẹnu rẹ jáde lónìí bàbá òun yóò gbé ọ̀la rẹ jáde mo wá gbàdúrà fún mọ̀mọ́ ìyá àti ọkú yìí bàbá ẹnikẹ́ni ó gbé ọ ṣépè lójoojúmọ́ agbára ẹ̀pẹ̀ náà lórí ayé rẹ lónìí ó yá kó di ìbùkún bíbélì sọ pé mi wàá ṣe fi rí ẹni tó lu akò fi ré ẹ wàá ṣe fi bú ẹni tó lu akò fi bú nítorí kò sí àyájọ́ tí òun ẹsẹ́lì bẹ́ẹ̀ ni kò sí àfọ̀ṣẹ́ tí òun ẹ jákọ́bù gbogbo ẹnikẹ́ni tó dìde sí ọ lónìí bàbá mọ̀mọ́ láti máa fi iṣẹ́ ọwọ́ rẹ ré láti máa fi àwọn ọmọ rẹ bú lónìí agbára wọn kó dùn kú bẹ́ẹ̀ ìka ènìyàn alájọbí ìka ènìyàn alálẹ̀lé tó lòun ò ní gbà kó dìde tó lò nígbà kó jéèyàn ipa tó ń ṣà gbìyànjú rẹ lórí rẹ lónìí ó yá kó di asán
1: àmì jésù
0: mo pe kádàrá rẹ wọnú ògo tuntun lónìí ilẹ̀kùn ìdìde ńlá ó yá kó ṣí fún ọ
1: àmì
0: ó ní ilẹ̀kùn ìdìde ńlá ó yá kó ṣí fún ọ
1: àmì
0: láti wákàtí lọ bàbá yìí láti ṣẹ́jú lọ àǹtí yìí ọkùn tí ń gbọ́ mi láti wákàtí lọ ìtàyànmọ́ rẹ kó yí padà sí rẹ lọ bẹ̀rẹ̀ sí ní lọ ọ̀hán rẹ ohun tí mo mọ̀ tó burú ni pé bó bá ní jésù ní olúwa àti sọ̀rọ̀ rere á máa ṣòro fún ọ wákàtí ènìyàn bá dúdú ọ̀rọ̀ tí tibẹ̀ jáde yóò mọ dúdú wá kíyèsí lónìí láti inú ẹ̀kúnrẹ́rẹ́ ọkàn ni ahọ́n ti sọ̀rọ̀ jáde lọ kíyèsí àwọn ọ̀rọ̀ tó ń gbọ́ lọ kíyèsí àwọn ọ̀rọ̀ tó ń sọ láti ibẹ̀ lọ ó ti máa rí ìyanu ó sì dá mi lójú wípé ò ní bá láyé fọwọ́ tì ìtàyànmọ́ rẹ yóò sì fọre jáde.

0: ìtẹ̀ṣẹ̀dá yẹn yóò fọ wáyọ̀ ó di dandan ibi tá a lóòní dé láyé ó kọjá bẹ̀. Bàbá yìí gbàgbọ́ wípé ó dìde sì mọ wúra rẹ wípé mo ti jẹ́ èèyàn lórúkọ Jésù ó sì jẹ́ èèyàn láyé.
1: Àmì Jésù.
0: Wàgbọ́ o láti òní lọ tún èrò rẹ pa má sọ rere síra rẹ sọ sí iṣẹ́ rẹ débi ìsọ rẹ sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sí bá ìsọ yẹn sọ̀rọ̀ pé ìwọ ìsọ ìgbọ́ ọ̀rọ̀ Olúwa gba ìbísí gba ìbùkún ó yá ajẹ́ kó wọnú ìsọ ìwá ó rí pa ajé yóò mọ wọbẹ̀ bá ìsọ rẹ sọ̀rọ̀ kó sì mọ rí àyípadà bẹ̀rẹ̀ fún bèrè fún lónìí ó dandan kó rí ògo ó sì dá mi lójú pé ó rí ìlọsíwájú ó dá mi lójú pé ó rí ìdìde ó dandan wípé ó débi gíga ẹni bá lò wá ní jẹ́ èèyàn ojú yóò tì àánú rèé bàbá àánú rèé mọ̀mọ́ yóò fọ ayọ̀ lórí ayé rẹ àánú yóò ṣílẹ̀kùn ayọ̀ fún èmi àti rẹ ó sì rá àánú gbà gbọ́ mi kíyèsí bàbá bó ló ṣe lu ahọ́n rẹ mo fi àkókò yìí kí àwọn ẹgbẹ́ obìnrin ìjọ ti Gọ́lé Ẹsíbá Bíọ́lá Global Ministry fún àjọ̀dún wọn tí yóò wálé ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí ẹ lórúkọ Jésù ojú òní tí yẹn bàbá ẹnikẹ́ni tó lẹ́ẹ̀ni jèrè ọmọ òun lójú ó tí o ó gbàdúrà ẹ ò ní bímọ fún wàhálà ìdààmú ìdágìrì ayé ò sì ní kọlu yẹn ìsọjí yín tó bẹ̀rẹ̀ ní àṣálẹ́ òní yìí ẹ mọ̀mọ̀ ṣaláìsí níbẹ̀ o òní ọ̀la àti ọ̀túnla gbìyànjú ẹwà gbàdúrà bàbá rẹ okó tó ti sọ tó lòdì sínú ayé ọmọ yín kó lè parẹ́ kó lè mú kúrò lọ́nà kí ìtàwọn ọmọ náà lè yí padà sí rere kẹ́sì lè rí àánú gbà ó dá mi lójú wípé bàbá màmá ti gbọ́ mi ẹ ó ṣe rere ẹ ọ̀nà tuntun yóò là fún yín o ẹ fọkàn sí ìjọ Gọ́lé Ẹsíbá Bíọ́lá Global Ministry ní ọ̀rọ̀ yìí ti wáyé lẹ́yìn Comprehensive Health Center ní Ìṣàkúnmí ní Ìkàrẹ́ Àkókó orúkọ tèmi ni Prophet Dr. Túndé Fáyẹhùn bóyá o sì fẹ́ pè fún ìtọ́ni ìtọ́sọ́nà tàbí ìwọ náà ti ń sọ̀rọ̀ rere sí ayé rẹ ṣùgbọ́n dàbí ẹni pọ̀ ọ̀rọ̀ ò ní ìtumọ̀ àbáwọn ènìyàn kan ti gbé ọ sépè agbára ìpè yìí wá ń ja ayé rẹ lógún ìwọ náà sì mọ̀ pé lágbájá tó sọ sáyé mi rèé àyípadà wà àtúntò sì wà o lè pè sórí aago mi 08062436989 08062436989 mọ gbàgbé ọjọ́ ìsinmi yìí ni ọjọ́ àjọ̀dún àwọn obìnrin rí bákan náà marathon tí a ṣe ní ìparí oṣù yóò wáyé ní Thursday Friday tó kẹ́yìn oṣù tó wọnú environmental mọ mọ̀ pàtí oṣù yìí jẹ ìdí ìwáyé rẹ gangan yóò fọ wáyọ̀ ẹwà ìwáyé rẹ yóò sì fọ wògo eléyìí yóò wáyé ní on the 24, 25, and 26 fi eléyìí sí ọkàn ní oṣù yìí Thursday Friday Saturday tí ọ̀sẹ̀ tó ń bọ̀ òun ni ìpàdé yóò wáyé bàbá yìí mọ̀ pàjẹ́ wọ́n sì ṣaláìsí níbẹ̀ títẹ́ yìí kò ní wọlé tọ́ o àìríjẹ àrímu kò ní jẹ́ tiẹ̀ lẹ́ẹ̀kan sí fóònù nọmba mi 08062436989 God bless you.
2: Ṣáde kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
3: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yẹn. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Your Nescafe is not just a drink, it's

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò ohun ara ọ̀.

0: 89.9 FM. Awolu solu dero pese.
1: Tẹ̀lé nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Oo, bẹ́ẹ̀ la bí ni ìṣòro ìsara náà mọ̀ ni. Bó bá jí, gbogbo ara máa romí. Ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò ọ̀run sùn dédé. Oo, ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà bá yóò jẹ. Ayé ọ̀run ti wá sú mi.
2: Agbóhùn ìṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19 07 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ìjọ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 64 60 64 19. Ìkàyí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé. Ẹlòmíì ò lè dá rìn. àfikọ́ sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́ sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbá kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ́n òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ ńlẹ́sẹ̀ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí i pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí i pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí i pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n á máa dàgbà wọ́n á máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò ń bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bí tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní í yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi ṣá pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 90 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo wi pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu ise ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kan yi ni awa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fun wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ́lòmí yọ máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rí gbà.
2: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gbogbo débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gbogbo. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú ọdẹ tó ń fi wí àtẹgbò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: For number one radio,
0: radio.
3: Adaba FM,
0: Adaba FM,
3: 88.9.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí ìdò.
1: Tó fi Ọlọ́run hàn fún gbogbo ènìyàn láti ẹnu ìránṣẹ́ Olúwa, ajé rere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa Mọ́ṣẹ́bí, olùṣọ́ àgùntàn ti ìjọ Nọ́yọ̀gọ́ Chapel. A wà ní +7 & 8 Àyọ̀ká layout ní ilé funfun Báláú, ẹgbẹ́ Algon Hospital, òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Malete, Ìbàdàn. Àkókò tún ti tó láti gbọ́ ètò dá Ọlọ́run rẹ mọ̀, ọ̀rọ̀ fún gbogbo ènìyàn láti mọ.

0: o si ya wa ya ebi o si ya o ya ku ojiji o ya ya abani je igba ta lejo so mo di keji igba ta ba to mo di keji je igba ta ni fo mo di keji olode balawa e ni olorun mi imi o si ba fi fun olorun baba mi imi ma gbeleke se e to ba ni mi pade se e to toju mi e to se ma ran mi oni mo ma gbeleke igba ti mo se orise ya ni o to yo o mo ma gbeleke ojo mi lo fi ya ni re han ojo mi lo fo go re han ojo mi lo ba ti re he igba e pe oro re lo di igbada wa o ti to ba gbara re bo ti da o si bo ti fi ogo re han bo ti fo la re han bo ti fa gbara han po lo lorun e be ba wo ipe lati yan olorun logo ipe lati yan olorun logo o mu wa laye mu wa laye olosi agbara wa ko agbara oluwa ni agbara wa ko agbara jesu ni wu wa laye wa loni o agbara wa ko o a se se pe awe se lese sale adoda sikuru wa olorun baba mi emi o ma gbe eleke e to ra be pada lemi o ma gbe eleke e to potalele mo lemi o ma gbe eleke e to ni ofe aye lemi o ma gbe eleke e ti sabo lose lemi o ma gbe eleke e ti dabo bo lemi o ma gbe eleke e to foye ye lemi o ma gbe eleke e to toro re si la tori itewo lebi o ma gbeleke ipe po si imo po si oyo po si o so da segun a to si yo igba to gboro ni o mi ipe lati yan olorun logo wa ile rere to tedo si ile rere to se so ilẹ̀ rẹ tó kú ògùn ọlọ́run ilẹ̀ rẹ tó kú fún àlàáfíà nígbà tí ìwọ bá jẹun tán tí ó sì yó nígbà náà ni ìwọ ó fìbò fún ọlọ́run olúwa ọlọ́run rẹ nítorí ilẹ̀ rere náà tó ti fò fún ọ ó sì tẹ̀bẹ̀ dé fún ọ ó sì tẹ̀bẹ̀ sí
1: rere ni
0: ó ti wà lára àlàáfíà jọba anísìmí anífọkànbọkẹ àjẹ ayé o nítorí pé ohun olúwa tí a gbọ ọ̀rọ̀ náà tá a múlò ta kíyèsí tó sọ wá dàṣẹkù nígbà tí o bá ti jẹun tán tó sì yó nígbà náà ni arílẹ̀ ogun ló ń jà àlàkalẹ̀ lọ́la lọ́sàtí lóru ṣùgbọ́n nígbà tí o ti kó àníyàn rẹ lé olúwa aláwọ̀ ogun lọ́wọ́ o ní ó ṣàmọ̀nà débi ilẹ̀ rere rẹ olólùgbéga ẹni tó gbéga yóò máa mọ lékè sí ni yóò máa mọ ọgbọ́n sí ní ẹ̀mí ni yóò máa mọ ọgbọ́n sí ní ìmọ̀ ni yóò máa mọ ọgbọ́n sí ní òye ni kò sí sí ilẹ̀ rere ni àlàáfíà jẹ́ tirẹ̀ ọgbọ́n pọ̀ sí owó owó tẹ̀síwájú nígbà tó jẹ tó yẹ tó fìgbò folówà olúwa ti rà níyàn rẹ ó ti bí síṣẹ́ rẹ.
2: dá ọlọ́run rẹ mọ̀ ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ new york god chapel ní àṣìṣe bọ́tọ́ a wà ní +7 & 8 àyọ̀ká layout ilé funfun báláú

0: sáré ìjẹ yìí lọ àdàbà sì múra lọwọ eré ìjẹ yìí kìí ṣe ti alágbára àdàbà gbéra ó fò bá wọn lọnà ó tún fi wọn sílẹ àdàbà 88.9 fm ó ti gbà pò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
1: Iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà FM.
2: Ṣé ń gbádùn àdàbà?
3: Mò ń gbádùn àdàbà.
2: Mò ń gbádùn àdàbà.
3: Mò ń gbádùn àdàbà.

0: Adaba 88.9 FM. Àwòlú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ kalẹ̀, òun yìí ni àkójọpọ̀ ìròyìn àṣálẹ̀ òní bí ó ṣe máa dé sétí ìgbọ̀ yẹn láti lè ṣe rédíò Adaba 88.9 Anambra. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti fọwọ́ sí ètò àjùmọ̀ṣe àwọn aláàbò láti mójútó ààbò nípínlẹ̀ ọ̀hún.
2: Ìròmúkalẹ̀ Adaba 88.9 FM la ń gbọ́.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìgbìmọ̀ àti mójútó ọ̀rọ̀ àwọn ọmọdé inú àjọ ìṣọ̀kan àgbáyé ló ti ṣàlàyé pé bí 2.5 million àwọn ọmọdé àtolùkọ́ jákèjádò orílẹ̀-èdè ayé èyí nígbà tí wọ́n ń fi ètò náà lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Ó sọ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti di ìpínlẹ̀ 24 èyí tó lo ojúpò náà tó sì rọ àwọn ìjọba ìpínlẹ̀ láti ri pé àwọn ọmọdé ti ń bẹ ní gbèríko àti àwọn agbègbè tó farasin

pàtàkì àwọn obìnrin ni wọn ò fílẹ̀ láti jàǹfààní ètò náà. Ààrẹ Bọ́lá Tinubu, ààbò orílẹ̀-èdè yìí. Ààrẹ náà sọ̀rọ̀ yìí nílùú Àbújá níbi ètò ìfikùnlukùn kan lórí

iná kan yìí ti lóòrùn láti fi pèsè iná mọ̀nàmọ́ná oní mẹ́gáwáàtì mẹ́ta ní ilé ẹ̀kọ́ fásitì yakubu gọ̀wọ́nlé tí wọ́n mọ̀ sí ilé ẹ̀kọ́ fásitì ìlú àbújá tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ara ètò láti pèsè iná mọ̀nàmọ́ná fáwọn ilé ẹ̀kọ́ fásitì jákèjádò ojoojúmọ́. Mínísítà fọ̀rọ̀ nǹkan àmúṣagbára Joseph Tégbè ṣàlàyé èyí níbi ìfilọ́lẹ̀ iṣẹ́ náà nílùú Àbújá. Ó ṣàlàyé pé ètò ìjọba láti pèsè iná mọ̀nàmọ́ná fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ fásitì ìjọba àpapọ̀ pẹ̀lú iná mọ̀nàmọ́ná tí ń lo oòrùn ni wọ́n yóò fa kí wọ́n yọ kúrò nínú ìlànà iná tí à ń lò lórílẹ̀-èdè yìí. Ó ṣàlàyé pé ìlànà náà yóò ṣe ni wọ́n ṣe àmúlò rẹ̀ ní abala sábala títí nílò láwọn ilé ìṣàyẹ̀wò ìmọ̀ sáyẹ́ǹsì àti àwọn iṣẹ́ míì lọ́gbà ilé ẹ̀kọ́ ọ̀hún. Àjọ tó mójútó ìdàgbàsókè agbègbè Niger Delta yìí ló ti rọ àwọn agbaṣẹ́ṣe àti àwọn tó kọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n lò láti lo ìlànà à ń pẹ̀tù sáwọ̀ tó sì kìlọ̀ pé àyanjú àwọn èdè ayédè ló lè dínà iṣẹ́ tí wọ́n ṣe tí ó sì fa ìnira fọ́pọ̀lọpọ̀ àwọn àlú. Olùdarí kan nínú àjọ náà ìyẹn ìfẹ́ da ti ṣe àmúlò àti láti ṣe àwọn iṣẹ́ tí wọ́n gbé fún wọn nìkan ṣùgbọ́n ó gbúdọ̀ jẹ́ ẹni tí yóò lè mójútó àwọn èdè ayédè yòówù tí nítorí pé wọ́n súnmọ́ ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ àti àwọn àlú tí wọ́n ṣiṣẹ́ bẹ́ẹ̀ sí. Ó ṣàlàyé pé irú títètè mójútó irú èdè ayédè lórí ọ̀rọ̀ à ń sanwó àtúnṣe sí iye owó tí wọ́n gbé iṣẹ́ fàjẹgbẹ́ṣe àtúnṣe sí ọṣẹ ìfọyín ọ̀rá kíà èyí tí wọ́n ṣàlàyé pé ó jẹ́ ayédèrú tí wọ́n gbé jáde lábẹ́ èyí tí ó jẹ́ ojúlówó oògùn ọṣẹ ìfọyín náà. Àjọ náà ṣàlàyé pé èyí wáyé nítorí ẹ̀sùn àti àwọn ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ èyí tí wọ́n ti gbé jáde lórí ọ̀rọ̀ pínpín àti títa ayédèrú ọṣẹ ìfọyín ọ̀rá kíà náà. NAFDAC ṣàlàyé pé àbójútó àwọn ọjà nílùú Èkó ṣàlìfihàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ayédèrú ọ̀hún èyí tó jọ ojúlówó nǹkan ìfọyín ọ̀hún ni wọ́n ti ń gbé táwọn ọjà táwọn èèyàn sì ń tà. Ó wá kìlọ̀ pé àwọn òṣìṣẹ́ tí ń ṣe iṣẹ́ àwọn ọṣẹ ìfọyín ayédèrú ìpínlẹ̀ Niger láti pé kí wọ́n takò ọ̀rọ̀ lílo àwọn nǹkan tí ìjọba ti fòfin dè ní pàtàkì bromate àti saccharin èyí tí wọ́n lò nínú ìpèsè búrẹ́dì. Olùmójútó àjọ NAFDAC nípìnlẹ̀ Niger James Kibu ló kìlọ̀ yìí náà lásìkò ètò ìfikùnlukùn ìtanijí ọlọ́jọ́ kan èyí tí wọ́n gbé kalẹ̀ fáwọn oníbúrẹ́dì ní ìpínlẹ̀ Mofinde àti

0: ọ̀rọ̀ kúrò kan sí ìpolongo rẹ̀ tán bá ti rí ẹ̀ rí i pé ó fi gbèsè sílẹ̀ fún ìpínlẹ̀ ọ̀hún. ọ̀rọ̀ náà ló wáyé nígbàtí ìjọba ìpínlẹ̀ Anambra tí ó ṣàfihàn iye owó èyí tí wọ́n ya lásìkò òbí èyí tí ó jẹ́ pé ó jẹ́ nǹkan tí wọ́n ti ń san tó tóbi mílíọ̀nù 2,290,000 náírà ò lé tó jẹ́ ti dọ́là tó sì jẹ́ pé ó jẹ́ bíi 1,760,000 náírà nígbà tí ó fi oṣù kẹfà ọdún tí a wà yìí. Òbí tó jẹ́ olùdíje ó tó tó 135,000,000 tí òun jẹ tí òun bá nílẹ̀ nígbà tí òun dorí àga ìjọba ní báyìí. Gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ ìyẹn Willie Obiano èyí tó rọ́pò Peter Obi lọ́dún 2014 ló ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ gbèsè tí wọ́n jogún wá lásìkò ọ̀hún lásìkò ìpolongo fẹ́tọ̀ ìdìbò. Nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tí wọ́n gbé jáde lọ́jọ́ 18 oṣù kẹwàá ọdún 2017 ó ṣàlàyé pé gbèsè 17,000,000 láti bá lè dínà ìjọba èyí tí ń bọ̀ wá láti rọ́pò rẹ̀ lásìkò ọ̀hún. Ó ṣàlàyé pé lára èyí ni gbígba bí 6,000 àwọn òṣìṣẹ́ ṣiṣẹ́ tí ó sì pèsè ìlànà fún ìgbé ayé rẹ̀ wọn àti àwọn iṣẹ́ ilé ìtura èyí tó ṣe tí kò parí pẹ̀lú iṣẹ́ iná mànàmáná. Ọ̀rọ̀ Obiano náà ló wáyé lórí ọ̀rọ̀ àìṣedéédé ìtibẹ̀ nínú ọ̀rọ̀ tí òbí ń sọ. Nínú àwọn fídíò kan èyí tí wọ́n gbé jáde òbí ṣàlàyé pé nígbàtí òun kúrò lórí àfọwọ́sí ìdá méjì àbọ̀ nínú àwọn ọmọ ilégbèmọ̀ aṣòfin 36 tí ń bẹ ní orílẹ̀-èdè yìí lẹ́yìn tí ilégbèmọ̀ aṣòfin àpapọ̀ ti fọwọ́ sí àbádòfin ọ̀hún yóò tó bí ìpínlẹ̀ 24 tí wọ́n nílò láti fọwọ́ sí kó tó lè dòfin. Ilégbèmọ̀ aṣòfin àgbà àti ilégbèmọ̀ aṣòfin àpapọ̀ ló fọwọ́ sí àbádòfin náà èyí tó ń fẹ́ kí wọ́n ṣe àtúnṣe sí ìwé òfin láti lè fààyè gba ìdásílẹ̀ àwọn ọlọ́pàá parí iṣẹ́ ọ̀hún láàrin 30 days. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke ló ti pàṣẹ fáwọn àjọ aláàbò láti rí pé wọ́n dó wámúwámú fún wákàtí 24 ti ń bẹ nínú òòjọ́ tó sì jẹ́ pé ó ti fọwọ́ sí ìgbìmọ̀ àjùmọ̀ṣe àwọn aláàbò láti rí pé ó pakún ààbò ìpínlẹ̀ ọ̀hún nítorí ìṣẹ̀rùba ààbò bẹ́ẹ̀. Adeleke ti ọ̀rọ̀ ìpè fún ọ̀rọ̀ ààbò ìpínlẹ̀ ọ̀hún. Adeleke sọ pé ìjọba òun yóò pèsè àwọn nǹkan èlò àti àtìlẹ́yìn tó tọ́ fún ìgbìmọ̀ náà tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́. Gómìnà náà ló tún pàṣẹ fáwọn àjọ aláàbò láti rí pé wọ́n fojú sọ́rí láwọn agbègbè ilé ìjọsìn bíi ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí àwọn ilé ìwé àti àwọn ilé ìjọba. Lè jáde nínú ìgbìmọ̀ náà ibùdó ètò ìròyìn fún Kádírẹ̀ Ọbáfẹ́mi Amsa ni wọ́n ti gbé orúkọ àwọn ọ̀hún jáde lọ́jọ́ Àlàmísì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìwé tí wọ́n gbé jáde náà ọmọọba Tajudeen Olúsìn bẹ lára àwọn tí ó darí ìgbìmọ̀ náà. Bẹ́ẹ̀ sì ni gómìnà Sanwó-Olu ìlú jẹ́ alága tí Fáṣọlá àti Ambọ̀dé sì jẹ́ igbákejì alága bákan náà. Ìlàrámọ̀kìlá tí ó ròyìn láti iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM.
1: And through every classroom and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms for our VEMIC session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
2: Hello, somebody, Shala Fia Lewa. Chebe Makeke 20 Enterprise. Ile ishe ton koni loni fan wong losin adiye. Ose mefa ni wong fin todu a wong adiye wong koto ditita gade fan wong lusin. Ome woro lenye fera ni abima chwa e woro. Elede lomo di atakbe to wa healthy wa di KK20 Enterprises. Ko wasi ro frozen food te efete o ne balodo wong. Bo sheron ya. Ere wure adiye abitoki. Minwili. Again suppliers to ni KK20 Enterprises. Fungogbo a wong losin ate ronja e. E ronja o she olomi lenye fera ni. Aiza. Air freshener. Soda chemicals. Chemical ta fin todu omi. Organic materials ati be be lo. Mo wa ni NTA road. Oba leni lu.
3: Ona ni ami dani momi ti she. Maggi native jollof rice. Uwe kan lasan. Aro yi kako osi lenye.
4: Maggi stack ta ṣe látara ẹ̀wà soya, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Bẹ́ẹ̀ bá fẹ́ máa ètò àti ìròyìn iléeṣẹ́ rédíò àdàbà ń bi yòówù lágbàáyé ẹ̀kan sójú pẹ̀ ẹ̀rọ ayára bí àṣà www.adaba88.9. ẹ sì lè gba application iléeṣẹ́ rédíò àdàbà sílẹ̀ ní Google Play Store. Bẹ́ẹ̀ ọ̀pọ̀ Yẹmi Jọ́ọ̀dá.
2: Ẹ̀ka àbọ̀ sórí ìròyìn ilẹ̀ òkèèrè láṣálẹ̀ tòní, orílẹ̀-èdè Amẹ́ríkà ló ti kọ̀ láti fún ààrẹ ilẹ̀ Palestine Mahmoud Abbas ní ìwé ìrìnnà láti lè kópa nínú ìpàdé ìgbìmọ̀ àjọ ìṣọ̀kan àgbáyé tí ó wáyé lọ́sẹ̀ tó ń bọ̀ ní New York. Orílẹ̀-èdè Amẹ́ríkà fi léde wípé àwọn tó fi òfin de àwọn ikọ̀ ìjọba ilẹ̀ Palestine tí wọ́n sì fi ẹ̀sùn kan kìtìyàn lórí ìrẹ́pọ̀ ti ń bẹ láàrin ilẹ̀ Amẹ́ríkà àti Palestine. Ìgbésẹ̀ ilẹ̀ Amẹ́ríkà ọ̀hún ló wáyé gẹ́gẹ́ bí àwọn èèyàn sì tún ń fojú winá ní Gaza tí àjọ ìṣọ̀kan àgbáyé sì fi léde wípé ọ̀pọ̀ àwọn aráàlú ni wọ́n ń tẹ̀síwájú láti mọ gbẹ́mí mì bẹ́ẹ̀ ni àwọn kan ò nílé lórí mọ̀ láìwo ti àdéhùn ìjogún sinmi tí wọ́n fọwọ́ sí lóṣù kẹwàá ọdún tó kọjá. Europe ló ti gbé ìlànà òfin kan kalẹ̀.

0: kú àwọn obìnrin mẹ́sàn-án èyí tí wọ́n rí òkú wọn ní apá ìlà oòrùn Johannesburg láti bí oṣù méjì sẹ́yìn. Àwọn tí wọ́n tún rí òkú wọn ọ̀hún ni wọ́n rí lónìí ní agbègbè kan tí wọ́n pè ní Dam Park tí wọ́n sì daṣọ bò wọ́n. Iléeṣẹ́ ọlọ́pàá fi léde pé wọn ò tí ì lè sọ orúkọ àwọn yìí. Ìṣekúpani tó wáyé yìí ló ti wá ń dá jìnnìjìnnì bulẹ̀ sí àwọn aráàlú pàápàá jùlọ àwọn obìnrin. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ló ti wá rọ àwọn èèyàn àwùjọ kí wọ́n mọ̀ wà lójú làlákan fi sọ́rí gẹ́gẹ́ bí ìwádìí bó sì ti ń tẹ̀síwájú. Ibi tá a rí mọ́ rèé lórí ìròyìn ilẹ̀ òkèrè láṣálẹ̀ tòní Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dàn oníròyìn ẹ̀ka alẹ́.
1: Wọ́n ti ròyìn nípa àgbò bá ṣàlàyé pé àwọn òǹkọrin tó jóbìnrin iná máa ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ nípa bí wọ́n ṣe rí aṣọ tí wọ́n wọ̀ bí wọ́n ṣe rẹwà tó kó tó di pé wọ́n wo orin tí wọ́n kọ. Ó wá ṣàlàyé pé ìró yìí yàtọ̀ lọ́dọ̀ wa.

0: bí idé márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi tú ni sílẹ̀ gbani lọ́wọ́ ó ń ta ni ó ń roni.
1: Àrùn tí ń dani gúnlẹ̀ bí àfiṣe.
2: Kaikaikai.
0: Ọ̀tọ̀ ni Paisabu Naba capsule. Ajẹ́ bí idé gbogbo nìṣe dánwò kó mẹ́nu ẹ̀. Ìkejì ni gastrocababa capsule. Kádójú eréṣẹ́ nu dẹ̀ẹ̀rẹ̀ dójú àwọ̀ ká gí àjà. Alákọ̀rí tí ò lè ta pọ́npọ́n ṣe bí akọni. Ìyẹn dìtàn pẹ̀lú ED Aba capsule. Pairaga Baba capsule ló sọmọ ìyá ẹ̀kẹrin wọn. Diabi Aba capsule ló sọmọ ìyá wọn karùn-ún. Ṣé bẹ́ẹ̀ tí ó pé gàjànàkú ni ó sọ pé ni ò tó nǹkan. Iléeṣẹ́ AAT Trado Medical Service ló pa àwọn oògùn yìí pọ̀. Ó lílo ọmọnìyàn kára ó dásáká nínú àrùn tó sọ ni the customer abẹ́ẹ̀dì. Àjọ NAFDAC yiri ẹ̀wù. Wọ́n kan sára sí yàn lóǹtẹ̀ gbà. Wíwúlì. Mímọ̀ràn nípa ìlera tó ń dààmú àgọ́ ara yín. Ẹ kàn sí iléeṣẹ́ AAT Trado Medical Services Limited ní nọmba 73 Oshinle Quarters. Lẹ́gbẹ̀ẹ́ Igbo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Ìkẹ́ pé 0803-444-7184. 0803.
3: Tó gbala fẹ́. Gbogbo ìgbàlọ́ tí tutù yìí. Débẹ̀ kó da sọ́fù gẹ̀ẹ́rẹ̀gẹ̀. Yàrá ọlọ́yẹ tó tutù dódóódó. Súyà, àsun, ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting. Swimming pool side wọn gba yìí ó tún gbala fẹ́. Níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè. Bákan náà, Fújẹ́ Tòtẹ́ tún nílé pé Fújẹ́ Tọ́lángàz. Mítà wọn pé pérépéré 24/7 nílé pé wọ́n fi ń ṣí. Pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rín àtọ̀ yàyà kí yín káàbọ̀. Bó ṣe ti fẹ́ kú.
4: 0803-850-28
5: Number called on AAT Trado Medical 0803-4447-184. 0803-4447-184. Take a day Fujent Hotel. Call the Fujent Oil and Gas. You know, fun wọkọ̀ bá fẹ́rẹ̀ adadalugba kí pé ó ṣe é ṣe ọkàn báyìí ẹbẹ̀ lọ tí yóò rí bí kí lítà náà pé pérépéré kò ṣe ohun kò yóò kọ ọsán kọ gbádùn ẹ̀mí ààrẹ nọmba pa pè sílẹ̀ ilé Fújẹ́ Hotel 0812038508 lẹ́rẹ̀kan sí 0812038508 mo kí n fọ ìka alẹ́ lẹ́ẹ̀kan sí wọ́n mọ̀ mọ̀ fọ́nù kan mẹ́ka gbígbẹ́ ṣòkú èyí rẹ̀ òun lè fọ̀kẹ́rọ̀ olúmọ́mí àmúmọ́sí mi kọ́ni bá mẹ́ka gbígbẹ́ kọ́ bá mú ṣòkú wà ń fọ oyé omi kèrò àmú lẹ́bẹ̀ ṣe omi kékeré ni báwọn náà mo kí ọ dáadáa wọ ọkọ̀ ẹ̀gbọ́n mi lálẹ́ má jí ni nǹkan wọ́n mọ̀ mọ̀ fọ nǹkan dá ẹ fẹ́ àdúrà n náà kẹ́ ẹ̀dẹ̀ dáná fẹ́ àdúrà kó ti rèérè kí ènìyàn kọ̀ọ̀kan nìyàn tẹ balẹ̀ tó láyé ọ pàpà ti nílò ọlọ́run fi ohun kọ̀ọ̀kan kọ́kọ́ tẹ́ ṣọmọ èṣù dáadáa pọ́nbélé ni ó nílò ọlọ́run lúrú àsìkò ṣẹ àti èyẹ wòlé prophetess Juliana Ajibọ́tolúwa ṣiṣẹ́ ìyanu lórí òkè kan pé àkọlé ẹ̀ lẹ ọ̀run mi ṣí open heavens programs lulu làámọ̀kẹ́ kan ṣe lé òkè ilé aládé tìmí lẹ ẹ̀yìn cac lẹ lu làámọ̀kẹ́ òkè aládé tìmí lọ́nà community náà ti ṣe lulu làámọ̀kẹ́ yọ ti ṣe tẹ́lẹ̀sì kan ni ṣùgbọ́n òjọ sí ànẹ́ẹ̀sì nínú kété lẹ àbá iyemi lẹ ni mo kí ni dáadáa lẹ́bẹ̀ pastor joshua kankiri lẹ ọ̀nìkan lakamori ẹ̀mí dáa lára yá fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbí wọ́n fẹ́ bèrè kó ṣe àárín àbí fún ẹ̀bí àdúrà 0806-266-5009 tàbí 0812275 Fawolu ẹnjìnìà Kọ́lá Kòṣeélù àti ẹnjìnìà Ọláwọlé Akínyẹdé fún ọkú àdúró tìmí lẹ́rù ọjọ́ mẹ́ta ìgbàmídọ̀tún Donald olówó yẹ yìí lẹ́kan Francis Adéyẹmọ mo kí n dáadáa lẹ́bẹ̀ẹ́ rákọ̀dá pọ̀ mọ́ ní Facebook ìyá Tẹ́ṣí Àsíkíndorin débi kan ẹ̀kẹ́ ìdè bá a náà fún kékeré tọmọ bíbélù làámọ̀ kí fún ọkú òmúra ọdún oríkádún oríkádún làámọ̀ kí ayé lẹ́jọ́ Tuesday kẹ́bọ̀ lágbára ọlọ́run ẹ̀mí rẹ̀ aṣọ púpọ̀ ọdún láyé o kẹ́mi tètè fọmọ dágbére lórí ètò lálẹ́ torí ó ṣe pọ̀ lálẹ́ ṣùgbọ́n mẹ́jọ kan àkẹ́yẹ kọ́ gbà kọmọ rẹ lúrú àsìkò yìí lúṣe kàyé ṣe lọ ẹ mẹ́jọ kan àkẹ́yẹ kọ́ gbà kọmọ rẹ kí ṣe méjì mọ.
6: mo gbọ́ tí ò ń sọ yìí ṣé ò tí gbọ́ nípa Kogi Block Industry ni.
5: ìràwọ̀ léde jẹ́ Kogi Block Industry.
6: Kogi Block Industry General Supply ni wọ́n. Wọ́n ń bá ní já blocks, rings, cement, yẹ̀pẹ̀ àti òkúta. Bákan náà ni wọ́n tún ń bá ní kọ́lé. Blọọkù wọn le koko. Èròjà tó pójú lówó ni wọ́n fi ṣe.
5: Ibo l'àdírẹ́sì ni wọ́n.
6: Kogi Block Industry wà ní Àulẹ̀ Road, Katode LA Primary School, Àulẹ̀, Àkúrẹ́, Ondo State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 080

0: ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà. Láti má wàá jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun. La ṣe gbọ́dọ̀ ṣàmúlẹ̀ lọ́nà ìgbàlódé. Ṣé ẹni mojú ògùn ní pobì nírè? Ǹjẹ́ ti gbọ́ nípa AAT Tradometra Health Clinic tó wà ní number 73 Ọ̀ṣìnlẹ̀ Quarters, lẹ́gbẹ̀ẹ́ Ibo Church, PO Box 1585, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Fún àlàyé síwájú sí, ẹ pé Adébáyọ̀ Samuel sórí 08034447184 08034447184 tàbí kẹ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com. AAT Tradometra Natural Health Clinic, ibi tá ti ń fewé àtegò dábìrà bí ìtàtijọ́.
1: Nọ́mbà kan dọ̀dọ̀ Kogi Blocks kẹ́lẹ́ ẹgbẹ́ Lé Primary School la ọ̀lẹ́ lúlú Àkúrẹ́ lè 08060 93 97 47 lẹ́ẹ̀kan sí 08060 93 97 47. Èyí kọ́ dọ̀dọ̀ kó AAT Tradometra 08033 44 47 184 08033 44 47 184 wọ́n yóò mọ̀ mọ̀ fọ́ owó àtàbò rẹ̀ jà wo gbẹ̀ni bá rin balẹ̀ ṣẹ́ẹ̀ṣọ́ nìkan lálòkè àti kọ́ fọ́ sẹ́yìn èrò fọ́ àbò rẹ̀ fẹ́ pa ọ́ látọ̀ọ̀rọ̀ lẹ́dọ̀ràn sí ọlọ́run oníjẹ́mi kíkèké tí ebi ìjọ.

0: tó bá ti ní ìdọ̀tí ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ olóò máa ń fa kí kapretọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tómi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ kapretọ̀ yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní a. Kọ sí mi phone number mi 08162 7777. Àgbo marugbo takebe òun bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ ògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe.
1: Kọ sí mi ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Phone number mi 08164122777 lẹ́ẹ̀kan sí 08164122777.
3: And you could be on.

0: láti jẹ gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn gbé dekoda gbé fáànù ṣáàjì fóònù ṣáàjì láptọ́ọ̀pù bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar system sí ti wá kó àwọn solar systems kan wọlé lọ́sùlọ́sù bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò òló náà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tó bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
0: Láìṣe náà nẹ́pà.
1: Ara o.
0: Lọ́dọ̀ yín báyìí.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
0: Ẹn tó bá nídìí solar freezer.
1: Bẹ́ẹ̀ni
0: ó wà lọ́dọ̀
1: yín. Ó wà nílé iṣẹ́ wa
0: mi. Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe délé iṣẹ́ yín.
1: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì ọ́fíìsì wa wà ní Go TV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì ní ìlú Àkúrẹ́. A gẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé. Ilé kẹta sí Olúkayọ̀dé roundabout sí building ẹ sì máa rí ibẹ̀ gan gan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV Go TV office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 08 1 01 01 04 04 28 28 04 04.
0: Ẹ jẹ́ a tún múlẹ̀ kan sí.
1: 081
0: àwọn solar system tó yan kilala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí jẹ́ kóorun ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóorun ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ bá ń bari ibẹ̀ ni lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó Èkìtì number 123 Signal Strength House Go TV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Baba Ajásin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Aframes Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 2804.
2: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọ̀rọ̀ náà báyọ̀ jẹ́ ayé ọ̀hún tiẹ̀ wá sún mi. Àgbò yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀ẹ́ tí wò ó kọ́ nípa bàbá òkè sàn.
3: Mo kí ọkùnrin mo kí obìnrin.

ìlera lọ́rọ̀ àlàáfíà táyọ̀ kọ́lọ́ olódùmarè kọ́ mọ̀ jẹ́ ká wà nínú ìnira ìnira ò mọ̀ dá ìnira ò dá o ẹni tó kàn ló mọ̀ ẹni tó mọ̀ náà ló lè sọ o mo gbà á ládùúà gbogbo ìwọ tó wà nínú ìnira yóò jí pépé dáadáa nígbà tí ìlera bá wà ìgbà náà ló lè sáré síwá sáré sẹ́yìn tó ṣe gbìyànjú bí wọn náà ó ti dọ̀lọ́la tó dọ̀lọ́la láyé ìgbà tí ìlera bá pé dáadáa ìgbà náà ló tó lórí ọ̀fẹ́ láti lè gbìyànjú ajé kó tó di pé ọlọ́run gbàdúrà tiẹ̀ náà ṣùgbọ́n tó bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn àdúrà kan ṣoṣo náà ni wọ́n máa gbà àdúrà kí ni pé ọlọ́run dákun wò mí sàn pé kí wọ́n máa bá ní gbọ́ bùkátà àwọn àìlera alágọ̀ọ́ ara lóríṣiríṣi òun náà ni bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí wà ó ti kọjá àpapọ̀ bí eégún gbóònà òkìkí ti kàn bàbá ewé ń jẹ́ lọ́tún bàbá ẹlẹ́dàá màṣírí ló sì bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí mo kì í o ẹ kú iṣẹ́ ọmọ a kì í ṣe olódùmarè tí ń bá yín ṣe kò ní pè yín pa ìwọ náà ojoojúmọ́ ló ń ṣàròyé pé àìlera yìí ṣó nǹkan ni ó gbẹ̀mí rẹ kò lè gbẹ̀mí rẹ àìlera tó ń kojú yìí nǹkan ni ó gbẹ̀mí rẹ kò lè gbẹ̀mí rẹ ẹsẹ̀ méjèèjì rẹ lọ́la ọlọ́ọ̀ba mi olódùmarè ó sì fi lélẹ̀ láti fi rìn padà lára àwọn tí ó mojú lè jà tó mọ tinú tò dé ewé àti egbò nílẹ̀ yìí kódà tó fi mọ́ òkè òkun iná ni bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí wà tí wọ́n ti ń dẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́hùn gbogbo ẹ̀yìn tẹ́ ti lẹ́nu ọpẹ́ lọ́dọ̀ bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí mo kì í kú oríire ogun tó ti ṣẹ́ ọlọ́ọ̀ba mi olódùmarè kò ní jẹ́ kó gbérí mọ́ ìwọ ni kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n jẹ́ǹfọ̀ ní nọ́mbà bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí kó o pe bàbá bàbá báyìí kàṣá báyìí kàwòdì ẹ dákun ìlera yìí iná ni mò ń kojú ṣàlàyé fún wọn ó sì lọ yọjú sí wọn jẹ́ǹjúwe àdírẹ́sì wọn fún bàbá ewé ń jẹ ẹlẹ́dàá màṣírí ó yá gbọ́ nọ́mbà tó pè wọ́n sí ayé ń bẹ́ o èèyàn sì wà.

0: Àwáì náà ni o. Wọ́n sì tún fẹ̀ dá sínú ìgbòkùtà, wọ́n sì tún máa bá ẹ̀dá ọ̀hún rẹ́rìn-ín. Tí bàbá ẹwé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí ni ká máa fi la àwọn èèyàn lọ́yẹ̀. Wípé gbogbo àìlera tó ń kojú yìí, ó lè dàbí àìtẹ́gùn fi sọ tó bá gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Má fọwọ́ yọ̀bẹ́kẹ́, mú ọ̀rọ̀ ayé ara rẹ gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n. Tó bá wá gbé ìgbésẹ̀, bóun ló ṣe pàdé Nàtrú. Tó ti wò pé nǹkan kan náà gbogbo wọn, nǹkan kan náà kan gbogbo wọn. Wòlíì ju wòlíì lọ, àáfàá ju àáfàá lọ. Onímọ̀ ìṣègùn ìbílẹ̀, ó tún ju onímọ̀ ìṣègùn ìbílẹ̀ míì lọ, bó ṣe yé wa sí ojúra wa lọ. Pé bàbá òwò kan náà lẹ̀ fún ìyàwó rẹ̀, ó dá ìyàwó rẹ̀ lóko pé kóun náà máa sùn, ìyàwó rẹ̀ ń taṣọ. Bísẹ̀sì tóun náà sì ń ṣe náà, Ọlọ́run pé kí ó máa rí ṣe ń bẹ̀, torí pé ó gbajúgbajà bí ìsàlẹ̀ ìlẹ́ta. Torí pé nílẹ̀ Áfíríkà mi, ó tún ní àwọn ìṣọ́ ńbẹ̀ títí tí mi báyìí náà ló máa ṣẹlẹ̀. Báyìí kà sá, báyìí kà òdì, mo sùn lálẹ́ àná, ló ń jí láàárọ̀ ọjọ́ kejì ló di pé ẹsẹ̀ ti wú gele mọ́. Ìyàwó bá ní àgbà náà ni wọ́n bá lọ ra òun. Nígbò yá Ọlọ́run tí ó gbàdúà, ó mà jẹ́ kí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀. Tó fìdí pé arákùnrin yìí, ó wá di tó lè máa fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì rìn padà. Ara àti ẹ̀bẹ̀ àdúà kí wọ̀ náà tún lẹnu ọ̀pẹ lọ́dún tá a wà nú ẹ̀ yìí, kí ayé tiẹ̀ náà lè dá. Óyá bá ń pè nọ́mbà wọn.
1: Fún ti ẹ̀bẹ̀ àdúà, ẹ pé bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08 0 6 5 7 4 5 0 5 5 1 3 5 5 6 4.
0: Ìran wọn kì í ràn láyé. Ẹ̀dá tó bá ti ń wòran àti rí ìràn lọ́wọ́ tí ó fi kú nínú làlúrí tí ń kojú ànira. Ọ̀rọ̀ arákùnrin tí mò ń bàbọ̀ kí n má ba lọ lóníwo ná. Ó di pé kò lè lọ sọ̀ mọ́. Gbogbo àwọn ṣọ́ọ̀bù rẹ̀ tó ní kò lè lọ ibẹ̀ mọ́, ìyàwó rẹ̀ ní mójútó. Ṣùgbọ́n ọjọ́ kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ ló di pé ọ̀rẹ́ rẹ̀ kan ló bá ní

0: kini ana pe ko ya lowo kan ti o ya lowo ko fun lowo o fun lowo latari pe oko lawon nkan kan to fe fowo se lo ba wo pe o ra pe oko ohun won gbe igbese adua won si gbe igbese lera fun pelu lile wu ati egbo bi mo tin ba yin soro ara re ti ya daada to si ti pada si shop mo je so fun won na pe iwo na gbe igbese ologbon joju si baba ewe nje eleda machiri ati fun ebi adua lari ti mori bo ko ninu la lori aye ti o je ko rena lo ti o je ko je yan laye number won re je koko juwe odo won fun na kin to fun number won won wa ni opopona benin si ore legbe anko somil omo tosho nipinle ondo ibe na lo ti lo joju si won olodumare yo si gbadu ati yin na la si olodumare oya je npe number baba ewe nje
1: 5 7 4 5 0 4 1 0 8 0 6 5 7 4 5 0 4 1 tabi 0 9 0 5 5 1 3 5.
2: Àìsàn ara àti ìdààmú ayẹ gbogbo ọ̀nà àbáyọ ti dé o bàbá ewé jẹ.
3: Ó bí sẹ́kùgbọ̀n náà bá fojú di ẹrù ìṣẹ́pẹ́ tòótọ́ láhàn náà ládàánú. Bàbá ewé ń jẹ ẹlẹ́dàá máa gbẹ́gbọ́n ọ̀nà tálákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa kálọ̀ ewé àtẹ̀gbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra. Bí ọfà ara lónírúurú ọ̀nà ewé àtẹ̀gbò ìlànà tá a fi ṣètọ́jú ẹni tí ibẹ̀ ni

ẹkú kalẹ̀ torí pé kò sásìkò àyànmọ́ àti kádàrá ẹni tá a gbáre fún àjẹgbẹ́mì ni ti kàlòkàlò lọ́jọ́ àṣà gbọ́mọ pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ rá bàbà àbà ó kégbe tó ó sátọ òkè òòṣà òkè lọ òòṣà òkè ó gbè fónfó lóhun òòṣà òkè bá ní kí àṣà kó dá ọmọ pẹ́pẹ́yẹ padà fún pẹ́pẹ́yẹ ìgbà náà làṣà ìfẹjọ́ sun ó lọ fẹjọ́ àṣà sun olódùmarè olódùmarè ní kí ọ̀run mìlà ó gbé fáṣánlẹ̀ ohun tó yọ lójú ọpọ́n odù tó yọ lọ́jọ́ náà là ń pè ní ogun dábèdé àjẹgbẹ́mì ti kàlùkàlù adìyẹ rò pé bí wọ́n ṣe ṣe ìdájọ́ pẹ́pẹ́ ni wọ́n ó ṣe ṣe ìdájọ́ òun ṣe wá rí gbogbo ọmọ ènìyàn tá a bá gba ire fún láti òde ọ̀run

0: ìyá àgbà tọ́jú.
1: Lórúkọ Jésù.
0: Ogo rẹ pamọ́ sí.
1: Oye.
0: Sí ọ.
1: Kọ bí ẹsẹ̀.
0: Ṣé kí n bẹ sọ?
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ máa gbé ẹsẹ̀ lé. Ẹ máa kíwe.
1: Oye sọ.
0: Àṣàṣì ìyá àgbà.
1: Àṣàṣì ìyá àgbà. Kọ bí ẹsẹ̀. Oye sọ.
0: Mi rú bà.
1: Jésù.
0: Sọ pé àṣàṣì ìyá àgbà.
1: Àṣàṣì ìyá àgbà.
0: Tó mú mi lẹ̀ tọ́gọ́tọ́gọ́.
1: Tó mú mi lẹ̀ tọ́gọ́tọ́gọ́.
0: Ẹ fò jáde.
1: Ẹ fò jáde.
0: Ibi ẹ bá rí ẹwọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹgbẹ́ ẹsẹ̀ nlẹ̀.
1: Ẹgbẹ́ ẹsẹ̀.
0: Àṣàṣì ìyá àgbà.
1: Àṣàṣì ìyá àgbà.
0: Tó mú mi lẹ̀ tọ́gọ́tọ́gọ́.
1: Tó mú mi lẹ̀ tọ́gọ́tọ́gọ́.
0: Ẹ fò jáde.
1: Ẹ fò jáde.
0: Oye oye oye oye.
1: Lórúkọ Jésù.
0: Mo lẹ́kọ̀ọ́
1: lọ́wọ́. Àṣàṣì ìyá àgbà. Tó mú mi lẹ̀ tọ́gọ́tọ́gọ́. Ẹ fò jáde. Yo. Ẹ jára. Ẹ jára. Ẹ jára. Yo. Ẹ jára.
0: Jésù. Olúwa wa. Jésù. Olúwa wa. Àdúrà ìrèké yìí jẹ́ ọjọ́ kẹta.
2: Bẹ́ẹ̀ni sọ.
0: Kò tíì tó àkókò.
2: Ayé.
0: Tí ó gbẹ omi jáde nínú ìrèké yìí.
2: Jésù.
0: Nígbà tó bá máa tó
2: àkókò. Ó yẹ sọ.
0: Màá sọ fún ọ lórí afẹ́fẹ́.
2: Yẹ sọ.
0: Má jẹ̀mú ni o.
2: Kábíyèsí Ọlọ́run.
0: Iṣẹ́ yìí ṣì ń tẹ̀síwájú.
2: Bẹ́ẹ̀ni o.
0: Ó máa ní agbára.
2: Ó máa lágbára o.
1: Yẹ sọ.
0: Bí bọ̀dá yẹ ṣe ń gbàdúrà. Inú ti ń bí ìyá àgbà yẹn.
1: Kábíyèsí o.
0: Ìyá àgbà yẹn náà ti ń tú iná dá. Ṣùgbọ́n.
1: Yẹ sọ.
0: Ó ti jà nínú ẹ̀mí. Ó wí pé.
1: Jésù.
0: Abdulatifu ò ní bọ́ lọ́wọ́ òun. Tani jẹ́ Latifu. Ìwọ ló tún jẹ́ Latifu. Ìwọ ló tún jẹ́ Àtàndá.
1: Yẹ sọ.
0: Ọmọ Táíwò. Wọ́n kọ́ sínú igbá.
1: Jésù.
0: Tí wọ́n di ọmọ.
1: Yẹ sọ. Kábíyèsí o.
0: Àṣẹ ẹnu mi dà.
1: Lórúkọ Jésù.
0: Orúkọ Jésù.
1: Yẹ sọ.
0: Orúkọ tó ju gbogbo orúkọ lọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó sọ pé ó wọ.
1: Yẹ sọ.
0: Àjẹ́wọ́ ó wọlé. Gbẹ́sẹ̀ nlẹ̀.
1: Ó jẹ́ gbẹ́sẹ̀.
0: Gbẹ́sẹ̀ nlẹ̀. Ẹ máa fò sókè.
1: Yẹ sọ.
0: Tó ti ṣe tán.
1: Mo ṣe tán.
0: Àránsì ìyá àgbà.
1: Àránsì ìyá àgbà. Kábíyèsí o.
0: Gbẹ́sẹ̀ sókè. Àránsì ìyá àgbà.
1: Àránsì ìyá àgbà. Kọ̀kọ̀kọ̀ sí mo fẹ́ jẹ́ lẹ́yẹ̀.
0: Jáde.
1: Jáde.
0: Wà á ní jáde lọ pa ìyá àgbà.
1: Jáde lọ pa ìyá àgbà.
0: Ṣùgbọ́n tí mo wí.
1: Yẹ sọ.
0: Sọ pé àrán sí ìyá àgbà.
1: Àrán sí ìyá àgbà.
0: Tó ń takò tí mo wáyé wá jẹ́.
1: Tó ń takò tí mo wáyé wá jẹ́.
0: Jáde lọ.
1: Jára. Ẹ jára. Ẹ jára.

0: Oya nawo re si pepe.
1: O je nawo.
0: Angeli mi ti sise.
1: Yes sir.
0: Ene gede rubia.
1: Yes sir.
0: Mo fe sise oso igakia. Angeli ye wi pe.
1: Yes.
0: Awon to fe tu sile po.
1: Yes sir.
0: E ma fo soke.
1: Are. Loruko Jesu.
0: Iya agba.
1: Loruko Jesu.
0: Ibi to ti loko.
1: Loruko Jesu.
0: Iya agba.
1: Yeah.
0: Ibi to ti niya.
1: Loruko Jesu.
0: Iwo to fo soke.
1: Yes sir.
0: Bayi lo luwa wi.
1: Oh yes sir.
0: Oya gba ida. Anti eyin le ladua yi.
1: Yes sir.
0: Aso ye ya bayi bayi.
1: Oh, Jesus.
0: Mo kede ti leti na.
1: Loruko Jesus.
0: Aso iboju eleye.
1: Loruko Jesus.
0: Ti won fi ku ejo godo.
1: Loruko Jesus.
0: O ya ko ma ya.
1: Oh, no.
0: Ko ma ya.
1: Oh, no.
0: Ko ma ya.
1: Oh, no.
0: Mo bi. Ti won lo li alofo.
1: Oh, yes sir.
0: Alawo.
1: Kabiyesi o.
0: Tan lo ru ebo.
1: Si adani waye.
0: Awon to ma ru aru.
1: Oh, yes sir.
0: Nitori won dagbo. Ẹni tí o bá ti sú láti máa ṣe fọ́lọ̀
1: kò
0: lè sú ọ náà láti máa bùkún fún o yẹ kí yẹn ló lè ṣe o bá ṣe 500 o bá ṣe 700 o bá ṣe 900 o bá ṣe 1000 rí pé o ṣe nǹkan o tún tún fi ti lẹ́yìn
1: nìyẹn
0: mọ̀mọ́ yìí
1: 2875518
0: Olajide
1: Olajide
0: Sinayo
1: Sinayo me
0: 0505252875518 so pe bo le mo woran mo mi lo
1: bo
0: le mo woran mo mi lo te fi tase ikoro si aye mi te fi pase ikoro si aye mi e ku siwe o e ku siwe o e ku siwe o ni chinchin ta o fi pa paul mo wa kanva 13
1: awon
0: to dite
1: won ju ogoji eniyan lo
0: won ju elo lo
1: ogoji eniyan
0: they are more than 40 lori enikan soso o ye ma ki gbe tele
1: mi
0: so pe aba ogoji apa won le yo kokan
1: apa won le yo kokan
0: bo ti wu kan pato
1: bo ti wu kan pato
0: ti won le pa iku si mi
1: won le pa iku se mi
0: ara pa mo
1: ara pa mo
0: ara sa
1: ara sa
0: se pa won
1: se pa mo
0: ara sa
1: ara sa
0: se pa won
1: se pa mo
2: mama ki la lo se
3: orukọ mi ni Adenike Ayinde n tọlọrun ṣe nnu aye mi ọmọ mi akọkọ òróró àtomi tí mo rà òun ló fi tírápù ẹlẹ́ẹ̀kejì náà mo òróró àtomi bákan náà òun náà tírápù
2: báyìí
3: tó ṣe kẹta òun náà wá ti ń múra ìjákulẹ̀ wá wáyé lórí ẹ̀ mo fi ní máa tún tọ ọlọ́run òkùnkùn wá síbí lónìí pé mo mọ̀ pé yóò ṣiṣẹ́ yìí láṣẹ pé ló jẹ́ kí n wá
2: òru
3: wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè ọlọ́run òkùnkùn mo dúpẹ́ iṣẹ́ àmì rẹ àti iṣẹ́ ìyanu nínú ayé mi nínú ayé àwọn ọmọ mi torí wọ́n ti lọ Canada làwọn méjèèjì wà.

0: en la puta vida.
1: Perdona, cuando te voy a no,
0: cuando te voy a no,
1: me voy a morir más de
0: acuerdo.
1: Yo voy a decir, wa, dupe, mi, mi, o ti, que te en la, xe, xe.
0: Yo voy a decir, wa, dupe, mi.
1: Ben.
0: Eh, if you let you roll, roll, but I wa.
1: Ben.
0: Oh my God. And you will never, oh my God.
2: Yes.
0: Oh. Ah! Oma, can you roll, roll?
2: Eh, no, travel to Canada.
0: I look big, to Canada.
2: Yes.
0: Ọmọ kejì náà tún lòrò rò
2: lọ Canada.
0: Àánú tún gbé lọ Canada. Ìkẹta. Ọwọ́ apá kẹta tó ti ẹ̀. Ó wá rí ìjákulẹ̀ pàdé. Màmá ẹ pàtẹ́ ó fúnra yín. Ìgbà tó lọ́rọ̀ kò tó ṣe iṣẹ́ ìyanu ńlá ìfòyín. Màmá ṣé ibi ìjìnà sílé ṣàlẹ̀.
1: Ó jiná o.
0: Mo láìpẹ́ lè jẹ́ pé ó yẹ kúnlẹ̀. Máyì kápá.
2: Yes.
0: Ilé tó bá ń bí ní
2: àná.
0: Ṣẹ́fẹ́ kíkẹ́
1: náà ni o.
0: Ẹ̀fẹ́ kó lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé báwọn tó wà lọ́hùn yẹn. Àwọn náà fẹ́ fa ìkẹta lọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àánú dẹ̀ fọ báwọn ọmọ ìlàrin oṣù mẹ́ta. Ẹnu wo lo ti lé ibi bí ká tó ìdí ojú bẹ̀. Láàárín ọ̀sẹ̀ mẹ́ta.
2: Àjálù ayé o.
0: Àánú fa ẹlọ ìlú yìí. Màmá.
1: Ta.
0: Ẹ má ṣe kankan fún mi.
1: Má ṣe o.
0: Ẹ má pe ọmọ yín. Màyí ní kápá. Ẹ sọ fún pé ìkẹta tá fẹ́ mú lọ ìlú òyìnbó yẹn. Wọ́n ti lè ná owó.
1: Bẹ́ẹ̀ ti náwó.
0: Wọ́n ti náwó.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí ìbá ṣe àánú láàrin oṣù mẹ́ta. Ìkíní lọ.
2: Kejì lọ.
0: Ó yà láàánú tí ìkíní pàdé.
2: Yes sir.
0: Ló tún ní kán mú kejì rẹ̀. Aláàánú yẹn tún ní ẹ lọ mú kẹta wá. Aláàánú tí ò ní wo àlékù rẹ. Tánijẹ́ ìṣàbọ̀ gbé gbogbo ẹrù rẹ. Màmá Olúwa ló ti pẹ́ àwọn ọmọ tó lọ ìlú òyìnbó yìí tí wọ́n pàdé àánú yìí. Olúwa sọ fún mi pé òkùnkùn fì wọ́n làkàlàkà.
1: Bẹ́ẹ̀ ni
0: o.
1: Kò sí nkankan má ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òkòtò. Ó gbà mí. Èmi gan tí mi rẹ̀ ní ṣe mí láàánú mọ́ gan. Àánú ti ń fọhùn. Torí tẹ́lẹ̀ tí n bá ń bọ̀ wá pàdé wọ́n máa ń yá mi lówó mi. Mo ti ń dúpẹ́ kí n gbà láti kọ́ ní mọ́mí ẹ̀ gba 10,000. Mo ti lè jẹun lọ́wọ́ ara mi.
0: Báyìí
1: ni àwọn ọmọ ni mò ń jà tẹ́lẹ̀ tí mò ń sá títí sá sọ. Mo sá mọ̀ fá àánú òkò tó fọ̀nù ayé wọn.
0: Lórí
1: ìlérò rẹ̀ tó kò títọ́ sí mi sí ìlọrí. Ọlọ́run
0: ó sí.
1: Bó ṣe kí n rin ìṣẹ̀ lọ màá lọ. Mo gbà pé Ọlọ́run orí ọ̀pọ̀ tó ṣiṣẹ́ ìyanu
0: máa yọ. Ẹ kó ọ̀rọ̀ yẹn mà. Kò sí nǹkan tó ń lọ́wọ́ ń sáré kiri torí ọmọ. Àánú dẹ̀ padà jáde lódidi lára òróró. My God, my God. Aláàánú tó wọ ìdílé mọ̀mọ́ yìí.
2: Orúkọ Jésù.
0: Tó bá ìyá ìgbé ẹrù yìí.
2: Ayérayé o.
0: My God.
2: Àbẹ̀ṣẹ̀.
0: Màmá. Mo rí ìran o. Ìyá sí kí n sọ̀rọ̀.
1: Ẹ sọ̀rọ̀ ẹ sọ́. Mo mọ̀ bá ṣe rí ogun tó ń jà mí náà ló fẹ́ tú.
0: Olúwa wí pa. Kí ló dé tí ọmọ kẹta rí ìjákulẹ̀?
1: Mo ní bọ́yá ìgbọràn mi.
0: Àìgbọràn yín kì í ṣòro. Sẹ́mọ̀dì. Ìdí ni pé lóòótọ́ ó dá kí èèyàn kó so ẹ̀rí àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n irú màmá yìí ṣé wọ́n ní fóònù ńlá ẹ̀dá mi lóhùn. Ìyá yìí ò lè ní fóònù ńlá. Ó ní gẹ̀ẹ́sọ́ lè ọ́pẹ́rẹ́tì rẹ̀. Báwo ni ó ṣe sẹ́ndì ìkọ́dì pé mo fẹ́ so ẹ̀rí o? Ìyẹn jẹ́ nọmba wà. Nọmba tù kì í ṣe torí àìwá so ẹ̀rí lọ́mọ yẹn fi rí ìjákulẹ̀. Màmá Olúwa ní ẹnu yín ò.
1: Báyà máa ẹ̀gbọ́n mi tí mo sọ fún náà ni o.
0: Ara tó tún sọ̀rọ̀.
2: Ara ẹni.
0: Ìdí ìsọ̀rọ̀. Àkọ́kọ́ ni pé ẹgbẹ́ o ọlọ́dún ní ìrìn àjẹ́lì yẹn sí ilé màmá mi o. Ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ẹnu màmá ti fẹ́ mìsì àjẹ́lì yẹn báyìí.
1: Olú adáríjì mi.
0: Ọlọ́run ti dáríjì ní àṣírí ṣe tú báyìí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ká lè tètè tú ẹ̀ síbi tí nǹkan ti wá. Ìkíní lọ ìkejì lọ. Olúwa sọ fún mi pé ẹyin àti ẹ̀gbọ́n yín bíi 5-6 ni yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò sí tí ẹ kì í sọ fún.
1: Kò sí o.
0: Gbogbo kẹlẹ́ máa ń sọ fún ẹ̀gbọ́n yín yẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyẹn náà da. Ẹyin lẹ lọ tọjú àwọn ọmọ yín pé aláàánú kan ó ní ọmọ mi lọ lóyìnbó ìkíní ìkejì. Ó tún ti fẹ́ mú kẹta. Ó tún lóun máa padà wá mú mi. Ẹ sọ bẹ́ẹ̀ àbẹ́ ẹ sọ bẹ́ẹ̀.
1: Ó sọ bẹ́ẹ̀ o.
0: Ẹ sọ bẹ́ẹ̀. Ọmọ kọ́lọ̀ ń dáríjì kọ́ o. Ọmọ kọ́lọ̀ ń dáríjì kọ́ o. Ìyá ẹni tó jẹ́ ẹ̀gbọ́n yín. Ẹ jẹ́ ń bèrè bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ yín. Èwo ló sọ ní ìrẹ́nu gbogbo ọmọ tẹ̀gbọ́n yín bí?
1: Kò sí.
0: Kò sí.
1: Kò sí o.
0: Kò sí.

0: kọsí mọ̀mọ́.
1: ní ọdún mẹ́ta mo fi mú àwọn gan sọ́dọ̀.
0: ọdún mẹ́ta.
1: mo fi mú wọn sọ́dọ̀.
0: lẹ́wọ́n àti yín sọ́dọ̀.
1: àti lásìgbọ́ rẹ̀.
0: àti lásìgbọ́ rẹ̀. ẹ fún wọn lóúnjẹ. àjùmọ̀ bí ọ̀kan ta àánú sẹ́. ẹ fọ́ kẹ́.
1: gbogbo àṣírí mi fún.
0: àti yín nìkan lè sọ
1: fún. ó ní mo sọ fún ọ pé ọmọ ìyá mi ni o.
0: ọmọ ìyá. ó dáa mama.
1: ṣá.
0: ṣá lè rìnrìn rìn abiyamọ.
1: màá rìn o.
0: tẹ bá ti lè rìnrìn rìn abiyamọ ti tó.
1: màá rìn.
0: olúwa ní kí ìyá yìí lọ sun ẹkún kó jẹ́ kí omi jẹ́ rẹ̀ kó kan sí oríta mẹ́ta kìíní kó lọ oríta mẹ́ta kejì kó jẹ́ kómi jẹ́ rẹ̀ ó kán lẹ̀
2: kó
0: lọ oríta mẹ́ta kẹta kó jẹ́ omi jẹ́ rẹ̀ ó kán lẹ̀
2: mẹ́ta.
0: ẹ̀bọ tó ń gbé lọ sí ọ̀nà mẹ́ta nítorí rẹ̀ àkọ́kọ́ wọ́n fẹ́ fi gba ilé tìkẹta tó fẹ́ tíráàbù jẹ́ ìkejì
2: wọ́n
0: fẹ́ fi kọ ẹ̀yìn olóore yẹn sí àwọn ọmọ méjèèjì tó wà
2: lọ́wọ́
0: kódà olóore yẹn lè ti àwọn méjèèjì mọ́lé nílùú òyìnbó bẹ́ẹ̀ni kúrú ọmọ mọ́
2: ìdániwáyé
0: ṣùgbọ́n mo kéde mà màmá mo gbúdọ̀ rí yín bí lọ́la o pẹ̀lú yẹ̀pẹ̀ yẹ
1: o
0: mo fi ọlọ́run múra tí má lè fojú kẹ̀yìn lọ́la àti yẹ̀pẹ̀ yẹ mi ò mọ iye owó tí ẹni yẹn fi gbé ẹbọ yẹn o mi fẹ́ mọ fẹ́ fi pẹ̀lú ẹbọ yẹn o àdàbí tó mi jẹ yóò bá kẹ́ sórí ìta yẹn o iṣẹ́ yẹn máa bàjẹ́ ẹ jágbe mẹ́nìkan sọ pé fáyà. olólù ọmọ tí bẹ́ẹ̀ lu òyìnbó
2: mo
0: fẹ́ dá wọn bọ́ àwọn tó wà lu òyìnbó tọ́ba dé èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sẹ́lọ̀ tó ń jẹ́ èèyàn
2: ṣé
0: wọ́n lé fọ́mọ́ tí ẹ̀ lórí
2: padìdé
0: lédèrè
2: dé
0: kí lè jowú fún.
3: ẹ̀yin ará ìlọrin.
4: ìlọrin.

0: bẹ́ẹ̀rí.
1: Amen.
0: Gba testimony.
1: Amen.
0: Bẹ́ẹ̀rí.
1: Amen.
0: Gba testimony.
1: Amen.
0: Gba ìyanu.
1: Àmì Jésù.
0: Ayé rẹ kó ládùn.
1: Àmì Jésù.
0: Gbogbo ohun tó o bá dáwọ́ lé.
1: Orúkọ Jésù.
0: Yóò bẹ̀rẹ̀ sí ní yọrí sí rere.
1: Àmì Jésù.
0: Gbogbo ohun tó o bá ní kó wá.
1: Orúkọ Jésù.
0: Ní rere. Yóò máa tẹ̀ ọ́ lọ́wọ́.
1: Amen.
0: Mo kéde wípé.
1: Ayérayé o.
0: Lọ lẹ́rìí.
1: Àmì Jésù.
0: O ò ní tọrọ jẹ mọ́.
1: Àmì Jésù.
0: O ò ní ságbe mọ́.
1: Àmì Jésù.
0: Sórí ìrèké yẹn.
1: Báyìí sọ.
0: Ẹ tọ́jú ẹ o.
1: Ẹ pẹ́ pamọ́.
0: Ilé rẹ ló ti lò kẹ.
1: Ilé rẹ ni o.
0: So inú ọjà ni kò ti lọ ra.
1: Báyìí sọ.
0: Gbogbo àgbáyé ló ń gbọ́.
1: Kábíyèsí o.
0: Ẹ̀yin ará Sangota.
1: Sangota.
0: Lẹ gbúdọ̀ mú ìrèké ti yín wá.
1: Jésà.
0: Ní ọjọ́ Sunday.
1: Ọjọ́ Sunday.
0: Sangota.
1: Sangota.
0: Mú ìrèké tiẹ̀ wá.
1: Mú ìrèké ti lọ bọ̀.
0: Lọ́jọ́ Sunday.
1: Lọ́jọ́ Sunday.
0: O ti ní fún tiẹ̀.
1: Báyìí o.
0: Gbogbo ilé ìròkè tá a gbàdúrà sí.
1: Yẹ́sà.
0: Wà á mú wá lọ́jọ́ Sunday.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Má ì tí fún.
1: Má ì tí fún o.
0: Ṣùgbọ́n gbogbo àgbáyé.
1: Yẹ́sà.
0: Tó bá ti dé lẹ́wù.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tá a máa fún omi yẹn.
1: Ó yẹ́sà.
0: Màá sọ lórí afẹ́fẹ́.
1: Ẹ o.
0: A máa mú omi jáde.
1: Yẹ́sà.
0: Ìwọ ló mọ̀ bó ṣe máa extract.
1: Ẹ
0: o. Omi gbúdọ̀ jáde.
1: Kábíyèsí o.
0: Lára ìrèké yẹn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Omi yẹn la nílò.
1: Yẹ́sà.
0: So wá rí ìdọ̀tí ẹ̀.
1: Kábíyèsí o.
0: A máa lọ gbé ilẹ̀.
1: Yẹ́sà.
0: Tá a máa sìnkú ẹ̀ ni. Ṣùgbọ́n omi ẹ̀.
1: Yẹ́sà.
0: Lo nílò.
1: Ayérayé o.
0: Ẹ̀sà.
1: Bàbá mi o.
0: O gbúdọ̀ rí koro mọ́.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Nínú ayé.
1: Àmì Jésù.
0: Gbogbo ọjọ́ rẹ ní ayé.
1: Ẹ o.
0: O gbúdọ̀ kẹ́ ìkoro mọ́.
1: Àmì Jésù.
0: O gbúdọ̀ kẹ́ ikú ọmọ.
1: Àmì Jésù.
0: Ìkoro gbogbo tí mẹnu ayé ọmọ yẹn.
1: Ẹ o.
0: O gbúdọ̀ di ìtàn.
1: Àmì Jésù.
0: O gbúdọ̀ di adùn.
1: Àmì Jésù.
0: O gbúdọ̀ di ògo.
1: Àmì Jésù.
0: Ọ̀gá.
1: Bàbá mi o.
0: Gbogbo ibi tí ìkoro ti wá.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Àwọn tó ń dìtẹ̀.
1: Ẹ.
0: Àwọn tó kọ́ àwọn jọ.
1: Ó yẹ̀sà.
0: Nítorí ọmọ yẹn.
1: Ẹ.
0: Tí wọ́n ń fi ìkoro.
1: Jésù.
0: Rọ́pò adùn.
1: Jésù.
0: Nínú ayé àwọn ọmọ yẹn.
1: Ẹ o.
0: Májẹ̀mú wípé.
1: Ó yẹ̀sà.
0: Òun ti tú wọn ká.
1: Alleluia.
0: Olúwa ló ti tú wọn ká.
1: Alleluia.
0: Òun ti yọ ọwọ́ wọn lára àwọn ọmọ yẹn.
1: Kábíyèsí oṣó.
0: Òun dẹ̀ ti rán ara gbígbẹ.
1: Ẹ o.
0: Ara gbígbẹ.
1: Ara gbígbẹ.
0: Òun ti rán sí àárín wọn.
1: Ọlọ́run ṣé ni o máa ṣe.
0: Ángẹ́lì Olúwa wípé.
1: Kábíyèsí o.
0: Òun yóò pa wọ́n ní ìpakúpa.
1: Àmì Jésù.
0: Ìdí nìyẹn.
1: Ẹ o.
0: Tó fi jẹ́ pé.
1: Yẹ́sà.
0: A máa gbàdúrà sí ìrèké yìí.
1: Ẹ o.
0: Tó bá tún di ọ̀la.
1: Kábíyèsí o.
0: Màmá yìí.
1: Yáni o.
0: Màmá wá ìrèké o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àṣírí ń bẹ ní ayé.
1: Ó yẹ́sà.
0: Àṣírí ń bẹ ní ayé.
1: Àṣírí wà o.
0: Òjò tó rọ̀ sí ìrèké.
1: Kábíyèsí o.
0: Lọ́rọ̀ sewúro.
1: Lọ́rọ̀ sewúro.
0: Òjò tó rọ̀ sewúro.
1: Ẹ o.
0: Lọ́rọ̀ sí ìrèké.
1: Bẹ́ẹ̀ni o.
0: Lọ wá ìrèké.
1: Kábíyèsí o.
0: A máa lò.
1: Bẹ́sọ̀ pé o wá o.
0: Sẹ́rí.
1: Yẹ́sà.
0: Sẹ́ndẹ̀ tó gbẹ̀yìn.
1: Ìṣọ́jẹ̀ tó gbẹ̀yìn.
0: Nínú oṣù yìí.
1: Nínú oṣù tá a wà yìí ni o.
0: Ilé-ṣà.
1: Ilé-ṣà.
0: Ẹ múra lẹ̀.
1: Ẹ dìde.
0: Sẹ́ndẹ̀ tó gbẹ̀yìn.
1: Last Sunday.
0: Ẹ dìde.
1: Ẹ dìde o.
0: Kò ní yí.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Yóò wà pẹ̀lú yí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní àárọ̀ Sunday.
1: Láàárọ̀ Sunday ni o.
0: Sẹ́ndẹ̀ tó gbẹ̀yìn.
1: Sunday tó gbẹ̀yìn.
0: Àjẹ́ máa wà gan.
1: Yẹ́sà.
0: Lẹ́yìn Sunday yẹn.
1: Ẹ o.
0: A máa tún wa àyè.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Láti dá àwọn èèyàn lóhùn.
1: Yẹ́sà.
0: Ó máa lágbára.
1: Alágbára o.
0: Ṣé mo bá yóò sọ̀rọ̀?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Màmá yìí.
1: Bẹ́ẹ̀ bá mi o.
0: Tó o bá ṣàmì.
1: Mo bá ti ṣàmì báyìí.
0: Ìwọ ni ẹ̀rí kan.
1: Àmẹ́jọ́sà.

0: ni iwaju Continental Guest House Nepa ni lu Akure.
1: Phone number mi 08164122777 lekan si 08164122777.
2: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder, ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o, tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa.
0: Kí a gbé iwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
1: Phone number mi 08164122777
2: egunje egun osajo osa ogun temi o ba mo emi o ni soro nipa e egbogi ti emi n gbe kakiri nkan ti mo jogun lo baba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iyawo meji meta merin won si ma kape mo n se toju ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi rerin ni gbogbo ori keri ka la ro ni ara n je je ni abi omi ji ara re ti o fin bi so fin re si ko po to ba fi dagula o le pe mi so ma yun e ba fi dagula gbogbo nkan ki nkan ti o ba ma se ninu ago ara re boya ara n ta eni abi ara n ja eje ni abi inu re n kun ni gbogbo igba orukun ru eni orikerike ara n ru eni abi ati rin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni ipenija ninu iso ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki nkan omokunrin re ko duro dede to ba tri pe nkan omokunrin yo duro dede a je pe aisan kan wa to n fa a pe nija ninu iso ara ni se mo pe ogoko wa nnu moto ti a n pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni ipenija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma fa ki carburetor ko ma le se bo se se o da kan si mi
0: ni iwaju Continental Guest House Nepa nilu Akure.
2: Ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba n se wo lomo okunrin ninu agbo ara ninu iso ara olomo okunrin ni ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo nse o ka to mo ogun ta ma fun o awa ki n se eyi awa ki n se ohun itoju olomo okunrin nikan ni ti e ba ri olomo obirin ni odo mi boye o wa nitori oko re o ni o se wa itoju olomo okunrin nikan soso o ni mo n se kan si mi
0: ni iwaju Continental Guest House Nepa nilu Akure.
1: Phone number mi 08164122777 lekan si 08164122777.
3: Ònta ó yá ń bàdàn jàre.
4: Ìyá tankété ayé ń lé ọ́n bí òun sá lọ́ka fashion ń bọ̀ lọ́wọ́ ọjà yé ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ Alhaji Àgbà bàbá aláàánú spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà òun gan-an lọ́nà àbáyọ tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ á lọ bẹ̀ confirm ni kì í ṣàṣàwọ̀ nínú kájú owó ayé kúrò lára ni.
3: Ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
4: Bẹ́ẹ̀ni wọ́n wà ní ìdí Mango òkè ọgbà lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction Àkúrẹ́ nílùú Ọ̀wọ́ ẹ lọ pàdé wọn ní na God Plaza lọ́jọ́jọ́ Saturday àti Sunday opposite

0: ti isoro te leyun ba se be to kuro laye eda onitan yo ma joja gini yodo yo ma yin olohun oba ni amo ko to di pe eyan yo se be yo yin olohun oba yi ajasi wi pe onitan ti kuro ninu isoro niyun isoro wo leyin wa won pe kini won pe lera loro ilera loro te da ba tu je ilera laye bi ti ilera nbe ni gbese aye ti e to wa di wi pe o ni ilera ara le kokoko bi ara ota sugbon ko se be ko ri ko rowo mu lo enu igbese aye e yo ri bakan ni mo ti de e ku de di asiko yi se bi aro laso yin mi yin mi alari laso obon bon e wo abona nti japa agbada laso ayan ire pe laso esisin be alantakun to fojojumo ran wu laye bi owo lo wa era la kan ton fojojumo sepo kore po se be ti e be ni sowo igbese aye awon elomi ri lo lo bayi bi won tin sise bi erin ni o se be ti won jeje leri ani bi won tin sise sise won laso meji lara won laso meji lori iko
1: iku ti re kuro lori mi
0: o nje aro batan san ninu ti won won sise bi erin ani won jeje leri ni ilo wa de te wa sun tetere te gbegbese te se wo san soro aye ti se mo wi pe tin ba wa pe ke se wo san ti gbe ye igbese aye ti yin boya le mo wi pe te yin o ba lowo laye bi arun ni tarun ba tun wa se eyan arun atesan laye bi arun na tun ni won ba laji agba baba laanu re ko to di pe won te wa juju bayi lo number baba ri ke se be ke ma pe won 080-6397-0829 0060-97-0829 ẹjẹ ìpìlẹ̀ ẹ̀kan sí 080-6397-0829 nọmba alájí àgbà bàbá aláàánú nìyàn àgbà omi mọ́lẹ̀ tí fìtẹ́wé ti gbòó ṣètù sílẹ̀ fọ́mọ nìyàn ẹ wá máa gbọ́ mi ṣèbí ẹ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ara ẹni láyé ń bí nígbà míì kò jẹ́ kéèyàn tètè rọ́nà àbáyọ ṣègbí tí igbó bá dí láyé bí àdáni ọ́ fi ń san tẹ́dà bá bẹnú ìṣòro là lórí gbèsè àìdùnnú láyé bí àyẹ̀wò lonítàn yóò ṣe bẹ́ẹ̀ yóò ṣe tí ó mọ bí tọ́rọ̀ ti wọ́ wá àmọ́ ńgbà tẹ́ ẹ̀kọ́ jókòó tẹtẹrẹ báyìí tẹ́ ẹ̀ mọ bí ọ̀rọ̀ ti wọ́ wá ìgbésẹ̀ wo lè fẹ́ gbé téèyàn ò bá mọ bí ọ̀rọ̀ ti wọ́ wá bó ni ó ṣe gbé gbèsè téèyàn ò bá mọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bó ni ó ṣe mọ bí tóun ti fẹ́ torí bọ̀
1: ikú ti ré kúrò lórí mi
0: ṣé bí wọn bí bó ṣe níwà tó nígbèsè ayé ti ẹ tó níwà tó sì tún lẹ́wà yìí àwọn okùnrin ṣe bẹ́ẹ̀ wọ́n já ojúlẹ̀ lójoojúmọ́ àgbégilẹ̀ àgbéjúlẹ̀ tọmọdé ń gbégi eléèrà ni ṣàmùwá ọlọ́run ọba ni rárá ṣayé ń fẹ́ kí wọn náà lọ́kọ ṣe bí ẹni bá lọ́kọ ló ṣe bẹ́ẹ̀ tí gbèsè ayé ẹ dùn mọ́ran ìmọ́ran tó ṣe bẹ́ẹ̀ tí ó lọ́mọ láyé ń bí ṣé ìwọ okùnrin eléètò ráyà kan fẹ́ dàbí alára yìí bóbìnrin ṣe pọ̀jọ́ búrata láwọn obìnrin gidi bí wọ́n ṣe pọ̀ nílé ayé tó yìí ìwọ ò ṣe bẹ́ẹ̀ o róbìn kan dàbí alára kí ìwọ fẹ́ yàn ẹ gbọ́ ṣàmùwá ọlọ́run ọba ni mo fi ń pé ó tó yẹ kí wọn náà ṣe bẹ́ẹ̀ kó jígìrì sọ́rọ̀ ayé ara ti ẹ pé ojú òpó gangan tẹ́ tọ̀ dọ́dọ̀ bàbá nìyàn alájí àgbà bàbá aláàánú àwọn náà bẹ́ẹ̀ ń kalẹ̀ fún ti dédé àsìkò ìtásìkò bá tó bàbá yóò gorí agbágbé wọ́n wá júwe àdírẹ́sì wọn láti lọ àkúrẹ́ tẹ́ délùú ọ̀wọ̀ tẹ́ délùú ọ̀rẹ́ nọ́mbà bàbá rẹ̀ 080-6397-0829 0060-97-0829 mo kí yẹn kú kalẹ̀ òmọ́ yájú owó ebenezer ló kọ́ mi ò wá ní kú mọ́rọ lẹ́ẹ̀kẹ́ amẹlé mẹ́rọ èdè kátápílọ̀rù tí wọ́lé aṣebi náà ni mo fi ń kí yín o kà ló lé ayé ilé ayé a máa kan gógó fún onítàn ilé ayé ò ní kan gógó fún wa yóò máa dùn fún wa ni o ṣàrùn àjogúnbá tí yín ni tàbí àmúwá ọ̀tá ṣàìsàn àjogúnbá tí yín ni tàbí àmúwá ìka èèyàn kò sí etí pọ́ lọ́hùn ọba mi ò ká láti túrun yín sílẹ̀.
1: ẹ̀gẹ́ ó dọ̀gẹ́rẹ́ rẹ̀.
2: ọ̀gẹ́gẹ́ ó dọ̀gẹ́rẹ́ rẹ̀.
0: ṣèbí ẹ kúkú mọ̀ pé ewé àtẹgbòtọ́ lọ́hùn ọba mi ṣe bẹ́ẹ̀ tó dá sílé ayé yìí fún wòsàn wa ni.

0: ti nje bishop wa won eda kan ti nje o da kerere ye ni o se be to tun ni nkan ti o lo fun se ragbon ele te pa te fi mu gari yen o le le mo pe ki se mi mu gari nikan lo wa fun o tun ni wulo ti e wi pe ti o fi le se iwosan ni gbe se aye omo niyan tara o da saka ti o le kokoko bi ara ota etu wa ma gbo mi agbon ti mo tun soro bayi o lo tawon omi mo tun le se be ti o le lo fun ni gbe se aye eda ti o dun moran imoran yin amo ngba teyin o mo le fi mo ewo lo wa se be ton fi yin lape n gbesi aye tin ninu awon arun ataisan sori fifu abadi ni sowo atese ton kuririri ton gbo pepepe ni aira lanu tin ni alejo bi ele to ko ti o wa dede isowo awon obi nkan be ele to je pe igun won yo ko sajede gagele mo nje ki lo fa won pe ati lawe ni bembe kini bembe isowo awon idakun ape omo ni won pe ki tun so mo nje kini bembe eje kan salaji agba baba laanu ke lo re gba moran nitori boya nle mo pe awon arun ataisan lo se be to sodo sibe arun ataisan yi ko si sibo ni ton se le se ni gbesi aye ti e to ba nwo mo omo oni waye
1: iku ti re kuro lori mi
0: ami
1: arun ti re kuro lori mi o
0: egbon eje se be je de bossi
2: odori eja
0: ipele keji
2: odori
0: nitori ati mo pe arun ataisan ti nbe nle aye po jaburata melo la fe da ko amo ko to di pe o bossi pele keji eje n se be eje n loju oja na mu pada bo oju oni ti e ku kale
3: ohun ala nda ku kole di gi kole di shu shuba baba fi ga wa eyan titi aye raye ku le ja
4: kojo olukodo iṣẹ ọwọ àwọn ará bíi ti ń sọmọ ológodo ọmọ olófòlì
5: ó yá tètè
4: fún ẹni tọ́lọ́hún kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
5: ilé lọ́wọ́
4: alhaji àgbà bàbá aláàánú spiritual
5: ọkùnrin dandan
4: èyíkéyìí àìsàn ara
5: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
4: mọ́mí sàǹfẹ́
5: àṣírí bímọ
4: ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà
5: bàbá aláàánú kájú ẹ̀
4: ìyọnú
5: àgbàlú
4: sẹ́ńtì
5: òyẹ
4: ìjú àṣírí bíbọ̀
5: àtúndì àṣínà
4: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfíràn
5: ẹ máa pàdé bàbá aláàánú alhaji àgbà
4: lọ́jọ́jọ́ wẹ́nẹ̀sì
5: tọ́sì àti friday nílùú àkùrẹ́
4: ńlá fẹ́jọ
5: sọ̀fọ́lọ́kadà pé
4: ilé bàbá aláàánú
5: ìdí mango lókè ọgbà ló ń lọ
4: saturday and sunday
5: lè rí bàbá aláàánú
4: nínà god plaza opposite àlàáfíà hotel
5: ìlú àwọ̀jọ
4: monday and tuesday
5: lè rí bàbá aláàánú
4: ní bakusa street
5: opposite ilé ìyá bakusa
4: ìlú ọ̀rẹ́
5: telephone
4: 006 397 0829.
0: Mo kí yín ẹ káàbọ̀ padà fọ́nrán tí mo lò lẹ́ẹ̀kan ni ẹ ti gbọ́ nọ́mbà bàbá ńbẹ ẹ tún ti gbálàyé ọ̀rọ̀ nínú àlàyé ọ̀rọ̀ yẹn ni kẹ ṣe bẹ́ẹ̀ kẹ múlò àti tí mo ti ń wí látẹ̀ẹ̀kan àmọ́ ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ jẹ́ ń tún fi nọ́mbà alhaji àgbà bàbá aláàánú àgbà ohun mímọ̀ ńlẹ̀ ti fìtẹ̀wẹ́tẹ̀gbò ṣètù sílẹ̀ fọ́mọnìyàn ẹ jẹ́ múyùn wa 08063 97 0829 0063 97 0829. Ìpele ẹlẹ́ẹ̀kejì rẹ̀ bóyá ń lẹ́mọ̀ pé tara ẹ̀dá bá lé kokoko láyé ń bí tó bá wá di wípé kò rí kọ́bọ̀ jẹun ìgbésí ayé òní nítumọ̀ ńlẹ́ fi rí àwọn baálé ilé míì tó ti rò láròpin tó lọ rí pokùnso tó lọ rí para ẹ̀ pípara ẹni kọ́ ni solution gẹ́gẹ́ bí àṣà àwọn ilé ìbò fún pokùnso kọ́ ni ńlọ́nà àbáyọ ẹ̀yin ní kẹ́ ẹ jígìrì sígbèsí ayé ti ṣáìrà lánú ti yín ni ṣáìrọ ọmọ bí ni alhaji àgbà bàbá aláàánú kọ́ ní ṣe ọmọ àmọ́ ó lè dáhùn àrùn àtàìsàn kan ló ṣe bẹ́ẹ̀ tó ń bá yín jà nínú tọ́mọ òfin wáyé ẹ̀tú wa máa gbọ́ mi ṣé gbèsè jíjẹ́ ń gbogbo ògbà ní tiyín ni ṣé tì ń tí ń ṣàìrà láàánú ni kẹ́dẹ́bì kan báyìí kí wọ́n máa purọ́ mọ́ yín lọ́tún ló sì wípé lágbájá ńlọ ṣẹ̀bẹ́ ẹ̀yìn kan lẹ sì ṣe àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kò ṣe àti àìní yóò ṣe bẹ́ẹ̀ yóò kúrò ń gbèsè ayé tí tẹ bá wá ṣe bẹ́ẹ̀ tẹ kàn sálájí àgbà bàbá aláàánú kí wọ́n bá yín bẹ lọ́hùn àlá iṣẹ́kíṣẹ́ tẹ bá wá ń ṣe gbèsè lẹ́ ń jẹ lórí ẹ rí tẹ̀síwájú ẹ lọ wájú àní ẹ kàn sálájí àgbà bàbá aláàánú sẹ̀ kó tó di pé wọ́n gbé bàbá gorí agbágbé ẹjẹ́ tó wá sọ̀rọ̀ ń pa nípa àánú ọlọ́run ọba mi lórí iṣẹ́ ayé ẹ̀dá gbójókòwò lẹ ń ṣe bó ṣe ṣe ìjọba ni ẹ nílò ẹyọnú ọlọ́run ọba mi àánú ọlọ́run ọba mi ẹ̀yin àgbẹ̀ àrokò bọ́dúdé mo kí yẹn kú dédé àsìkò yẹn ní ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ́

0: gbàgbé ma parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ parẹ́ lórúkọ. Náwó ẹ̀sọ́kì olúwa mi yóò dìde
1: nínú ògo rẹ̀
0: àmúnú mi
1: dùn ayé gbà ó.
0: Nínà yàkàṣà gbogbo ẹyin tí ọ̀run oríire tì mọ́
1: ẹgbẹ́
0: ìtúsílẹ̀ bàbá mi ràn mí
1: sí
0: ìpele àwọn èèyàn méje àkọ́kọ́ àwọn tí ìpìlẹ̀ yọ lẹ́nu a fẹ́ tú ìpìlẹ̀ rẹ ṣe
1: iṣẹ́
0: wà lórí ẹ̀ tó bá ti lè rí pé ibi o ti jáde àti gòkè ó nira àwọn èèyàn lọ
1: wọ́n
0: tó wọlé
1: ogo
0: méje
1: kò
0: sẹ́nà
1: àti iye.
0: And what the majemu
1: that is the covenant
0: that will fall to
1: you did you break that
0: be on it did
1: you you not believe that
0: baba la
1: lo
0: nitori wo wa lori eto it did
1: there
0: by fire
1: by fire
0: by four meje ariwo e meje
1: you are going to share seven times
0: lo wo di jeriko
1: and that will put them
0: to the jeriko
1: we are going to break the covenant
0: odiwo
1: and the work
0: emi aluago
1: and we give you the
0: best
1: hallelujah
0: meje
1: hallelujah.

0: kọkọlẹ fàyí ọkùnrin kankan tí sí agbára yóò máa ṣe dádì torí yín ni ẹjẹ lọ gbàdúrà.
1: Bí Olúwa ṣe wà tí ẹ̀mí ẹ wà.
2: Adela Libre and Spirit Day.
1: Pàdé àwọn ọkùnrin.
2: The men's program.
1: Èní ló bẹ̀rẹ̀.
2: Hallelujah is beginning today.
1: Ẹ pé ọmọdé ẹ pé
2: àgbà. Invite the young and the old.
1: Ẹ pé ọkùnrin ẹ pé
2: obìnrin. Invite all men.
1: Ẹ pé ọmọdé ẹ pé àgbà.
2: Invite the young and old.
1: Wípé lórí òkè ògo
2: lẹ́nu. That's the mountain of glory today.
1: Òní ni pàdé yẹn
2: bẹ̀rẹ̀. Today is that program beginning.
1: Ó dẹ gbọ́dọ̀ mọ̀ sí
2: bẹ́ẹ̀. And you just must be there.
1: Ó máa máa retí ẹ.
2: I'll be expecting you, sir.
1: Lágbára Ọlọ́run.
2: By the grace of God.
1: Ìjìyà yóò ní borí.
2: Amen. Storms will not overcome you.
1: Òkùnkùn ò ní borí.
2: Darkness will not overcome you. Man will not overcome
1: you. Àwọn ọkùnrin tó ń wá ipò ńlá.
2: Men that need bigger position.
1: Àwọn ọkùnrin nílò agbára.
2: They need power, sir.
1: Àwọn ọkùnrin tó fẹ́ kí ilẹ̀kùn ṣì.
2: Men that want doors to open.
1: Àwọn ọkùnrin tó fẹ́ kí ọ̀nà la.
2: Men that want their ways to open.
1: Àwọn ọkùnrin tí ènìyàn rò pé wọ́n lè
2: dúró. Men that others think can never rise again.
1: Wọ́n ní ká pàdé wọn lé.
2: We are asked to meet with you today.
1: Màá máa retí.
2: I'm expecting you.
1: Gbogbo yẹn Abuja
2: ni. Doctor will post for us.
1: Iṣẹ́ pọ̀ wọn
2: jù wọ́n lè lò. We have a lot
1: to do for us.
2: Let's continue.
3: Nípasẹ̀ ẹ̀wọ̀ ní ìsàmójọba bá orí òkè ògo tẹ̀símọ́ ìyẹlẹ̀ ìtumọ̀ ṣàrà.
0: Láàrin wákàtí mẹ́rìnlélógún, ẹ̀mí Ọlọ́run ṣe tó fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn lórí òkè ògo àṣegìrẹ̀ Ìbàdàn lọ́jọ́ Thursday àti Friday 18 September nípasẹ̀ ìdè pẹ̀lú ìfàmì òróró yóò bọ́ ọbẹ̀ sàmà débà yóò ju authority lord ima iwu olúwa wojú ọgbẹ́ mi sọ̀lá kórí eré yóò ìwọ náà wà kébí oníṣẹ́ ìyanu Jésù ó fẹ́ wọ ọgbẹ́ àdàbí sàn lára rẹ̀ ojú ọgbẹ́ nǹkan mi ni pẹ̀lú oró rẹ̀ máa gbẹ lójú ẹsẹ̀ ẹ̀mí àwọn wòlíì ṣe tó bẹ́ fẹ́ ìwé káyé gbé ní àwọn akùnrin lórí kalẹ̀ tí ò jẹ́ rí àjò ògo yá o láti kùtùkùtù lọ́jọ́ Thursday 17 September wákàtí wákàtí nínú adúlọ́ máa jọ ní ọjọ́ Friday 18 fọ́gbù ẹ̀ lórí òkè ògo ládọ́jú pápọ̀ kakola ṣèjìrẹ́ Ìbàdàn ọ̀pọ̀ wòlíì máa jẹun ló ń bọ̀ àtàwọn olórí ẹ̀mí nígbà tí wòlíì tá a fi ọ̀rọ̀ rán fún ìtúsílẹ̀ owó ìdáǹdè níròyìn Prọfẹ́sà Adébáyọ̀ Ojú Ọtọ́rìtì wọ́n máa fi máa jẹun ìpè Ọlọ́run sọ tẹ́lẹ̀ fàyí ọkùnrin kankan tí iṣẹ́ agbára yóò máa ṣe dádì torí yín ni ẹjẹ́ lọ gbàdúrà.
4: Mo fi ọpẹ́ fún Ọlọ́run fún orí tó ṣe nínú ayé mi. Orúkọ mi Christian name ni Abọ́sẹ̀dé Abiodun. Mo ń gbé ní Akko. Láti ìgbà tí mo ti join ìjọ yìí, ìtàn mi yí padà, ìdílé mi, ìtàn wa yí padà, gbogbo lọ ní ìrọwọ́-rọsẹ̀. Testimony àkọ́kọ́ mi ni pé níbi tí mo ti ń tajà ní Gosa, Ibo kan wá challenge mi níjọ Friday wípé ìwọ ló ni gbogbo Gosa market yìí báyìí o. Torí nígbà kan ìtajà tẹ́lẹ̀ ọkàn jókòó ní ọjà rẹ máa rẹ̀tẹ̀ bọ́ báyìí ó ti lọ fílẹ̀jì ó ti lọ gbé ọ̀gbàǹjẹ wá èrò wá pọ̀ lórí rẹ báyìí yìí pé kí n wá ra mọ́ọ̀tì fóun o mi ò rajà kó wọ 200 yìí láyé mò ń rà more than 1 million báyìí mo sì supply rẹ̀ ọ̀run sì ń dìde ìyanu fún mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tí à ń bọ̀ ní àti travel ní Kaduna níjẹta àárí àánú gbà ọlọ́kọ̀ tó gbé wa ó ti yó tó yẹ pé trailer yẹn ó fèsì wa èmi gan tí máa fẹ́ gbàdúrà tí máa ń travel báyìí mi ò ń gbàdúrà ní ẹnu ọ̀nà bu ẹ̀mí yẹn sàn sọ pé kí n dúró ní center ẹnu ọ̀nà lé mi kí n tó jáde ẹ̀mí yẹn tún sọ pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ gan ta ló fẹ́ ta nọ́mbà ta ni ẹ kọ́kọ́ fẹ́ pè wọ́n fi máa mọ ibi tí ọ̀tá mi kú sí ẹ̀mí yẹn sàn gbé wa mo ní lórúkọ Jésù sẹ́ nígbà tí ògòdè yìí mi ò ní kúkú yà ọmọ mi àkọ́bí ó ti ń wá àdìmísàn fún ó ti ṣe jáàbù mí ẹ̀mẹ́fà kò rí àdìmísàn ṣùgbọ́n ọjọ́ tí mo gbọ́ ìpè ọtọ́rítì ti olórí ogun mi jáde láyé ọmọ mi rí àdìmísàn ní yunifásitì Abuja.
1: Gbogbo olórí ogun ayé tiẹ̀ náà.
5: Every academy of your life.
1: Àti olórí ogun ayé tèmi.
5: Every academy of my life.
1: Wọ́n máa jáde láyé.
5: Amen.
1: Fẹsẹ̀ jẹlẹ̀ sọ pé jáde láyé.
5: Ṣé die.
1: Ẹyin tó ẹ sọ̀rọ̀ yín di olórí ogun fún mi.
5: All of you that are my academy.
1: Pariwo die.
6: Ọ̀rọ̀ yìí ti jẹ́ jìjì.

0: ṣẹ́rú ọlọ́lá mọ́ o.
1: Òkè láyé mi wá o.
2: Miracle of open doors. Idabayasa. Ọba tó fi àyè sí abẹ́ obìnrin.
3: Brother put space in the woman.
2: Tó gbé ọmọ jáde.
3: Brother
2: gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń gbọ́ mi.
3: You that you hear me.

0: ọṣọ ilé ni àtàyùn àti ni ẹlọgbẹjà ẹbá kọjá ò padà o.
1: My name is Reverend Gabriel Ayodeji.
2: Ẹ pàtàkì fún Reverend.
1: Mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá nínú ẹ̀mí. Mo dẹ̀ Ọlọ́run orí òkè yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu nínú ayé mi. Èkó mo wà sà.
2: Èkó lẹ ti wá báyìí.
1: Bẹ́ẹ̀ sà.
2: Èmi náà máa dé kú lọ́jọ́ kan.
1: Lákọ̀ọ́kọ́, ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, àkọ́bí mi ó sì tó jẹ́ pé ó ń bì. She was vomiting.

0: dàbí sọ̀lára rẹ̀.
1: Ojú ọgbẹ́ nǹkan mi ni pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ máa gbẹ lójú ẹsẹ̀. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó bá ṣẹrù wíwọ́ táyé gbé ní àwọn akùnrin lórí kalẹ̀ tí ò jẹ́ rí àjò ògo yá o. Láti kùtùkùtù ọjọ́ Thursday 17 September wákàtí nínú adúró máa jọ ní ọjọ́ Friday 18 fún ògbú ẹ̀ lórí òkè ògo. Ládojú pápò kákó láṣẹ jùlẹ̀ ńbàdàn. Ọ̀pọ̀ wòlíì máa jẹun ló ń bọ̀. Àtàwọn olórí ẹ̀mí nígbà tí wòlíì tá a fi ọ̀rọ̀ rántí ìtúsílẹ̀ ohun ìdáǹdè ní ìròyìn. Prọfẹ́sà Adébáyọ̀ Ojú Authority fún ó máa fi máa jẹun ìpè Ọlọ́run sọ tẹ́lẹ̀ sáyé ọkùnrin kankan tí iṣẹ́ agbára yóò máa ṣe. Dádì torí yín ni ẹ jẹ́ lọ gbàdúrà.
2: Àdúrà yìí.
3: Praise prayer.
2: Prayer number one.
3: Àdúrà kọ́kọ́ o.
2: Ẹ pé Jésù. Ọkọ̀ Jésù. Olùlẹ́ni olúwa ṣíwẹ̀.
3: Lẹ́sí ìlà èdè tí.
2: Mo sì ń pẹ́ ṣíwẹ̀ olúwa ìlú tí. Ẹ ṣíwẹ̀ ìlú tí. Ẹ ṣíwẹ̀ ìlú tí. Jésù olúwa wa. Ẹ gbàdúrà kejì.
3: Prayer number two.
2: Má jẹ̀ mú àìmọ̀.
3: On no covenant.
2: Tó ń sun ọjọ́ ẹ̀ rí mi síwájú.
3: Only my God.

0: ẹ̀ka kan tó lọ́wọ́ bá ṣe gọ́vùnọ̀.
1: Ìmọ̀ ẹ̀ka tó tóbi gọ́vùnọ̀.
0: Àwọn tí mo ẹ̀ bá wa.
1: Steve K.
0: Mo wá ń wojú ọmọ rẹ̀ ni. Wọ́n bàbá ẹ̀ sọ̀rọ̀ ni.
1: And that is true.
0: Mo ní tẹ̀ ń wá yìí.
1: Àti wọ́n tàbí kí
0: n sọ. Ẹni máa ṣe ti gbà láti tún yẹ
1: sí. The
0: matter
1: will
0: take it as
1: gotten
0: it is
1: true.
0: Spiritually
1: already
0: occupied àwọn ọmọ orí òkè ogun wọn bá wọn dún contract
1: tó
0: bá gbà lọ́wọ́ wọn
1: adápadà
0: àánú tí mo rí spiritual connectivity ni yóò ti olóore gbọ́ngbọ́ngbọ́
1: báyìí
0: ẹsẹ̀ lọ ṣe fún ẹsẹ̀ lọ ṣe fún
1: máa
0: gbọ́ngbọ́ àwọn èèyàn tẹ́jọ́ ní ṣọ́ọ̀bù
1: wọ́n
0: ta ìwọ òta
1: èèyàn
0: máa
1: ọ̀sẹ̀
0: ẹ̀ wá wù ọ̀sẹ̀ dúdú
1: níbi
0: táyé dé dúró
1: yìí. You have money to do
0: that. Ni Jesu lọ̀rọ̀ rẹ̀ gbà. Ọ̀gá dìde ńlẹ̀. Àwọn èèyàn ń fẹ́.
2: Ní ojú authority. Lord, kí máa ń wù. Olúwa wojú ọgbẹ́ mi sọ̀lá. Orí eré yóò. Ìwọ náà wà